0: It's another beautiful Friday today, the 8th day in the month of May, year 2026. Thank God for a brand new day. On behalf of staff and management of Adaba 88 Banana FM, we say thank you so much for taking your time to join us today. The weekend starts today, but remember to do what we have to do when you have to do it. Welcome to a world of entertainment, information, and education this morning. Here are some of the programs we'll be bringing your way today. Join us at the top of the hour at 6 for Adaba News at Dawn, followed immediately by Yoruba Translation. Our first commercial outing today at Apple 6, Issues in the Polity at 7. Join us at 8 for Sport Connect. So one after another, from now until we'll be saying goodnight again at 12. All you need to do is to keep your dialogue on this frequency. My name is Olajumoke Omotosho. Good morning and welcome. Ekaro Ekojumo Ekojumo Ajiribi. Dorukọ Olase ati oludari ileiṣẹ Adaba 88 FM ni Akin Kabos Radio Gbosafuwa fun ọjọ oni. Ẹṣẹ bi etuṣe darapọ mọ ni ọjọ oni, emi ti ṣe ọjọ kẹjọ ninu oṣu karun ọdun 2026. Àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá ọ̀jọ̀kan ni a ti là kalẹ̀ fún ìgbádùn yìí. Ohun tẹ́ nílò láti ṣe ni wípé kí n báyìí kúrò níléeṣẹ́ Adaba 88.9 FM. Ní kété tí a parí ìròyìn ní kòtò àní aago mẹ́fà lẹ́màmú ìròyìn kòtò àìwá sí etí ìgbọ̀nyìn kété tí a parí ìròyìn ní èdè Gẹ̀ẹ́sì tó wá di ní aago mẹ́fà àbọ̀ abala àkọ́kọ́ àwọn ìkéde àti ìpolówó ọjà ayé tí ẹ ti sanwó fún ní ó máa kórè afẹ́fẹ́ bákan náà tó bá di ní aago mẹ́jọ àbọ̀ ẹ̀sùn aláǹfààní ń tàtẹ́tẹ́ sí àwọn ìkéde àti ìpolówó ọjà tó bá di ní aago méjìlá kọjá ìṣẹ́jú bẹ́lẹ́njá ètò ìdílé mìdílé ni ó máa kórè afẹ́fẹ́ ní ṣísẹ̀ntẹ̀lé lọ́kùn òjò kan bá ṣe máa mú àwọn ìtàn wá sí etí ìgbọ̀nyìn ni láti ìṣẹ́jú yìí láti wákàtí títí dìgbà láti máa sọ pé ó dàrú tó bá di ní aago méjìlá lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adaba 88.9 FM ni àyè pé ẹ ṣe bí ẹ tún ṣe darapọ̀ wá ní ọjọ́ òní àpè ẹnì kankan wa ò orúkọ tèmi ni Olajumoke Omotosho.
1: Live it, my father.
2: ADABA
1: 88.9 Adaba.

0: lẹ́dàsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ kú lẹ́dàsìkò yìí àyẹ̀yàn mi táì gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹn tó bá nídìí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa
0: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 04 04 28 28 04 04.
0: Ẹja tún múlẹ̀ kan sí
1: 08 1 08 1 01 01 04 04 28 28 04.
0: Ń bá di ibẹ̀ ní pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà ní ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Bàbá Ajáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, òun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858. 08038606858. Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ pọ̀ ti sọ náà wípé àwọn ti bẹ̀rẹ̀ èròǹgbà báyìí tí wọ́n ti parí gbogbo ẹ̀ láti lè rí dájú pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wà ní orílẹ̀-èdè South Africa tí wọ́n ti lérògbà ti padà wá sílé, òun ni wọ́n kó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ sí àwọn ààrẹ ní orílẹ̀-èdè náà. Mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè Ambassador Bianca Odumegu Ojukwu ló fojú ọ̀rọ̀ yìí léde lẹ́yìn tí ó pe ẹni tí ọjẹ́ ojúgbà rẹ̀ tó jẹ́ mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè South Africa yìí ni Ronald Namula. Yìí ṣe ló fi léde wípé orílẹ̀-èdè Nàìjíríà iná jẹ́ pé wọn ò bu ẹ̀kẹ́díwọ́ ní lórí ọ̀rọ̀ ọ̀hún tó sì ní nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó jẹ́ pé wọ́n ń fèrò mọ́ wọn tí wọ́n sì ń tẹ ojú wọn mọ́lẹ̀ ní ọ̀pọ̀ inú wọn náà jẹ́ pé wọ́n tún ti ṣekú pa lórílẹ̀-èdè South Africa. Mínísítà ọ̀nàwà kọmínú lórí ìròyìn wípé wọ́n tún ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí tọ́jú àwọn ọmọ kéékèèké àtàwọn tí wọ́n jẹ́ pé àwọn òbí wọn tí wọ́n wà ní tí wọ́n jẹ́ ti orílẹ̀-èdè South Africa ṣùgbọ́n tí ó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí iná jẹ́ pé wọ́n tún tàbùkù wọn láwọn iléèwé wípé kí wọ́n máa padà sí orílẹ̀-èdè wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti rọ àwọn alákòóso ìjọba àbílẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣe àmúlò àwọn ètò eléyìí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ẹsẹ̀ kùkú. Mínísítà fọ̀rọ̀ ètò ìsúná Sẹ́nẹ̀tọ̀ Abubakar Bagudu ló jẹ́ pé ó fọn ìpè yìí lásìkò tí ń bá àwọn tí ọ̀rọ̀ kàn ní ìjọba àbílẹ̀ ní ìlú Àbújá tó ń bá wọn sọ̀rọ̀. Àwọn alága ìjọba àbílẹ̀ nílùú Àbújá tó ń bá wọn sọ̀rọ̀ ó ní ńṣe ni òfin orílẹ̀-èdè Nàìjíríà iná jẹ́ pé òfin léde pàápàá jùlọ àwọn tó jẹ́ tí wọ́n yàn sí ipò láti rí dájú pé wọ́n mójútó ìgbáyégbádùn àwọn aráàlú. Mínísítà ń tọ́ka sí pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tá a ti rí àwọn àgbẹ̀, àwọn olókoòwò, àwọn apẹja, àwọn darandaran tó fi máwọn oníṣòwò kéékèèké iná jẹ́ pé wọ́n sì ń kojú ìṣòro láìwo ti akitiyan eléyìí tí ìjọba tó ń gbé ọ̀hún. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ló jẹ́ pé ó ti ké sí àwọn àjọ tọ́rọ̀ kan láti ṣe ìwádìí lórí bí owó èlò ìkọ́lé bó o sì ti di ọ̀wọ́ngógó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ṣe ni ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ló tún wá pàṣẹ fún iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilégbèé àti ìdàgbàsókè ìlú àti iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò okòwò àmójútó ètò okòwò àti ìdaṣẹ́sílẹ̀ tó fi mọ àjọ tó ń mójútó ọ̀rọ̀ àwọn oníbàárà nílẹ̀ Nàìjíríà kí wọ́n tètè bójúwo ọ̀rọ̀ bí àwọn ohun èlò ìkọ́lé náà bí ó sì ti di ọ̀wọ́ gígùn. Bákan náà ẹ̀wẹ̀ iná tó fi ìfẹnukò yìí ohun lọ́ wáyé látàrí àbá kan èyí tí ọ̀nàrẹ́bù Obokun Afoji tí ó jẹ́ pé ó dáa látàrí bí ó ṣe ní ó ń kọni lóminú lórí bí àwọn nǹkan èlò ìkọ́lé bíi sìmẹ́ǹtì bí ó sì ti gbówó lórí kúrò ní 7,000 tó wá ní ọdún 2025 tó wá di 11,000 to 12,000 báyìí. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti rọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n rí dájú pé wọ́n túbọ̀ mójútó ọ̀rọ̀ ìlànà ètò ìdìbò kí wọ́n bójú wo àwọn ibi tí ètò ìdìbò ààbò tó ti lè mẹ́hẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ẹni tó jẹ́ alága àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joash Amokitan inú fojú ọ̀rọ̀ yìí inú fi léde lásìkò tí ó jẹ́ pé ẹni tí ọ̀gá àgbà olopa yanyan ni le Nigeria Olatunji Disu to se abewo si pelu atoka si pe o se pataki ki awon ilana eto abo ko ti wa daada fun oro eto idibo eleyi to je pe o nbo un
2: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo pariwo.

0: 0916062 63 0916062 63. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
1: Ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn ìròyìn ń tẹ̀síwájú. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò àṣewọ̀ ìdánwò oníwèé mẹ́wàá ti NECO lọ́jọ́ pé ó ti ní wọ́n ti sọ náà pé àwọn ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ ètò ìdánwò ọ̀hún lànà orí ẹ̀rọ ayélujára lọ́dún yìí, èyí tó wà lára akitiyan láti ṣe àtúntò ìlànà ètò ìdánwò lẹ́ka ọ̀hún. Mínísítà fọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Tunji Alausa ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde tó sì kéde rẹ̀ níbi ètò ayẹyẹ ọdún 25 eléyìí tó jẹ́ ti àjọ NECO ọ̀hún tó wà nílùú Abuja. Alausa ṣe àpèjúwe ìlànà àtúnṣe ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ àtúntò tó yanrantí pàápàá jùlọ lẹ́ka ìdánwò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka epo petrol àti afẹ́fẹ́ gáàsì lédè Nàìjíríà NUPENG ló jẹ́ pé ó ti ké sí ìjọba àpapọ̀ àti àjọ tó ń mójútó ọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí NNPC Limited kí wọ́n rí dájú wípé àdéhùn èyí tí wọ́n ṣe pẹ̀lú iléeṣẹ́ ilẹ̀ China lórí àtúnṣe sí àwọn ibùdó ìfọpo eléyìí tó jẹ́ ti wọrí àti ìlú Port Harcourt ó ná jẹ́ pé wọ́n ṣe iṣẹ́ náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wọ́n sì rí ìtumọ̀ àdé ọ̀hún. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún Salmon Oladiti ná jẹ́ pé ó fọn ìpèyé lásìkò tí ó ń sọ̀rọ̀ lórí àdéhùn eléyìí tí ó wáyé náà tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti lè rí dájú wípé àwọn ibùdó ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jí padà. Ilé-ẹjọ́ gíga èyí tó fìdí kalẹ̀ sílùú Kaduna ló jẹ́ pé ó ti sún ẹjọ́ síwájú báyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kan ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ Nasir El-Rufai ló ti sún di ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 báyìí láti gbọ́ ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan àti ìdáhùn rẹ̀. El-Rufai ọ̀hún ná jẹ́ pé àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ àti àwọn ìwà ọ̀daràn míì ICPC iná fi ẹ̀sùn kan lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú àwọn ìwà míì tó ní ṣe pẹ̀lú kíkó owó ìlú míì bíi kàlùkàlù eléyìí tó jẹ́ pé àwọn owó iṣẹ́ àkànṣe eléyìí tó yẹ kó ṣe tó sì ní wọn ò ṣe àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún. Ǹjẹ́ ibi tí àrìmọ̀rì lórí ìròyìn kùtù àìfún ti àárọ̀ tòní Ọlásùnkànmí Olújọba lólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá Numuwa sétí gbọ̀yìn akú Jimmy Olóyin tòní ọ̀pọ̀ rẹ̀ láòṣè lókè pẹ̀.
2: Iléeṣẹ́ tó sẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so.
5: Turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you.
6: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.

0: with astamine, a blend of amino acids and multivitamins.
1: Ṣebí tá a bá wálé ayé tá a lólé ayé títí ọjọ́ kan bọ̀ tá a padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Bàbá olóyè Gideon Olúwa ní sọmọ Ọlọ́ni Sakin ti dágbére fáyé ó tún di bẹ́ẹ̀ ni bá ń jọ ni bẹ́ẹ̀ yẹn bá tún ń jọyàn. Ìdílé Ọlọ́ni Sakin nínú ìgbìmọ̀ Èkìtì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa High Chief Gideon Olúwa ní sọmọ Ọlọ́ni Sakin balẹ̀ mọ ìjàbọ̀ nínú ìgbìmọ̀ Èkìtì tí wọ́n dágbére fáyé lẹ́yìn ọdún mọ́kànlélọ́gọ́rin 81 years lókè èpẹ̀ bẹ́tọ̀ ìsìnkú yóò ṣe lọ́rẹ̀ Thursday ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2026 lágbé òkú kúrò nílùú Àkúrẹ́ lọ sílé wọn nílùú ìgbìmọ̀ Èkìtì tí ìsìn orin onígbàgbọ́ yóò sì tẹ̀lé nílé wọn ní number 15 ìjàbọ̀ odò ìgbìmọ̀ Èkìtì láago márùn ìrọ̀lẹ́ tó bá dọjọ́ Friday ọjọ́ kẹjọ oṣù karùn-ún ìsìn ìdágbére yóò wáyé nínú ìjọ St Peter's Anglican Church odò ìgbìmọ̀ láago mọ́kànlá àárọ̀ tí òkú bàbá Gideon yóò sì wọ káàlẹ̀ sùn ní ìtẹ́ òkú nílé ìjọsìn ọ̀hún ayẹyẹ ìgbàlejò ẹni ọmọsìn lóbímọ ni yóò tẹ̀lé ní gbàgede orí pápá ilé ìjọsìn náà tó wà lójú ọ̀nà ìjàn nínú ìgbìmọ̀ àwọn ọmọ àtàwọn ẹbí wọn ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn yín o bàbá onínúure àwọn ọmọ ló ń k

0: ìtanilólobó pàtàkì rèé láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀, wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, kó ni ó ba lè máa lọ gerege, ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò, kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin rìnnà mọ́, ká yẹ sàṣà pajúdeere, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwá, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: ọ̀rọ̀ nípa bí ìpínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú gangan ni tàbí abìkú gangan ti ń dáni nídà gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́lọ̀ ẹ̀, tó sì wá jẹ́ ẹyẹ rere, ẹyẹ ìdùnnú, ẹyẹ àlàáfíà. Òun ni ẹja jùmọ̀kọ́wọ́ ti ká fún láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Báwo òun ni ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò tí wọ́n rí ipó níwèé tì púpọ̀ tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹ wò ẹ́ inú ti ń ron mímí o lè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni a factual diligent and unbiased son of Èkìtì láti ward 10 ọgọ́tún. Ìyẹn Professor Láyínká Wópétò ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábẹ́ àṣẹ IAPC. Tẹ̀ ẹ́ síbẹ̀.

0: ṣe lójú iná lè wura àwọn ohun àgbẹdọ ibakíba kan ò tó fọwọ́ sọ̀yà iwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrin tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà wọ́n fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
2: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
3: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí mo wọ ọkọ̀ taxi láti iléeṣẹ́ garage wá sí cathedral ní ọjọ́ tuesday ọ̀sẹ̀ tó kọjá mo gbàgbé aṣọ lace tí ó wà nínú àpò white sack sínú taxi yìí mo wá fi àsìkò yìí rọ onímọ́tò náà tàbí ẹnikẹ́ni tí ó bá rí kí ó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-022-9834 lẹ́ẹ̀kan sí 0806-022-9834 tàbí kí ẹgbẹ́ wá sí ẹ̀ka ìpolówó ọjà àdàbà fm tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ 8 vision ọba adé ìṣẹ́dá road àkúrẹ́ ẹ ṣé púpọ̀.

0: wípé kò sẹ́ni tí ò mọ bí àsìkò yìí ṣe rí o lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀bẹ̀ là ń bi ọlọ́run kó mú ìgbàdẹ̀rọ̀ fún wa bó tilẹ̀ wù kó rí ká máa yọ àyè àti mú nǹkan dẹrù fara ìlú sílẹ̀ ọjà tá a bá rà lówó díẹ̀ ká má fi ní àwọn èèyàn lára látàrí èrè àjẹpajúdé a ò ní ká má ṣòwò ká jèrè ṣùgbọ́n èrè tí ń fún oníbàárà ní kásẹ̀ ńlẹ̀ lọ́lọ́run ò nífẹ̀ sí ó da ẹ tún gbọ́ látẹnu ìyálọ́jà general of Ondo State.
1: Èmi ìyálọ́jà general honorable chief mrs Bolade Eko Davis mo kí gbogbo kátàkárà Ondo State o olú-ọjà gbé wá o ẹjọ́ rí àsìkò yìí ṣe rí tí nǹkan gbogbo wọn gógógó yìí ẹ jẹ́ káàró ṣe fáwọn olùbárà wa o kó má bàá di pé nǹkan wọ̀nyẹn gan tún wá ń bàjẹ́ lé wa lórí nígbà tó bá ti wá wọn jù àwọn ènìyàn ò ní lè rà á ibi kẹrí ṣe kẹrí náà kẹrí lò ní ìdùnnú tèmi wà ajé àgbè yín o ẹjọ́ ẹ má jẹ́ ká fara nira wa o ọlọ́run á pín wa lére o.
0: òun lẹ ti gbọ́ yẹn o arọ́wà pàtàkì yìí wá láti ọwọ́ chief mrs Bolade Eko Davis ìyálọ́jà general of Ondo State.
2: Oh, èyí ó yàn nínú ọbẹ̀ ó máa rúná.
3: Ó máa ṣe ilẹ̀ ìjẹniá.
4: Tẹ̀dùtẹ̀dù àti ọpẹ́ sí Ọlọ́run.
5: Fún ìgbé ayé rere ni ẹbí olóyè Àrò
6: àti Akíndélé fi pé dédé ènìyàn.
5: Ṣé ibi àṣekágbá ìsìnkú?
6: Ìyá àti ìyá ìyá wa.
5: Olóògbé Dickness.
6: Kíkẹ́ lọmọ Ọlámidé Akíndélé ọmọ Àrò.
5: Màmá sùn nínú Olúwa.
6: Ní ogúnjọ́ oṣù kejìlá ọdún 2025.
5: Community Idera Quarters Idore Road Akure.
6: Níbẹ̀ ni àìsàn onígbàgbọ́
5: Christian Wake laago márùn ìrọ̀lẹ́ 5 PM
6: Friday May 8
5: Boreal Service at St Thomas Anglican Church
6: Àràkalẹ̀
5: time 10 AM
6: lẹ́yìn tí màmá bá ti sùn wọ̀
5: ní yàrá ìkẹyìn
6: ayẹyẹ ìgbàlejò àti ijó ẹni ọmọ sí
5: yóò kalẹ̀ sí
6: Golden Dust Rich Mall
5: Àfúnbí owó
6: Housing Estate Idore Road.
5: Ìrùn rẹ̀ o ọmọ àrò onílẹ̀ úrèrè
6: ìpẹ̀tẹ̀pẹ̀tẹ̀ afẹ́kó tẹrùpẹ̀
5: ọmọ alákùrọ̀ ní òpó oṣù
6: ọmọ òpó odò onírọ̀
5: ọmọ tamátàsí àti ìràmẹ̀gbẹ́ igi
6: ọmọ òpè ní ọ̀gàrà
5: ọ̀gàrà yóò sọ igi dènìyàn
6: súnré o.
5: Reverend Olúmúyí Àrò ló ń kéde lórúkọ gbogbo ẹbí pé
6: àǹtí kíkẹ́
5: Àrò máa ti fọwọ́ tútù lé ara o ó dijọ́ mìíràn ọ́ jà.
7: So things don easy for Niger now.

0: so. This is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
1: S-E-L-A-R-I-E. Celery.
0: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
2: T-U-R-M-E-R-I-C.
0: Yes, so.
2: Turmeric.
0: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
3: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Ṣé o lè fi irun mi dárò ara yìí?
5: Oníbàárà mi ọ̀wọ́n.
4: Ó ń kọ lórí YouTube ni.
5: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
4: Data láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, wọ́n jẹ́ àǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta data.
6: Má dúró má rosẹ̀. Jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀bádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: Milo!
11: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
12: Wọ́n ọ̀rẹ́, ó sún ní oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní jò. Gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
11: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
12: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
11: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kò máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
13: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adinosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
11: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
14: Make your life easier.
15: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
16: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
17: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn.

0: tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious. So much love.
1: Ṣọ́ọ̀lẹ̀ fi rún mi dárú ara yìí.
2: Oníbàárà mi ọ̀wọ́n. Mo ń kọ́ lórí YouTube ni.
1: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
2: Ah, dátà láti MTN ó yàtọ̀ mani. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
3: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. *312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

0: tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Kí ló ń sún ọmọ ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Okay, to make fun of our tooth gap, let's have a talk.

0: ṣáde kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: tun yọ.
1: Èwo ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsẹ̀ ń ṣínú. Pantan yoga, wrist watches, awoka, senator dressing, resource control ní yíṣu. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
0: Oh my God!
1: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory.
0: Àwọn officers boot.
1: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ ta ti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
0: Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals.
1: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣe léyọ léyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, abíbàtà kókó ká. Bẹ́ẹ̀ni, ilé fàájì pàtàkì kan tó ń milẹ̀ títì. Femlas Hotel and Event Center. Sùúrù lérè road. Òkè ọrọ̀ àkókò. Home away from home ni. We provide well furnished accommodation with AC and DSTV. Níbi tẹ́tí máa wo gbogbo channel tó bá wù yín kárí ayé. Gbogbo ẹni bá fẹ́ ṣayẹyẹ. Event hall wa is full of air conditioner. Kò sì sírú ọtí àti wáìnì pẹ̀lú ẹlẹ́rìndòdò tá a ní nínú bá. Ní restaurant wa. Gbogbo oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ làwọn professional caterers wa máa provide immediately. Àní swimming pool. Wrapping salon. Àti mini supermarket láti máa rajà. We sell ice block ní bọ́ndúbọ́ndù fáwọn tó fẹ́ máa rà láti máa tuta. Àti lẹ́yọlẹ́yọ fáwọn tó fẹ́ máa lò fúnra wọn. 24/7 ni náà tómi fi ń ṣiṣẹ́. The security and the electricity supply are indisputable. Bẹ́ẹ̀ sì ni environment wa wà extremely fascinating and captivating. Ẹ wo mi ò mẹjọ rò people jù. For hotel and event booking, call 070-390-51871 or 090-826-34416. Femlas Hotel and Event Center. Ní sùúrù lérè road òkè ọrọ̀. Let's go there.
2: Ẹ kú déédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun. Kókó mọ̀ràn tòní ni mo pè ní mímọ̀ wá ìṣọ̀kan. Ǹjẹ́ ẹ mọ̀ pé ibi gbogbo la ti nílò ìṣọ̀kan? Ìṣọ̀kan ló mú kí òṣùṣù ọwọ́ máa gbálẹ̀ kó sì máa mọ́ tónítóní. Aṣáájú ìlú tàbí tàwùjọ tí ò bá lákàsí nípa ìṣọ̀kan, irú wọn ní mọ́ fa orí apá kan dá apá kan sí, tí yóò kojú ọ̀pọ̀ àǹfààní àti mùdùnmúdùn ìṣèjọba rere sí abala kan ṣoṣo nínú ìlú. Bí a ti wá ń gbáradì láti yan aṣáájú tuntun fún ìpínlẹ̀ ọmọlúàbí, ẹ jẹ́ ká rí dájú wípé a jáde ìdìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji Ambo.
3: Ambo is our man.
2: Pẹ̀lú rírí dájú pé ìdàgbàsókè tòun tí mùdùnmúdùn ìṣèjọba àwaara wa kárí ilé ó sì kárí oko. Òṣùṣú ọwọ̀ làmì ẹgbẹ́ wa, APC lẹgbẹ́ wa, eré tó iṣẹ́ yá.
4: State. Something new is in town.
5: Nada multipurpose soap. Clean body, clean home, clean everything. Nada, nada. Moda dalo jujumo.
4: Now available in Akure and Owo.
5: In Akure, call 0902-919-2666 or 0905-363-0071. Visit us at 2 Obanla Street, Akure, Ondo State.
4: In Owo, call 0704-413-8100 or 0806-627-2421. Visit us at number 14, Aruwa Street, Owo. Also available at Prince and Princess Supermarket, Fashawe, Owo.
6: You can also buy at Lollapalooza Store off Arakale Road, Enike, Akure.
7: Muramat Supermarket, Akure.
8: And First Figure Supermarket, Akure.
7: Want to distribute Nada in your local government? Call us today on 0905-363-0071 and become a distributor.
5: Nada multipurpose soap, the new plane in town.
1: Àwọn constituency tó ní àkókò northwest ló mà ní akí gómìnà wa nípínlẹ̀ Ondo. Ìyẹn leader wa pàtàkì gọvanọ lọ́kì orí mi sàn ayédè àtiwá. Pẹ̀lú state chairman ní APC. Àtẹ̀yìn ministers wa láti ìpínlẹ̀ Ondo. Mo ní kẹ jọ kẹ wá yọ constituency tó ní àkókò northwest kúrò nínú political dungeon tí wọ́n wà yìí o. Báwo lọmọ ìyá méjì ṣe lè wà? Kíkan láṣọ àrọ́, láṣọ ètù, láṣọ àdìrẹ àti oríṣiríṣi aṣọ pàtàkì bẹ́ẹ̀. Kíkejì rẹ̀ ó sì wà nínú ìhòhò gan-an bóró. Ó ti di ipò ńláńlá bíi mẹ́jọ ló wà ní constituency one.
9: National House of Reps, Minister for Interior, Minister for Finance, Party Chairman, PRO, Chancellor Adekunle Ajase University, Rufus Giwa Board Member, Federal Commissioner, State Commissioner, ati mi eta le kato. Boku wa si kaka ni constituency 2. Idi wa re o. Tafin lati joba bi awon concerned people. Ki won ma je ki House of Rep to npo yo kuro ni constituency 2. Be awon lo de ni ilu to poju agba to poju ero to poju. Ninu awon to ku. Ewo. Ajo to sun ti oro ti o se ataku oro. Oye ko ma ri oro je o. House of Rep yi. Constituency 2 ni Akoko Northwest ni ke je wa si. To gbogbo eyin concerned people e gba yi yewo.
10: Rúbẹ̀ Fáṣọrọ̀tì. Ọgọ́rùn-ún ọdún láyé.
11: Ọya.
10: Ìyá bá yọ.
11: Lórí ìgbésí ayé àbárẹ́ ayé.
10: Wọ́n dàgbà.
11: Bàbá kì kété rà mú yangàn.
10: Èyí lè ha kètékété.
11: Ìdílé Fáṣọrọ̀tì.
10: Ṣé mú tayọ̀ tayọ̀ kábárẹ́ a.
11: Àti àgbà.
10: Kayọ̀ Musa pẹ́rẹ́.
11: Ọwà ìrẹ̀lẹ̀.
10: Àti kíkọ́ ni mọ́ra.
11: Olóyè pa Rúbẹ̀.
10: Bámúyídé Fáṣọrọ̀tì.
11: OFA.
10: Fún tayẹyẹ ọjọ́ ìbí.
11: Ọgọ́rùn-ún ọdún gbáko.
10: Ṣé lónìí.
11: Níjọ́ kọkànlá.
10: Oṣù
11: yìí. Àbárẹ́ pa Rúbẹ̀.
10: Bámúyídé Fáṣọrọ̀tì.
11: Orí ọ̀fẹ́ lélá.
10: Wọ́n ní.
11: Kò dìrí àánú gbà.
10: Lọ́dọ̀ Ọlọ́run Elédùmọ́re.
11: Adúpẹ́ fọ́rúkọ rire.
10: Ìmúkù alágbó ìdílé Fáṣọrọ̀tì.
11: A gbàdúrà fọ.
10: Àdarí rí apẹ́ pẹ́pẹ́ pẹ̀lú àṣẹ Èdùmọ̀re.
11: Ewé rẹ̀.
10: Èrú lílá lílá lílá.
11: Ara padà rú
10: wẹ́wẹ́.
11: Kéde ìdílé rẹ̀ Adúpẹ́ náà Ọlọ́run fún.
10: Ipa pàtàkì.
11: Òkó nínú.
10: Ìdàgbàsókè.
11: Agbórèrè
10: àlù àkọ́rẹ́.
11: Ìpínlẹ̀ Ondo.
10: Àti àpapọ̀.
11: Ilẹ̀ ra nílẹ̀ Nàìjíríà.
10: Ọgbà ọdún.
11: Ọdún kan ní.
10: Òṣìtọ́ ní sàárọ̀ mi òrò yọ̀ máa dọ́là.
11: Ọmọ náà kèlé sa ìdí kí ogbésẹ̀ pọ̀ sí.
10: Iná ṣò.
11: Láti ìṣàjẹ́ wọ̀tíwọ̀tí ọ̀nà òkèlé sa.
10: Ọmọ amúmàlú ṣọdún ìgbàgbọ́.
11: Ǹjẹ́
10: olóyè
11: olórí
10: ìrẹsẹ̀.
11: Fàlàyé
10: àtọ̀jọ̀gbọ́n
11: Ọláyíwọlá
10: Fáṣọrọ̀tì.
12: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
13: S-E-L-A-R-I-E. Celery.
12: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
14: T-U-R-M-E-R-I-C.
12: Yes, oh.
14: Turmeric.
12: Correct. What that one of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
15: This is to inform the general public that the Akinrin Educational Foundation wishes to announce the commencement of the 2026 edition of His Royal Majesty Oba Johnson Kolade Otitoju Akinrin of Akinrin Land annual inter-school debate and essay competition. This prestigious academic showcase is designed to foster intellectual excellence among students from Kogi and Ekiti states. Interested schools within the designated states are invited to register via www.akinrineducationfoundation.com. As from April 28, 2026. For further inquiries, call 0816-205-7574. Groundbreaking ceremony for Kogi and Ekiti States take place on May 11th and 13th respectively, while the grand finale holds on June 13th, 2026 during the Akinri Day. Debate winners will take home high-end laptops and tablets for the runners-up plus significant scholarship support. For the essay category, a grand cash prize of 250,000 Naira will be made available to the most outstanding essayist. Signed, Aribido David Jayoba, Coordinator, Akinrin Educational Foundation and Chairman Planning Committee, Akinrin Day 2026.
16: Oyela, Peregede, Lakure Oye, Agbaroye, Parubin, Famuyede, Fáṣọrántì, OFR, CFR, àwọn ọlọ́dọ́ ìbí, ariwo ayọ̀, aṣíwájú afẹ́nifẹ́re, àgbà ọ̀mọ̀ràn ló ń ṣàjọ́ òbí, ọgọ́rùn-ún ọdún láyé, abáwa rìn má tẹ́tì ìlú Àkúrẹ́, akú àjọ ti ìta ògbóró, akóredé ti omo Èkìtì, iná ṣokùnfà títí ọlọ́dà kọ̀ọ̀kọ́ nílùú Àkúrẹ́, Àràkalẹ̀ Road, àgbà olùkọ́ táwọn ọ̀jọ̀gbọ́n kò fẹ́ sọ, dókítà Ìṣègùn, pẹ̀lú àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ṣoríire tí wọ́n kàwé gboyè lábẹ́ wọn ni. Pípẹ́ láyé ń lèrè ayé o, kì í ṣalákatakí tí òṣèlú kò gbọ́rùn lóge òṣèlú. Ẹ̀pẹ́ láyé kárin kése, congratulations, Olóyè Pa Rúbẹ̀n Fámúyídé Fáṣọrántì, àṣeyí ṣàmọ́dún, bí ẹ bá ṣe yìí tán, ẹ tún ṣe míì sí, àṣeṣe tún ṣe. Ìgbìmọ̀ àgbà ẹgbẹ́ afẹ́nifẹ́re lórílẹ̀-èdè Nàìjíríà, nọ́mbà yín yayọ àjọ̀dún ọjọ́ ìbí.

0: òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀ owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.

0: ìpàdé.
1: Àwọn àpapọ̀ wọ̀nyí náà ń pe gbogbo àwọn professional hunter association of Nigeria.
0: Ti gbogbo Sapoe.
1: Ti ìlú Olúkòsì Ògùn se.
0: Níbi ìpàdé kan pàtàkì tí ó wáyé.
1: Lábẹ́ olùọ̀tẹ̀ general.
0: Ilé-wọlé Sunday.
1: Bọ́ọ̀lù Ìbàdàn.
0: Níbi tí gbogbo àwọn àpapọ̀ professional tí wọ́n ti máa ṣàpérò.
1: Lórí ètò ààbò Nàìjíríà.
0: Bí gbogbo ẹ̀ bó ṣe ń da gẹ́gẹ́ tó ṣe ń mẹ́hẹ.
1: Tọ́lọ́ ti kan àgbààgbà.
0: Bí ọ̀rọ̀ bá sì pòbìrìkòlò àgbààgbà là ń pè.
1: Ní ọjọ́ kejìlá oṣù karùn-ún.
0: Lóòótọ́ Tuesday ti ń bọ̀.
1: Bí gbogbo professional wọn mọ pàdé nílùú Olúkòsì Ògùn se.
0: Àwọn àgbàgbọ́ dẹ́dá mọ pàdé lọ́jọ́ náà.
1: Àwọn bí akọ̀wé àgbà.
0: Bítorí
1: pẹ̀lú bàbá Égún Mọgají.
0: Àtàjànàkú.
1: Ẹ wá àwọn àgbàgbọ́ dẹ́ ti máa pọ̀jù nílùú Olúkòsì lọ́jọ́ náà.
0: Gbogbo àwọn àgbàgbọ́ dẹ́ tó jẹ̀sẹ́ bì nínú ètò ààbò.
1: Ní Sapoe.
0: Dá mọ pàdé ní Olúkòsì Ògùn se ti lọ́jọ́ náà.
1: Níbi tí kò fóṣe ọmọ babọ lọ́dẹ yóò ti máa fìjálá gbé gbogbo àwọn àgbàgbọ́ dẹ́ professional sórí ìjòkó.
0: Tí ó sì tún mọ tukọ̀ ètò náà ní sinimá wẹ̀rẹ̀rẹ̀.
1: Gbogbo ẹ̀yin ọdẹ àgbáyé la tè.
0: Olùkéde àpapọ̀ ọdẹ ìlú Olúkòsì.
1: Ó ṣògbọ́n àrò.
0: Ẹ̀rù ọmọ èèyàn yèyí.
2: Ìwọ Sátidé.
3: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: Ká máa balẹ̀ sí ìlú Àdúrà Èkìtì ní on the 27th títí di on the 30th ní Sadiat Hotel ní Old Ilawẹ̀ Road ní ìlú Àdúrà Èkìtì nínú oṣù May.
3: Tábọ́rì ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti níkan rí tó ṣì ń wá sí ni tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí máa bọ̀ kẹ́ a fi fún ni.
5: Tàbí ìwọ tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lórí ni bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa.
3: Nọ́mbà wa rèé 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn onífẹ́ ara wa ṣe ibùgbé o àmì.
6: Ilẹ̀ bá ti ṣú dandan ni kárẹ̀ o.
7: Ojúlówó ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wádìí Adéyẹmí Federal University of Education nílùú Ondo ní gègé ara ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀lì Adépọ̀jù Adéboyè jẹ́ ni.
8: Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹni ríṣẹ́ ọba ṣe lásìkò ọmọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso.
7: Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wù pé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́.
8: Ẹ máa wo ti wa mẹ́pìpo.
7: Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alàyè.
8: Ayẹyẹ ìsìnkú.
7: Ọmọ̀wé Adéboyè jẹ́ bẹ̀rẹ̀ ní Tọ́sí.
8: Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o.
7: Pẹ̀lú gbígbé ara wọn kúrò ní.
8: St. Peter's Great Mortuary ní.
7: Òkìtì pupa.
8: Lọ sí ilé rẹ̀ ní.
7: Òde ìgbèsìn.
8: Ibẹ̀ làìsùn nígbàgbọ́ ti máa wáyé.
7: Àgbo mẹ́sàn àárọ̀ kùtù àì.
8: Fúrádìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí.
7: Òní ara ọ̀mọ̀wé
8: Adéboyè jẹ́.
7: Máa wọ kálẹ̀.
8: Àkàṣe èsì pàtàkì fún olóògbé yìí.
7: Lọ́ máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
8: Ní St. Benedict Catholic Church.
7: Ìgbèsìn.
8: Ọgbà Catholic School.
7: Òde ìgbèsìn.
8: Ní ojúkọ ìgbàlejò.
7: Ọ̀pọ̀ ọmọ
8: àti ọmọ ọmọ.
7: Ló gbẹ̀yìn ọ̀mọ̀wé Adéboyè jẹ́ o.
8: Ọmọ lọ́tọ̀ àwùjí o.
7: Nígbè hàn ní pèpè olú.
8: Lóore o.
7: Ọ̀gbẹ́ni Adéọlá Tèmítọ́pẹ́ Adéboyè jẹ́.
8: Olùkéde lorúkọ ẹbí.
9: Dádì Junior jọ jẹ́ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
10: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
9: Fimile jàre.
11: Ligota apakasu ló tún ṣe kọ.
9: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
10: N bọ̀ ló ń sá lọ.
9: Rúnà Dádì Junior ọgbọ́n wo ló dá sí.
10: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Ligota apakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówólé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wò kè. Finú kà á bí ó ṣe bòkèlè káì. Bígún kábàbà capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
12: Ẹni tí gbogbo Ondo North Senatorial District ti ń bèrè fún. Ìyá Abdul Tunji Muhammad,

0: àwọn ènìyàn ní ATM jẹ́.
1: Gbogbo bí bàtà bá ti ń tà ní lẹ́sẹ̀ ló máa ń bá ní bòróró ìtura sí.
0: Gbogbo qualities tó yẹ ká ṣojú rere ó ní ló fi ṣaṣọ ìbora ẹ̀.
1: Bẹ̀rẹ̀ látọrí modesty, humility, maturity.
0: Pẹ̀lú loving and caring heart.
1: Ẹ wò ó.
0: Àsìkò ọ̀rọ̀ òdì ètò.
1: Àwọn ìgbìmọ̀ tó ń fẹ́ ọjọ́ ọ̀la rere fún Ondo North.
0: Ìlókọ̀ṣì ni ká kì í on behalf of Abdul Tunji Muhammad.
1: ATM.
0: Ó ní ojú ayọ̀ ni.

0: ìrìn àjò lórí ẹni gan tó máa díje sí ipò ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ìyẹn láti ẹkùn àríwá ìpínlẹ̀ Ondo ló mọ̀ tún ti bá ọ̀nà àrà yọ o pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní àkókò solidarity group tí wọ́n ṣe sọ gbangba gbangba nǹkan gan tó ń dùn wọ́n lọ́kàn pẹ̀lú bó ṣe jẹ́ pé kò sí ìrẹ́pọ̀ tó gúnmọ́ láàrin àwọn èèyàn tí wọ́n sọ pé wọ́n fẹ́ díje sí ipò náà ìyẹn láti ilẹ̀ àkókò torí nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde ní ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún tí a wà yìí ni ẹgbẹ́ yìí ló sọ tí wọ́n sọ pé gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdíje márààrún láti ilẹ̀ àkókò ni wọ́n mọ̀ kọ́ tí wọ́n yọjú síbi ìpàdé èyí tí wọ́n pè láti pé kí wọ́n lè foríkorí kí wọ́n fìmọ̀ kùmọ̀ láti lè yan olùdíje kan dondo láti pé kó lè lọ sójú wọn ń wá ní pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n kùnà láti wá sí ibi ìpàdé báyìí àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé irú nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìgbà tí wọ́n fẹ́ ṣe ètò ìdìbò abẹ́lé sí ipò gómìnà lọ́dún 2017 ni ló tún fẹ́ padà wá ṣẹlẹ̀ báyìí o tí wọ́n wá sọ pé kí wọ́n má ṣe jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ lásìkò náà kó tún wá padà ṣẹlẹ̀ torí wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n wá wá síbi ìpàdé báyìí àwọn ti wá sọ pé tọ́ kò sí nǹkan míì tí wọ́n máa ṣe o ẹni gan tí wọn yóò ṣe àtìlẹ́yìn fún ni olóyè Alex Ajipe lẹ́yìn tó jẹ́ pé òun nìkan ṣoṣo ló jẹ́ olùdíje kan èyí tó wá láti ẹkùn ọ̀sẹ̀ ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo wọn ni ṣe rí ẹni tí wọ́n sọ yìí ó jẹ́ ẹni tó jẹ́ pé ó bá wọn ṣe láti ẹsẹ̀ kùkú dáadáa tó sì mọ bí wọ́n ṣe ń kó èèyàn jọ táwọn sì rí i pé òun gan ló lè ṣe nǹkan tí àwọn èèyàn tí wọ́n fẹ́ láti pé kí wọ́n lè lọ sójú wọn àwọn ẹgbẹ́ yìí tẹ̀síwájú wọ́n sọ nípa oríṣiríṣi àwọn ìtàn tó rọ̀ mọ́ léyìí tó fi jẹ́ pé àwọn olùdíje tí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n ṣe fi ẹ̀yìn wọn janlẹ̀ ń wá ní pẹ̀lú bó ṣe wá rí yìí báyìí o ó yẹ kí ìrẹ́pọ̀ kó lè wà láàrin wọn torí nínú àtẹ̀jáde èyí tí ọ̀nàrẹ́bù Akeem Suleiman ti ṣe alága wọn àti ọ̀nàrẹ́bù Ọláyọ̀dé Jayé Ọlá ti ṣe akọ̀wé wọn tí wọ́n bọwọ́ lù ni wọ́n ti wá sọ pé láìsí pé bóyá à ń fi igbá kan bọ̀kan nínú o àwọn ń fẹ́ láti pé kí àyípadà kó lè wà ìdí nìyẹn táwọn fi sọ pé ẹni tán ń bá lọ báyìí ni àwọn ń bá lọ níwọ̀nba ìgbà tó jẹ́ pé àwọn gan tí ó yẹ kí wọ́n wá síbi ìpàdé náà tí wọ́n yọjú fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Premium Times.
1: Àwọn omi rọ̀dẹ̀ òde ire.
2: Mo rìn kiri títí mo dọ́dún àgbà ìṣègùn.
3: Tó mẹ́wé mẹ́gbò tí ń sá ti ń jẹ́ àìchìftayé àgbájé ọ̀dọ́lọ́fẹ́ ọ̀f. Ara rọ̀ mí ọmọládàn. Àgbà wo bí ọba ilẹ̀ ibòmíì. Ó gbóná bí ẹlẹ́gun ṣàpọ̀nà ṣàpọ̀nà ògbóná ẹlẹ́gun ẹ̀ ló gbóná. Ọkùnrin dandan ti fewé àtegbò. Túni sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro. Táyé fi kanni tàbí àfọwọ́fà. Ẹni fẹ́ gbọ́mọjọ tí ò fẹ́ fọwọ́ sùn lògiri gbígbẹ mọ́. Iṣẹ́ tó dojúrú táyé tọwọ́ bọ̀. Ẹni wọkọ̀ wáyà bí wọ́n ṣe pọ̀ tó yìí. Àgbéjù sílẹ̀ ní ti gẹlẹ́ ìrànà ń fi ọṣẹ. Yóò dópin àgàgà ẹni táyé da táìmí ṣe ni ẹrú ti ṣe gángangan ìbá ṣe ẹni mu tí ò yẹ kó mu tàbó jẹun lójú oorun tó dìṣòro sí lára lójú ayé agbára ọlọ́run nípasẹ̀ iChief ọ̀dọ́lọ́fín ká torí àdìtúntirú àdìtúntiyọ̀ bọ́mbà dìlọ́jà wọ́n ń tuni lẹ́ni ẹ máa kó wọn bọ̀ lọ́dọ̀ iChief táyé àgbájé olórí awo àti ọ̀dọ́lọ́fín ìlú ara rọ̀mí ọmọládàn ní Asa Street ẹgbà ìlú Ìjàrẹ́ wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé epo jẹgun ẹ gbà pé agbára ń bẹ ìmọ̀ ń wà ẹ pè wọ́n sórí 0813-030-2186.
4: Ẹyẹ ọ̀kẹ́ ti lọ ní ju gbogbo ìgbẹ́pa lọ́lọ́.
5: Right Reverend Prophet Gabriel Bẹ́ẹ̀ni Ọmọge JB.
4: Pastor and Supreme Head.
5: Ní CCC Worldwide.
4: Ìlórí ìrìn àjò mímọ́ o, takọ níre lẹ̀mí tuntun.
5: Kòkòrò jẹ́ ká lè gbádùn obì tó gbó. Akọni ti juwọ́ sí dúníyàn kó dìgbà.
4: Till Monday, 11th of May by 4 p.m.
5: in the service of song
4: at CCC,
5: Reverend Jesse Memorial Cathedral, Ojota, Lagos.
4: Wednesday by 4 p.m.
5: in the service of songs and youth program.
4: Igboleke Cathedral, Regional Headquarters, Akure.
5: Thursday, 14th, Nigbigbe Baba.
4: Lati Lut, Leko.
5: Pelu stopover, Rampe.
4: CCC Golden City.
5: Along Lagos, Ibadan Expressway.
4: From there, Odile, won Lakure.
5: Eye, Yila, Tugbe, won wa CCC, Iriakari, Holy Land Parish.
4: Online Estate.
5: The same way.
4: And Night of Tribute by 5 p.m. till dawn.
5: Loto, Friday. The 15th by 10 a.m.
4: in the funeral service and interment
5: at the church premises.
4: See reception, Yosi Tele,
5: Akech Grand,
4: Bugbe, Josi Sisi,
5: Iriakari Holy Land Parish, Lunia KDP,
4: Baba, Right Reverend Prophet Gabriel Ben, your Moke JP,
5: Pastor and Supreme Head, Sisi Worldwide.

0: Dr. Wenga pẹ̀lú Jason Idongogon.
1: Ọmọ bíbí ìpínlẹ̀ Ondo pàápàá gbogbo ẹ̀yin ọmọ bíbí ìrèlè ẹ wá gbọ́ o ẹjọ́ ti Prince Ademola Idowu olówó rí yìí bí pé Mr. Samuel Saka Odimayo pẹ̀lú àwọn mẹ́fà míì àtàwọn afọbajẹ́ ìrèlè sí ilé ẹjọ́ High Court of Justice Òkìtì Pupa Judicial Division Òkìtì Pupa suit number HCOK/61/CIV/2026 abẹ́ Honorable Justice AW Fabulujẹ ni adájọ́ yìí ti fòfin káwọ́ Mr. Samuel Saka Odimayo kò láti má pe ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect ó má sì parade ara ẹ gẹgẹ bí olófin elect níbikíbi Wednesday 6th May 2026 yìí náfò télé bẹẹ bẹẹ ni adájọ ní kí àwọn afọbajẹ àtàwọn olóyè má ṣe dọwọ lé ètò àti ìgbésẹ fífi olófin ìrèlè jẹ títí tí wọn ó fi dájọ ní yàjò yàjò kí gbogbo nǹkan wà bó ṣe wà tẹlẹ àtijọba àtàwọn aráàlú àtàwọn olóyè má ṣe bá ọgbẹni Samuel Saka Odimayo dá nǹkan kan pọ gẹgẹ bí olófin elect ẹnikẹni tó bá bá dá nǹkan pọ ó tàpá sófin ilé ẹjọ ìdílé fani àtàwọn ẹbí márùn-ún tó kù ló ń kéde.
2: Kájígbó pápá tó súnra ọmọ
3: faramọ́ èdè ti fara mẹ́bí.
4: Gbogbo ẹ̀yin èèyàn wa nínú ẹgbẹ́ òṣèlú APC ọmọ yín Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògún Àkúrẹ́ ló ń kíyin wípé ẹ kú àdúró ti gómìnà Lucky Ayédàtiwá àti ààrẹ Bola Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ń ṣe ṣe borí tó bá máa dáde inú agoro òde ní tiwa ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agoro òde náà ní tiwa ìbàdí tí ó bá lùmọ́sáàjì aṣọ ọba tí ń taná yinrinyinrin inú agoro òde náà ló ti ń wá àsìkò ti wá dé wà yìí láti ẹni tó káàtọ̀ tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC létéńté bí Oṣùmarè gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣojú òfin nílùú Àbújá fún ẹkùn ìdìbò gúúsù àti àríwá Àkúrẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògún Àkúrẹ́ ní ẹni tí awọ rẹ̀ kájú ìlú láti kórè wálé fún gbogbo wa ó gbọ́ bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yin olùdìbò nínú ẹgbẹ́ wa ẹ gbà á ẹ jẹ́ kí ikán wa parapọ̀ kó mọlé kí ìrún wa parapọ̀ kó mọ̀gìyàn ká fún Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ ní tíkẹ́ẹ̀tì nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wa ẹ jẹ́ ká jùmọ̀ sínà fógun Àkúrẹ́ kó gbogbo lè di rọrùn.
5: Ṣèbí tá a bá wálé ayé tá a lólé ayé títí ọjọ́ ọjọ́ kan bọ̀ tá a padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Bàbá olóyè Gideon Olúwa ní sọmọ ọlọ́ ní sakin ti dágbére fáyé ó tún di bẹ́ni bá ń jọ ni bẹ́ẹ̀yàn bá tún ń jọyàn. Gbogbo ìdílé ọlọ́ni sakin nínú ìgbìmọ̀ Èkìtì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa High Chief Gideon Olúwa ní sọmọ ọlọ́ni sakin balẹ̀ mọ ìjàbọ̀ nílùú ìgbìmọ̀ Èkìtì tí wọ́n dágbére fáyé lẹ́yìn ọdún mọ́kànlélọ́gọ́rin 81 years lókè ìpẹ̀ bẹ́tọ̀ ìsìnkú yóò ṣe lọ́rẹ̀ Thursday ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2026 lágbé òkú kúrò nílùú Àkúrẹ́ lọ sílé wọn nílùú ìgbìmọ̀ Èkìtì tí ìsìn orin onígbàgbọ́ yóò sì tẹ̀lé nílé wọn ní number 15 ìjàbọ̀ odò ìgbìmọ̀ Èkìtì láago márùn-ún ìrọ̀lẹ́ tó bá dọjọ́ Friday ọjọ́ kẹjọ oṣù karùn-ún ní ìsìn ìdágbére yóò wáyé nínú ìjọ St. Peter's Anglican Church odò ìgbìmọ̀ láago mọ́kànlá àárọ̀ tí òkú bàbá Gideon yóò sì wọ káàlẹ̀ sùn ní ìtẹ́ òkú nílé ìjọsìn ọ̀hún ayẹyẹ ìgbàlejò ẹni ọmọsìn lóbímọ̀ ni yóò tẹ̀lé ní gbàgede orí pápá ilé ìjọsìn náà tó wà lójú ọ̀nà ìjàn nínú ìgbìmọ̀ àwọn ọmọ àtàwọn ẹbí wọn ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn yín o bàbá onínúure àwọn ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
6: Kí ló dé tó rojú kókó báyìí?
7: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
7: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
6: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fún odidi oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
8: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adinosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 070-7484-3351.
6: Ẹ kàn sí wẹ́bsáìtì wa CDCare.

0: Káyọ̀dé.
1: Àwọn ọmọ ogun 12 Brigade léyìí tó jẹ́ ọmọ ogun orílẹ̀ tó lẹ́ẹ̀dẹ̀ Nàìjíríà náà ti dóòlà àwọn mẹ́sàn-án léyìí tó wà lákàtà àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ tí ń kọ́ ni ní ẹ̀sìn Mùsùlùmí ìní ìdánú Kitab Islamic Orphanage léyìí tó wà ní Zariage ní Lọ́kọjà nípínlẹ̀ Kogi nígbà tí wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ àwọn aṣẹ̀rùbàlú kan léyìí tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ láabi pẹ̀lú bí wọ́n ṣe ń gbèrò àti ṣe àkọlù iléeṣẹ́ ológun ló kan ọ̀rọ̀ kẹ́kẹ́ náà àtijáde tí wọ́n fi síta lánàá ọjọ́bọ̀ láti ọwọ́ ẹni tó jẹ́ adelé adarí ìbáràlú sọ̀rọ̀ fún iléeṣẹ́ ológun 12 Brigade náà Hasan Abdullahi gẹ́gẹ́ bí ó ṣe ṣe àlàyé nínú àtẹ̀jáde náà òun ni iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe

0: ṣe lójú iná lè wura ohun ohun àgbẹdọ. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹun ráyè Ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg. Ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS. Ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkàn kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o.
1: Mo bá ní ẹ̀yà, mo bá ní.

0: Olusegun Victor Atebole
1: gẹ́gẹ́ bí consensus candidate.
0: Ẹ̀yin náà ẹ wò ó.
1: Gómìnà ìpínlẹ̀ Ondo darí consensus náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ.
0: Pẹ̀lú àkójọpọ̀ àwọn stakeholders lẹgbẹ́ APC.
1: Níkẹyìn tí gbogbo wọn sì gbà pé Atebole ló kàn.
0: Kódà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jáde láti àkókò South East ti jọ wọlé fún Atebole Bọ́ba Gunwa.
1: Láwọn bí Ọ̀túnba Gbẹ̀ngẹ Ilewo Ètò
0: Ọ̀làyẹ Kádáúdù
1: àti Ṣẹ́gun Adúrógboyè.
0: Wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye àti agbára láti ṣiṣẹ́ yìí.
1: Olúwa ọba jogún ẹ̀ fún Atebole ká má tọra wa sá.
0: Tó ẹ má jẹ́ kí fọ́nù àkọ́kọ́ ń fi bùgá fún yín.
1: Pé wọ́n máa fẹ́ nìkan àbí wọ́n ti fún ẹnìkan ní automatic ticket láti Abuja rárá o.
0: Kò síyẹn nínú constitution.
1: Ẹni tí ò bá faramọ́ consensus yìí kó máa bọ̀ fún direct primary.
0: President wa gómìnà wa àtàwọn leaders wa ti jọ̀wọ́ wa lẹ̀
1: láti ṣe bó ṣe tọ́ torí pinire láàrin la máa ń lò ní àkókò South West and South East.
0: Lórí ọ̀rọ̀ House of Reps.
1: Ìwà ọmọlúàbí kéèyàn ó lawọ́ kó wà generous and accommodating.
0: Láì máa sápamọ́ fara ilé.
1: Ìyẹn gan ni Atebole Bọ́ba Gunwa fi ń wu gbogbo ènìyàn.
0: Tó
1: àwọn ìgbìmọ̀ yìí wa ni ká dúpẹ́ o.
0: Lọ́wọ́ gbogbo ẹ̀yin stakeholders.
1: Ká sì máa kí Atebole káàbọ̀.

0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وعلى أصحابه وعلى جميع أمته آمين. أدعوكم فن ولوم الله وبالانو وبالابغار وبالتو oba ti o ni ikapa gbogbo nkan lodo atoro ke ati ge fun anabi wa muhammad awon ara ile awon sahaba ti gbogbo tele lana anabi ake gbogbo e lo tete si wa lokunrin lobirin lomode lagbagbe akabo sori eto yin eto wa tibian abi olohun alaanu oba alagbara oba eleto ko fi anu re ko fi le pa ba eni kankan wa ake gbogbo awon ti won fi ife han si eto wa yi kọlọ ko ba wa nife si eyin na ẹ̀rọ ọlọ́run ba tó wá ṣe ń gbọ̀wọ́ ètò yìí láti lọ wọ̀ kọ́lọ́run bá wa dúró ti ẹ̀rọ ọlọ́run ba yìí àlékún dáadáa àlékún àánú àlékún ìlọsíwájú kọ́lọ́run kọ́lọ́run kò máa ṣe fún ẹ̀rọ ọlọ́run ba náà. Abdulwasa Yusuf ni orúkọ tèmi. Lónìí a tún máa tẹ̀síwájú lọ́rọ̀ tó ní í ṣe pẹ̀lú hajj tí a ti ń ṣàlàyé bọ̀ láti ọ̀sẹ̀ tó kọjá. A máa sọ̀rọ̀ lónìí lórí arkanul hajj, àwọn orígun ti hajj ní abẹ́láwọn kan náà kódà kò ṣe ní rọrùn fún wa. Àwọn ṣèkì wa tí wọ́n tún bá wa tẹ̀síwájú náà ni fọ́dílà tó ṣe dr tijani muhammadu rọjí kewuyemi tí wọ́n jẹ́ chief imam fún ìfọ́sgẹ́wà polytechnic nílùú ọ̀wọ́. Bismillah sheik.
1: Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala nabiyyina muhammad sallallahu alayhi wasallam wa ala alihi wa ashabihi wa man tabi'ahum ila yawmiddin. Adupe fun Olorun Oba atoro ike ati ge fun anabi wa Muhammad sallallahu alayhi wa sallam awon ara ile re awon sahaba re ati gbogbo awa onigbagbo ododo pata lapapo. Olorun Oba eleda wa Oba Ar-Rahman Oba ti aanu re lori awa eda o po púpọ̀. Àánú Ọlọ́run ọba yìí náà lọ́lọ́run ọba fi pè wá wípé ká jẹ́ni tí ó kópa nínú ẹni tí ó wá sílé Ọlọ́run láti wá ṣe iṣẹ́ hajj. Eléyìí ń tọ́ka sí àánú Ọlọ́run tó tóbi tàbí tó pọ̀ lórí àwa ẹ̀dá o. Ẹ̀ẹ̀kan sí abẹ́ Ọlọ́run, ìkẹ́ àtìgẹ́ Ọlọ́run kó máa bá aṣáájú gbogbo ẹ̀dá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo ẹ̀yin bàbá bá wá gbogbo ẹ̀yin aṣáájú wa nínú ẹ̀sìn. Abẹ Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run ọba èyí tó pọ̀ kọ́lọ́run ọba dákun kó túbọ̀ mọ bá wa ṣàlékún rẹ̀ fún yín o. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ǹtẹ́ tí gbọ́ wa abẹ Ọlọ́run aburú ó kéré ó tóbi kọ́lọ́run ó má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa o. Arkanul Hajj, àwọn pillars òpó èyí tó gbé hajj tó gbé dúró. Kí ni àwọn orígun tá a gbọdọ̀ ṣe ká tó lè sọ wípé hajj wa ó jẹ́ hajj èyí tó pé? Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n sọ báyìí wípé afdalul a'mal imanun billahi wa rasuli thumma jihadun fi sabili thumma hajjun mabrur. Òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ni ṣe rí iṣẹ́ yìí tó lọ́lá jùlọ, òun náà ni ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba o àti òjíṣẹ́ rẹ̀. Bákan náà ká ṣe jihad sójú ọ̀nà tọ́lọ́run ọba. Lẹ́yìn eléyìí ń tá a tún lè ṣe tó lóore jùlọ, tó lọ́lá jùlọ, tó sì ṣàǹfààní fún wa jùlọ, hajjun mabrur. Òun náà ni káwa náà ká náwó wa, ká ná ẹfọ́tì wa, ìgbìyànjú wa, ká lọ sílé Ọlọ́run ní Maka ní Kaaba, ká lọ ṣeṣe hajj. Ló fi ń já sí wípé àṣé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí ó mà wípé nínú tóun lè rí gbéṣe láyé jùlọ, tó dáa jùlọ, tó ṣe ọ́ láǹfààní jùlọ, òun náà ni kó láǹfààní kó lọ Maka láti lọ ṣiṣẹ́ hajj. abi olohun maka na kolohun ko ma se ni iwo eni kokan wa o leto ka salaye nipa fikihu hajj nitori wipe asiko ta ma nsese hajj ohun na la wa yi o po ninu musulumi ti won kan le ti gbagbe wipe ka sese hajj yi okan ninu opo esin islam ni lo fi je wisiasi wipe ta ba nsalaye fikihu bo la se nsese hajj feni kokan wa ati eni tohun na npale mo pe ohun fe se haji todun yi atawa ta ti etun ku na ta ti e lo haji todun yi okan wa na yo ma wa nbe wi pe ise haji en to mo to bi pupo ni kodi eni ti o iran ti be olohun nipa etele ohun na o tun ma be olohun pe kolohun o se ni rorun fun bakan na eni ti o ti e ti lodun yi sugbon tohun na leko nipa bo la se nse se haji igba tolohun ba pada ta dara pe ko na lo maka ohun o ti je ni to leko nipa bo la se nse ise hajj ugbe ni ti o sise hajj ti se hajj re yi ti o si lalaafia o gbudo lo mo wi pe opo merin tabi ka ni origun merin ohun na ni ise hajj ohun lo ni o ta ba ti n soro nipa arkan awon origun ituma re ni wipe oran yan gba o gbudo mu origun yi wa o tori pe to ba se ko si tanran fun on ton wo ni hajj aya fi ko pada se ise yi ohun na ni yo fi ni hajj o lo fi ja si wipe origun merin ni o awon ta ma se ni hajj po sugbon awon to je arkan to je awon origun to gbe hajj duro to gbudo ma se to je wipe to ba se o nton wo ni hajjo aya fi ko pada tun wa se na ni yo fi ni hajj akoko ale ihram elekeji o na ni tawaf eleketa asayu elekerin alwukuf bi arafa ale ihram o na ni wipe ta awon baba ma n da pe ni wipe ka gbe harami kagbe ara mi wa niyyatu dukhul fi ahadi nuska il hajj aw al umra unani kanni aniya pe abe ati bere ise hajj aniya yi wa le je okan ninu meta o le je ti hajj tamato hajj wi pe a se umra a tun se hajj àwọ akọkọ ṣe umrọ tá a bá ṣe á bọ aṣọ arami á sinmi káṣẹ tuntun gbé arami again fún hajj tamato nìyẹn eléyìí ni ọgọọrọ àwọn tí ń ṣe hajj àwọn tó pọ jùlọ nínú hajj tí wọn ṣe hajj eléyìí náà ni wọn máa ń ṣe bákan náà ó lè jẹ hajj fraud kó jẹ wípé arami tá a gbé àníyàn tá a ní náà ni wípé hajj nìkan ṣoṣo náà la fẹ́ ṣe tí ò ní múrọ nínú bákan náà ó lè jẹ́ kiran eléyìí náà kó méjèèjì papọ̀ ó ní àní kí alálàájì náà ó ní àníyàn pé òun ó ṣe múrọ òun ó ṣe hajj ṣùgbọ́n aṣọ ara mi ẹyọkan tó ti kọ́kọ́ gbé àníyàn ẹyọkan tó ti kọ́kọ́ gbé kò tún padà bọ́ ara mi náà nígbà tí ó parí múrọ bó ṣe parí múrọ yẹn náà ó ń bẹ̀rẹ̀ hajj straight away nìyẹn tí ń túmọ̀ sí wípé ìyàtọ̀ láàrin kiran àti tamato òun ni wípé ní ti kiran àti umrah àti hajj àníyàn ọ̀kan yẹn náà àti arami yẹn náà lèèyàn fi kó méjèèjì papọ̀ ṣùgbọ́n ní ti tamato èèyàn kọ́kọ́ ṣe umrah yẹn téèyàn ń bọ́ arami yẹn àwọn nǹkan tí ihram tó ṣe léèwọ̀ èèyàn tó padà láǹfààní láti jẹ àwọn ìgbádùn yẹn ṣáájú kéèyàn tó wá bẹ̀rẹ̀ ti hajj tó wẹ̀ ní tẹ́ǹtẹ́ ti gbọ́ wa o tí a bá mú orígun ta kọ́kọ́ àwọn preparation kan wà tí a kọ́kọ́ ṣe ká tó mẹ́kì declaration pé a ti gbé ara mi a ti ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj nínú àwọn preparation wọ̀nyí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ra èèyàn náà ni wípé kéèyàn gé ìkan náà o bákan náà àwọn ibi ti sharia islamu fun wa nigba laaye wipe awon irun yi ka mu kuro lara gege bi irun ti abiya wa ni tabi irun tabe ni eyan le mu eleyi na kuro bakana kawe iwe guslu bakana eyan le fi perfume si ara re sugba ko le fi perfume si aso ara mi re ara re o le fi perfume si eleyi o se fi prepare pe ohun ti fe gbe ara mi ni ko ti gbe ara mi ko ti mu intention yen wa ko ti declare intention yen bakana eyan ma lo aso ara mi papa julo fokunrin aso ara mi tokunrin aso funfun meji yo ro kan mi ro ikeji yo dabora o awon aso yi aso to je wipe won o ni ran bi eni ran buba bi eni ran sokoto bi iro na ni bakana yo wo bata salubata o awon bata bi silpas o na ni yo wo fun obirin le wo normal ordinary aso ni tie awon obirin le wo aso ki se pe boya iro tabi koda ki won ran aso na yes igbalaye wa fun obirin fun eleyi bakana obirin o lilo ni cup be ni ko si ni lo glove ni igba to n lo aso ara mi yi bakana agbudo lo mo wipe olorun se ni ojuse fun wa wipe gbogbo bi ti eyan ti lewu keyan ma gbera keyan ti gbera lagbaye wipe ohun fe lo maka lati lo sise hajj o lawon aye kankan ti won pe ni miqat to je wipe eyan o gbudo koja aye yi lalai se ihram ihram yi ona ni wipe aniyan yen eyan ma make aniyan wipe ohun bere haji ohun bere umra yi tabo ohun pa umra ati haji tabo ohun papo e se ka salaye re wipe opolopo awon ise ijosin ta ma nse ninu esin aniyan ko nidi ka so jade lenu okan wa la ma fi n daniyan hata a fe kirun kò ní ìdíkẹ́ yẹn ṣe máa sọ wípé aláhùnmá ìdínà wẹ́ẹ̀tò mú kíta dìyà bí ìmọ̀mọ́ ọkàn lè yóò fi láníyàn pé mo fẹ́ kírun ṣubú yìí mo fẹ́ kí ti zuhur ṣùgbọ́n nínú àwọn exception tí sharia islam fi kalẹ̀ wípé ká sọ àníyàn yìí jáde lẹ́nu òun náà ni ti àgbẹ̀ ihram a declare intention pé a fẹ́ ṣe hajj labayka hajjan wa umra ọlọ́run o mo dé o láti wá jẹ́ pé rẹ wípé mo fẹ́ ṣiṣẹ́ hajj wàá ṣe papọ̀ mọ́ umra labayka la uma hajjan wa umra a sọ jáde lẹ́nu báyẹn sunna ni kó jẹ́ wípé tá a bá dé miqat ààyè kọ̀ọ̀kan tó jíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lọ́ àlẹ́ wàsálàm là kalẹ̀ kó jẹ́ wípé a sọ báyìí ìyẹn ni haram yìí ìgbé intention pé iṣẹ́ hajj yìí ti bẹ̀rẹ̀ yìí ká sọ láàyè yẹn ẹ jẹ́ pé ó di mímọ̀ fún wa wípé ẹ rí wípé a ti sọ àwọn preparation kankan tó yẹ pé a lè ti ṣe ṣáájú ká tó dé miqat yìí ìgbàláyè wa wà gan kó jẹ́ wípé kéèyàn ti gbé haram yìí ṣáájú kó tó dé miqat eléyìí kò sí láboró mbẹ ṣùgbọn kan fẹnu kan wípé súnà gangan ni wípé tó wá tá a bá dé miqat yẹn ká ṣe kíni o ni ká sọ ṣùgbọn a ti wá sọ a ti gbé haram yẹn ṣáájú ká tó dé miqat kò sí aboró mbẹ kò sẹṣẹ mbẹ hajj wa ó sì ṣe kíni o ó sì lálàáfíà ṣùgbọn o èèyàn wá kọjá miqat láláyì gbé haram àwọn aṣọ tó yẹ kó lò fún aṣọ haram kò ṣe bẹ́ẹ̀ sì ni kálímà làbẹ́yìíkà làhùnmá hajjan kò wí ó sì ti kọjá miqat òun tọ̀hún aburú ni nǹkan tó ṣe yẹn o kí sì ni ìtọ́ràn rẹ̀ ó yẹ kó padà sí miqat yẹn kó ṣe lọ tú ara mi rẹ gbé kó sì wí kálímà intention tó fi declare intention pé òun bẹ̀rẹ̀ iṣẹ́ hajj kò wá rọrùn fún láti padà síbẹ̀ yẹn kí wá ni yóò ṣe ohun tóun yóò pa ẹran o ohun tóun yóò ṣe kí ni yóò pa ẹran láti fi ṣe ìtanràn nǹkan tó ṣe yẹn gbogbo alálàájì tí wọ́n wá láti nàìjíríà láti lọ maka láti lọ ṣiṣẹ́ hajj ó lẹ́tọ̀ kí wọ́n mọ̀ wípé unless tó bá jẹ́ pé wọ́n gbé arami wọn láti inú plane ṣáájú kí wọ́n tó sọ̀kalẹ̀ ní jeddah tí alálàájì bá gbéra ní nàìjíríà tí wọ́n ti sọ̀kalẹ̀ nínú plane ní jeddah ṣáájú kí wọ́n ṣe tó gbé ìrọ̀mù wọn wọ́n ti kọjá mi court ìtanràn òun náà ni wípé wọ́n ò pa ẹran o ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ògbà alhamdulilayi pàápàá jùlọ láwọn ìròyìn tá à ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ alálàájì nàìjíríà wọ́n kanlẹ̀ ti máa ń àríjì pé tán bá ti kúrò nàìjíríà kí wọ́n kọ́ lọ màdínà wọn ò tí ì ní lọ maka straight away tí wọ́n bá lọ màdínà ìyí yóò fún wọn láǹfààní wípé wọ́n ó padà ti gbé wọ́n ti màdínà bọ̀ ní maka wọ́n láǹfààní wípé kí wọ́n gbé arami wọn ní dhul khalifa láàyè ibi tí ẹni tó ń bọ̀ láti màdínà tí wọ́n ti gbé arami ìyẹn bá mu bẹ́ẹ̀ tí alálàájì nàìjíríà bá kọ́ lọ màdínà ṣáájú kó kanlẹ̀ tó wá sí maka láti wá ṣe umrah kò dáràn ẹran nítorí pé yóò padà láǹfààní wípé kó dé miqat kó sì ṣe kí ni o kó sì gbé arami eléyìí nínú àwọn kan tí ó lẹ̀tọ́ kí àtàwọn tó ń lọ hajj tọdún yìí àtàwọn tí yóò lọ sí ti tọdún yìí náà káwọn náà kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run hajj náà kọ́lọ́run kó mọ̀ ṣe lè wọ̀ wá gbọ́ wa tá a ti lọ kọ́lọ́run dákun kí ó ṣe ní hajj màbúrò pé àwọn tó ti ń bẹ ọlọ́run ọba náà kọ́lọ́run kó tún ṣe ní rọrùn fún wọn ní kété tí alálàájì ti gbé arami ó sì sọ pé làbáyíká làhùmà hajjan wà ọmọrọ tọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ó ti wá di wípé kó máa ṣe tẹ́lbíà làbáyíká làhùmà làbáyík làbáyíká làṣàrí kálákà làbáyík iná làhàmúdà wà ní ìmátan làkàwàlmọ́lk làṣàrí kálák tí ó máa wí nìyẹn tí ó máa gbé ọlọ́run ọba tóbi àwọn ọkùnrin wọn máa sọ tiwọn sókè dáadáa àwọn obìnrin wọn máa sọ tiwọn jẹ́jẹ́ lásìkò yìí o àwọn nǹkan tí ìmàgbé ìhrọm tó ṣe léèwọ̀ téèyàn ò gbọdọ̀ ṣe é mọ́ èèyàn gbọdọ̀ mọ̀ wípé òun ò gbọdọ̀ ṣe é mọ́ ẹ̀kọ́ ni wípé ká mọ̀ wípé bá a ṣe gbé arami yẹn àwọn nǹkan kan ti wá ń bẹ o tó ti di èèwọ̀ fún wa tá a gbọdọ̀ ṣe títí dìgbà tí a tún fi bọ́ arami o nínú ẹ̀ òun náà ni wípé a gbọdọ̀ lo perfume nínú ẹ̀ òun náà ni wípé wọ́n gé ìkan náà mọ̀ wọ́n tún gérun kankan lára rẹ mọ̀ bákan náà èèyàn lè súnmọ́ ìyàwó rẹ̀ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ pé ọkọ àti ìyàwó wọ́n jọ lọ ni kò lè súnmọ́ lásìkò yìí máa o ìyẹn ni wípé kò lè wọ́n ò lè ṣeré ọkọ àti ìyàwó lásìkò yìí o bákan náà èèyàn lè dá dọdẹ pé òun rí ẹran kan òun fẹ́ pa rárá o bá a ṣe fẹnu kàn fọkùnrin o aṣọ tí wọn dìídì rán wọn yọ bùbá ń bẹ ni wọn yọ ṣòkòtò ń bẹ ni ọkùnrin ò lè wọ o bákan náà yóò fi irun rẹ lẹ náà ni yóò fi orí rẹ lẹ ni kò lè dé fìlà o kó má fi nǹkan kan borí o kó má bá kó má ṣeṣe hajj rẹ lọ bẹẹ ni kó má fi nǹkan kan borí obìnrin kò ní lo niqab obìnrin kò ní lo glove gbogbo àwọn nǹkan tá a bá fẹnu kàn yìí tá a bá wá rẹni tó jẹ wípé lẹ́yìn gbò ó gbọ́ wípé kóun mọ̀ dé fìlà nígbà tó òun ti lè gbé arami ó a tún lọ dé fìlà ó tún lọ ṣèwù irun tàbí ó lọ gé ìkanná tàbí ó tún lọ lo perfume tàbí ó gba àwọn nǹkan wọ̀nyí yóò ṣe fídíà ni o ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta yìí ni ó ṣe o ìmọ̀ kó jẹ́ wípé nínú àwọn aláìní maka kó lọ bọ́ àwọn èèyàn mẹ́fà nínú wọn tàbí kó tún pa ẹran kó pa ẹran tàbí tó bá kúrò ní maka tán tó padà délé kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nu àwọn kan tí o tún lè ṣe ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam o ni la yalbasu muhrim al-qamis wala al-amama wala barnas ojúṣe ọlọrun sallallahu alayhi wa sallam ẹni bá ti gbé ara mi lọkùnrin kò ní wọ aṣọ tí wọn ràn o kódà kò ní lo kò ní wé láwà ní o kò ní wọ ṣòkòtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ó ń túmọ̀ sí wípé àwọn nǹkan tá a fẹnu kàn yìí ìgbé ara mi ó ti ṣe é lé wọ o ẹni bá wa lọ ṣe àwọn tí ó fi ṣe fídíà rẹ òun náà láti sọ yẹn o eléyìí jẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ tọ́lọ́run fi ń kọ́ wa látara pé ká ṣeṣẹ́ hajj ẹ̀kọ́ tó ṣe wípé kì í ṣe fún àwọn alálàájì tí ń bẹ ní makka nìkan ni kódà àwọn mùsùlùmí mi tí wọ́n ń bẹ ní èyíkéyìí ní orílẹ̀-èdè lágbàáyé ẹ̀kọ́ ń bẹ fún wọn náà látara iṣẹ́ hajj yìí o ẹ wo àkọ́kọ́ nínú tó ó jẹ́ àwọn orígun iṣẹ́ hajj yìí àárọ̀ mi gbogbo alálàájì pátá wọn ò mọ bẹ nínú hara mi aṣọ funfun méjì wọn ò ro níro kódà kò ní wọ boxer kò ní wọ níkà kò ní wọ singlet bọ́lọ́run ṣe da yẹn náà ni yóò ro ìró yóò tún fìkan bora allahu akbar nínú àwọn èèyàn wọ̀nyí gọ́vùnà ń bẹ nínú wọn president ń bẹ nínú wọn ọba ń bẹ nínú wọn chairman ń bẹ nínú wọn wá ní dá gọ́vùnà mọ̀ yàtọ̀ sí àgbẹ̀ dá àgbẹ̀ mọ̀ yàtọ̀ sí teacher dá chairman mọ̀ dá senator mọ̀ everybody is equal aṣọ funfun mi ro yẹn náà lẹ́vrìbọ́dì ó ro bàtà sílípàsì yẹn náà lẹ́vrìbọ́dì ó wọ̀ kò sẹ́ni tó dá olówó mọ̀ kò sẹ́ni tó dá tálákà mọ̀ kò sẹ́ni tó dá onílé mọ̀ kò sẹ́ni tó dá àlejò mọ̀ gbogbo wa pátá the same níwájú ọlọ́run there is no superiority allahu akbar where is arrogance where is tribalism where is class pride where is worldly competition eléyìí ń túmọ̀ sí wípé ọlọ́run ọba fi ń rán wa létí wípé ìṣẹ̀mí wa kò gbúdọ̀ jẹ́ ìṣẹ̀mí wípé kéèyàn ó nígbéraga kò gbúdọ̀ jẹ́ ìṣẹ̀mí wípé ìran tiwa òun ló dáa jùlọ aláwọ̀ funfun wọn ò gbúdọ̀ wúra wọn wípé àwa o àwa superior sí àwọn aláwọ̀ dúdú ìbájẹ́ wípé àwọn èèyàn rí ẹ̀kọ́ yìí kọ́ pẹ̀lú pé bá a ṣe gbé ara mi tí ò sólówó tí ò sí tálíkà tí ò sí wípé èèyàn funfun ni mí tí ò sí wípé èèyàn dúdú ni mí kò ní sí wípé káwọn orílẹ̀-èdè kan káwọn ọmọ ìlú wọn ó máa sọ wípé gbogbo ẹ̀yin èèyàn dúdú ẹ kúrò lórílẹ̀-èdè wa àwa superior jù yín kò ní sí wípé káwọn orílẹ̀-èdè kan wípé àwa jáláwọ̀ funfun a superior a máa pa àwọn èèyàn dúdú kúrò lórílẹ̀-èdè wa kò sáàyè fún racism pẹ̀lú intihaj tó fi kọ́ wa yìí ọlọ́run ọba fẹ́ kí oníkálukú gbogbo ohun tí ń jẹ́ pride kó oníkálukú ó gbé kúrò lọ́kàn rẹ̀ ká lọ mọ̀ wípé bákan náà la rí níwájú ọlọ́run in tó le fún èèyàn nípò lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni takwa iná akramakun indalahi àti kọ̀ọ̀kun ẹ dákun pẹ̀lú gbogbo ilé ìta wéyìí náà ẹ jẹ́ kí gbogbo ohun tó lè fa pride ìgbéraga ní kó kúrò lọ́kàn oníkálukú tó eléyìí lọ́lọ́ ní kí a lè rí sọ lónìí tó bá tún dọ̀sẹ̀ tó mọ̀ inshallah a mọ̀ tẹ̀síwájú ìta wéyìí náà

0: Ciri aja je tari ku mabane bu Muhammad sallallahu alaihi wasallam atawara ali re atang sahabare ti tu video kan kawana ti ani lu jugo na tan bu Muhammad sallallahu alaihi wasallam to fi se wali abelon ba ndu bi re kolon ko je kari apare sibu bi rahmatihi yarhamur rahimin akra ka bo suri to yi to wa al bayan ijma wayi ni ya ya jojo ni ti se yawm jumaa ni kani 88.9 adaba fm ili to takamale si laramoki ni tati man kwara sheikh wa fadlat ustaz wa doktor lukmanu idi sekoni afidahu allah wa ra'ah ti waje uludasile ili yako daru sunna ito takamale si iguba ni yakure abelomba ntubire kutu mamba duti ya sheikh wa jubailo bi rahmatihi yarhamur rahimin an sheikh wa tuwaluri kutu wa ito yi albayan kegebi isi wa funti toni bi ti atanti ma ko eko kan abi keji lori nkan ti won ni fun aloni abelomba ntubi re ele ti won ba tun baba gbo loni kolomba likela koloni sabe dada fun eni kokan wa rahmatu yahmuri billahi shek
1: alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasul rabbil alamin nabiyina muhammadin sallallahu alayhi wasallam وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لنگ باتي ادوپے فون اولون اترو ایکے اولون انو اولون اوری اجنجے تارے کلو مابا النبي وا محمد صلى الله عليه واله وسلم ابيرون وبا نتي توبيرے ninu idanikase re eyi ti a tun ma se agbeyewo re loni olorun je ko se ni kankan wa lanfani ati awa ti awon ati gbogbo eti to n gbo wa ki olorun oba ki o ma se ni ibalejo oburu fun wa gege bi ise wa abi olorun oba ninu titobi re fun awon olori wa ninu oro taye ti won dari wa o bere lati ibi to ti bere lati federal titi to fi de local government olorun ma se ma ba kiesi won itosona olorun eleyi ti o tobi to si gbangba olorun ma ba mu ba won to dori awon asiwaju wa bakan na ni ds bere lati bi to ti bere to fi de bi to de papa julo awon imam wa gba fun gbogbo ile akure fodi lati sheikh at doctor abdul hakim yayi akure de albarka ati gbogbo awon ti olorun oba ko ti won pata latukedele itosona olorun kiisi olorun ki o ma be pelu won awa bi olorun oba subhanahu wa ta'ala fun gbogbo awon afa awon oluma ti won fi ima won tan fi sanfani faye tan fi to awon eniyan sona tolorun itosona olorun anu olorun ki olorun ma ka lori gbogbo eniyan kookan ati gbogbo awa ti a n gbo eto yi lóni pẹ̀lú ọgọ ọlọ́run eléyìí tí a máa gbé yẹ̀wò onáà ní kí ni ìpalẹ̀mọ́ èyí tí ó yẹ kí a kíyèsí síwájú ká tó ṣiṣẹ́ hajj kí ni ìpalẹ̀mọ́ èyí tí ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj tí ó gbúdọ̀ mójútó kó tó di pé yóò lọ ṣiṣẹ́ hajj tí a bá ní kí a kíyèsí lásìkò tá a wà yìí láti wà nínú àwọn oṣù hajj láti inú oṣù shawwal dhulqa'dah dhulhijjah kódà tó fi wọnú muharram àwọn oṣù títí oṣù mẹta shawwal dhulqa'dah dhulhijjah àwọn oṣù mẹtẹẹta yìí náà ni oṣù hajj àwọn èèyàn ti ń lọ fún hajj báyìí abẹ allah subhanahu wa ta'ala àtẹmí àtẹyìn náà kọ́ lọ́ má ṣe hajj yìí kọ́ má ṣe léwu ẹni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọn ti lọ kí ọlọrun kò má ṣe ní ẹẹkan máa kí ọlọrun kò sì gbà á níjọsìn lọwọ ẹnìkọọkan wa rahmatu ya arhamar rahimin kí wàá ní nǹkan tó yẹ kó jẹ ìpalẹmọ fún gbogbo ẹni tó ti dà níyàn hajj lọdún yìí kọlọrun má jẹ kí àkùdé ọlọrun má jẹ òbá ìpalẹmọ yìí ó pín sí ọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ al-istidad al-qalbi wa shar'i ipalema ti emi ipalema ti okan eleyi ni akoko elekeji al-isti'dadul mali wal ijtimai ipale ma ti dukia nkan ta fe mu lowo ati nta fe lo balon ati awon ta jo de fe sirin ajo ipale ma kan ni eleyi eleketa al-isti'dadul badani was-sihhi ipale ma ti alafia ati okun ara eleketa ni elekerin al-isti'dadul idari awon ipale ma eyi to ni se pelu eto oro ise heart iyan ta le pe ni official preparation abi ka so wi pe preparation ipale mo eyi to ni se pelu official processes nipa oro ise heart lati se awon ipale mo merin yi o se pataki fun gbogbo enikeni to da niyan ise heart ko kesi kato wa ma lo sibi awon ipale mo yi loko kan pelu alaye to nbe labere agbodo oko ma ipo wo ni heart wa ninu islam tori pe ari eni ti o ma so wi pe aduro owo banta banta yi le lo fi sofo te ba da si di business te ba da si di ile te ba da si di oko e ma ma foju ri eleyi ko ya ni lenu ta ba re ni to ba so be nitori wipe gbogbo n teyan ba ti sai makan re oju yan lo ko si meyan se ni mato meyan ba ti se ai makan nipa nkan kan teyan o mo nkan yen in to ni to n ba n so nipa re ka ma jojo wa loju o a fi onitan si ipo pe oro oye loju so be idi ni to fi je pe akoko agbodo mo kini ipo hajj ninu islam orewo lo nbe nibe olawo lo nbe nibe orirewo to wo lera to ro mo alhajj olorun ba subhanahu wa ta'ala olorun so ninu alquran alkarim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim surah ali imran quran chapter 3 verse 97 olorun walillahi 'alan nasi hajjul bayti man istata'a ilayhi sabila وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ ọlọrun ba ni se ri ise haji ọlọrun se lọran eyan lori gbogbo awon eyan papa julo awon muslimi gbogbo enikeni to lọrun fun ni ikapa ati agbara lati sise haji na o ti doran eyan le olori o ituma re ni pe ki se number 5 gbogbo en to ba ti lagbara lati le lo ọran eyan ni ko lo láti lọ ṣe hajj nínú mùsùlùmí wàmọ̀ ń káfàrọ̀ ọlọ́run ní ẹni tó bá wá ní tó lòun ò ní ẹni tó lágbára tó lòun ò lágbára láti ṣiṣẹ́ hajj ọlọ́run lòun náà bèèrè ṣe hajj lọ́wọ́ rẹ̀ o fa iná lọ ghaniyun anil alamin kí lọ́lọ́run fẹ́ fi owó rẹ̀ ṣe ọba tó rọrọ̀ ni ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ nínú àyà yìí a rí wípé ọlọ́run dá ọ̀rọ̀ padà sẹ́nu gbogbo àwọn tí wọ́n sọ pé owó bàǹtà bàǹtà yìí lè fẹ́ fi ṣòfò kí lọ́lọ́run fẹ́ fowó rẹ̀ ṣe anabi sallallahu alayhi wa alihi wasallam anabi wọn bi léèrè so ila nabi sallallahu alayhi wasallam ayul amali afdol wọn ní rẹ òjíṣẹ ọlọrun iṣẹ wo ló lóore jùlọ tí ọlọrun bá nífẹ̀ẹ́ sí púpọ̀ pé ká ṣe qal anabi ni imanu billahi wa rasuli àkọ́kọ́ iṣẹ́ tó ga jù tó lóore jù níwájú ọlọ́run ó náà ní ìgbàgbọ́ nínú ọlọ́run ká sì nígbàgbọ́ sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam fún mọ kí ìlà fún mọ máa dà wọ́n tún bí ànábì léèrè wípé lẹ́yìn eléyìí iṣẹ́ wo ló tún lóore jùlọ ànábì ní aljihadu fi sabilillah kéèyàn ó sapá kéèyàn ó gbìyànjú sójú ọ̀nà ọlọ́run nínú àwọn iṣẹ́ olóore tó tóbi ni kí ìlà fún mọ máa dà wọ́n tún bí ànábì pé lẹ́yìn eléyìí tún sọ fún wa iṣẹ́ wo tún ní iṣẹ́ olóore níwájú ọlọ́run kọ́ọ́l ànábì ní hajjum mabrur hajjum mabrur ànábì náà ni òun náà ní iṣẹ́ hajj téèyàn bá ṣe hajj tí èèyàn ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ tí ẹ̀ṣẹ̀ àbí ìyapa ọlọ́run àṣẹ ọlọ́run tí ò rò papọ̀ mọ́. so yen tun mo si pe nu awon ise olore to tobi ni waju olohun ise hajj ojo kan bakana anabi sallallahu alaihi wa alihi wa sallam anabi ni al hajj al mabrur anabi ni se ri gugu ise olore hajj te yan ba se bo ti to ati bo se ye laysa la ujaza ila al janna ko si esan kan to lohun o san fun yan lori re ju pe ko so yan di o ma al janna lo so yen tun mo si pe ẹni tó ń sọ pé owó kan pọ̀ èlò la lè ná tó ṣe déédé àjẹ́nà èlò lèèyàn fẹ́ ná èlò lèèyàn fẹ́ kó pamọ́ láti lè ra ìdẹ̀ra ọlọ́run àánú ọlọ́run èyí tó ń bẹ nínú àjẹ́nà kò sí so látara àdé eléyìí ẹnu wípé torí ká lè lẹ́tọ̀ sálì jẹ́nà eyín náà tò láti na owó wa láti na dúkìá wa láti lè rí àǹfààní ńláńlá yìí látara àṣẹ hajj torípọ́lọ́ ọmọba tí ó láre ga ó kulẹ̀ sọ fún alkerim wípé alìjẹ́nà yìí òun tà fún wa pẹ̀lú ká fi owó wa rà ká fi ìmọ̀ wa rà ká fi ẹ̀mí wa rà ọlọ́mọba subhanahu wa ta'ala ọlọ́mọba ní inna allah ashtara min almu'minina anfusahum wa amwalahum bi anna lahum aljanna ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ lọ ṣiṣẹ́ hajj ó fi ẹ̀mí rẹ̀ sílẹ̀ ó fi dúkìá rẹ̀ sílẹ̀ ó fi owó rẹ̀ sílẹ̀ láti lè rí àjẹ́nà ni so eléyìí ó jẹ́ nǹkan tó tóbi jùlọ nínú tí máa ń kùnyàn lójú tí máa ń kùnyàn lẹ́mìí láti sọ pé àníṣẹ́ èmi gẹ́gẹ́ bí mùsùlùmí èmi náà gbúdọ̀ ṣiṣẹ́ hajj kí n tó lọ pàdé ọlọ́run ọba tó dá mi pàápàá jùlọ ẹni tí ọlọ́run bò láṣìírí tó sì ní agbára láti ṣiṣẹ́ hajj náà bákan náà ànábì sallallahu alayhi wa sallam anabi tun sọ fun wa wipe man hajja falam yarfuf walam yafsuk raja'a ka yawmi waladatu ummuhu muttafaqun alayhi ojise olohun oba ni gbogbo enikeni to ba sise hajj lai ro ise na papo meshe ko dani ese lo ko lo ma se palapala lohun gbogbo igba to nitan ba pari ise hajj re raja'a to seri pada sile yóò dà gẹ́gẹ́ bíi kàyẹ́wòmí wálẹ̀ dẹ́tò ọmọ gẹ́gẹ́ bíi ijọ́ tíyà rẹ̀ bíi tí kò lẹ́sẹ̀ lọ́rùn ìyẹn túmọ̀ sí pé iṣẹ́ hajj tẹ rí yẹn a máa pa ẹ̀ṣẹ̀ èèyàn a máa parẹ́ kódà láàyè mí inú anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún akọ́ṣẹ́ ríṣẹ́ hajj mu kí umrah máa tẹ̀lé umrah kí hajj máa tẹ̀lé hajj ọlọ́run fi máa ń pa òṣì rẹ́ nínú ìgbésí ayé yìí ẹ̀rí rẹ̀ nìkan tó dún ní mọ́ hajj ṣíṣe ẹ lọ wo dáadáa ọlọ́run máa yọ òsì àti àìní tó ọlọ́run yọ kúrò ní ìgbésí ayé rẹ̀ àwọn àǹfààní pọ̀ rẹ́gẹ́dẹ́ níbi tí àwọn èèyàn ti mọ rírì hajj ẹ jẹ́ ká lọ sí òkè ọya ọlọ́run àwọn àyàwá rẹ́gẹ́dẹ́ wọ́n máa lọ sí hajj ẹ sì máa rí erípa rẹ̀ nínú ìgbésí ayé wọn nínú arísìkì wọn kọ́lọ́run wá kí ó má ṣe dúró tì wá bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó wá pé ijó àràfá kò sí ẹnìkan láyé kò síbi tí èèyàn lè wà láyé tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ tí àforíjì ọlọ́run bá pọ̀ ń bẹ̀ rẹ́gẹ́dẹ́ tó tó kéèyàn wà láràfá ẹni tó bá mi eléyìí náà èèyàn ò sojú kòkòrò pé ájì ọdún yìí náà á ọlọ́run sàánú mi jẹ́mi náà ò bá wọn wà láràfá ní ti ọdún yìí anabi sallallahu alayhi wa sallam anabi ni maami yaumin akthara min an ya'tika Allahu fi abdan min an-nar min yawm arafa ojise olohun oba o ni ko si ojo kan ninu ojo aye ti olohun oba subhanahu wa ta'ala to ma nso eru doma to ma nbo okun eru okun ina kuro lorun eda to to ojo arafa bo wa leni ti ojo yi wa ba ni aye tan pe arafa gaga so gbogbo awon nkan wonyi o je ka mo wipe hajj kì í ṣe ní tí èèyàn máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú nínú ìgbésí ayé èèyàn pàápàá jùlọ ẹni tí ọlọ́run bá fún ní agbára ọlọ́run fún ní arísìkí láti ṣiṣẹ́ hajj yìí tó sì lágbára rẹ̀ ó dáa púpọ̀ ó sì lóore fún kó ṣiṣẹ́ hajj yìí ju kókó owó yìí pamọ́ lọ eléyìí sọ nípa ọlá àti àjùlọ tó ń bẹ fún iṣẹ́ hajj àwọn ìpalẹ̀mọ́ fún iṣẹ́ hajj al-istinidadu al-qalbi wa shar'i ipalẹmọ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀mí tí a bá fẹ́ lọ hajj àkọ́kọ́ nú ẹ̀ ní ikhlasu niyya kinyo chwa ni yin yashi. Enyale shishi haji, kuka fara nina gilasan, kuma balada o, tani yare o bada. Elume shishi haji, nituri kalima kulala haji. Elume shishi haji, nituri yin maka. Orochi oteni, yosama feyi, kalima kutilo maka. Watu obafe shishi haji, chwa ni yare shi. An yakuna alhajju khalisan liwaji illahi ta'ala la riya'a fihi wala sum'a iya gudo sise hajj ni ti turi tolorun ki se kaye le gbo abi kaye le ma anabi sallallahu alaihi wa alihi wasallam gbata nabi gbe arami e ti ka won ta nabi so anabi ni labbaik allahumma hajjan la sum'ata fihi wala riya ji se olorun oba ni ile olorun mo dani yan se hajj ti mi mi o laniyan asegbo pese ni mi laniyan aseha lori re o akoko ipale ma tokan gbogbo erokero ti sule ma gbese olemi lati ba se haji re je laniyan pe tori tolorun lo fe fi sise na elekeji at-taubatun nasuh ke yin o tora aforijin lo sodo olorun eyan ko gbudo gbe ese lo sise haji lo tora aforijin kala pala owo re on da sile ẹni tó ń lọ hajj tó tún di egbòogi olóró ẹni tó ń lọ ṣiṣẹ hajj tó tún láníyàn kó fẹ lọ jalè ń bẹ ẹni tó fẹ lọ ṣiṣẹ hajj tó tún láníyàn ìwà pálapàla ìwà zina eléyìí kò tọ o kó o tó kúrò nlé o gbúdọ tọrọ àforíjì kò jáwọ níbi ẹsẹ ẹlẹẹkẹta rọdùn mọgọlì gbogbo ẹtọ ẹlẹtọọ èyí tó bá ń bẹ lọwọ rẹ dá padà fún wọn o ilẹ onílẹ lọ gbà o sì lọ ń lọ hajj ó ń tara rẹ jẹ ni o owó olówó alájọni ọ ọgbà owó olówó ò fún wọn lówó àjọ wọn ó lọ ń lọ sí hajj ó ń tara rẹ jẹ ni o gbogbo ẹtọ ẹlẹtọọ tó jókòó tẹ dá padà o bákan náà gbogbo àwọn tí wọn bá ṣe àìdá sí ọ ṣàforíjì fún wọn kó tó lọ sí hajj ìyàwó rẹ ni ọmọ rẹ ni ọrẹ rẹ ni alásùnmọ rẹ kan ni tí wọn tẹjọ ní àwọ láàrin ara yín ẹ ṣàtúnṣe o kó tó di wípé ẹ mọ ọ̀nà hajj pọn eléyìí nínú ìpalẹ̀mọ́ àti ọkàn nìyí bákan náà ta'allumu al-ahkam ká nímọ̀ nípa àwọn iṣẹ́ tá a fẹ́ lọ ṣe ká má fi àìmọ̀kan lọ sí maka mélòó mélòó lẹ́ni tó lọ maka pẹ̀lú àìmọ̀kan tí kò rí iṣẹ́ gidi ṣe lọ́hùn-ún o bó ṣe lọ náà ló ṣe padà ká wá ìmọ̀ kí là á máa ṣe láàyè kọ̀ọ̀kan kí là á máa wí eléyìí jẹ́ pàtàkì bákan náà lábẹ́ eléyìí náà kìtáàbù lè wọ sí ìyá kákọ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ wa kákọ sílẹ̀ ẹlòmíì ń bẹ mo lówó lọ́wọ́ lámàárín o owó tàmàdò ó ń bẹ lọ́wọ́ mi o nǹkan báyìí ó dèmi àti lágbájápọ̀ o kákọ àwọn àkọsílẹ̀ yìí kó tó di wípé a lọ fún iṣẹ́ hajj ẹlẹ́ẹ̀kejì al-istidadu al-mali wal-ijtimai ìpalẹ̀mọ́ ti owó téèyàn bá fẹ́ lọ hajj àkọ́kọ́ náà ni an-nafaqatu al-halal owó téèyàn bá fẹ́ mú lọ sí hajj kárí pé ó jẹ́ owó tó mọ́ tí kìí ṣe owó haramu kìí ṣe owó kidnapping kìí ṣe owó jiyàn gbé owó tó wá rí ń bẹ̀ kìí ṣe owó arm robbery kìí ṣe owó olè kìí ṣe owó tẹ́tẹ́ kìí ṣe owó jìbìtì kìí ṣe owó yahoo ó gbúdọ̀ jẹ́ owó tó mọ́ owó oògùn rẹ tó mọ́ tó jẹ́ halal yálà inú iṣẹ́ rẹ ni yálà owó oṣù rẹ ni yálà owó òwò tó ṣe ni kó jẹ owó tó mọ nínú ìpalẹ̀mọ́ fún ni o sadadu duyun àwọn gbèsè tó bá ń bẹ lọ́rùn ẹni ká gbìyànjú ká san bí ọlọ́run bá ṣe fún wa lágbára wọn àti bí ọlọ́run bá ṣe fún wa lágbára tó ẹlẹ́ẹ̀kẹta an-nafaqatu ala al-ahl bá a ṣe ń lọ àwọn nǹkan tó yẹ ká mójútó ká tó jáde nílé ká ṣe o ntọ́ mọ́ ọmọ jẹ ntáwọn ìyàwó wọ́n máa jẹ gbogbo àwọn tó lọ ń kó sí abẹ́ wa tó yẹ pé abẹ́ wa ni wọ́n ti ń jẹun a gbọ́dọ̀ wá sọ pé a lọ hajj ká tó dé kébi ti pa wọ́n kú o ìyàwó ti di ó ń bára ọmọ ti rárí kò tó dé nínú àwọn ìpalẹ̀mọ́ tá a gbọ́dọ̀ ṣe lè yí o anabi sallallahu alayhi wa sallam anabi ni káfà bin mari ithma an yọdọ yi àmì yakut ó tó ká pé ọmọnìyàn ní ẹlẹ́ṣẹ̀ tó bá fi àwọn aráalé rẹ̀ sílẹ̀ tí ebi ń pa wọ́n bákan náà nínú àwọn àpalẹ̀mọ́ arifkotu sọ̀lẹ̀hà ká ṣẹ̀ṣà àwọn ẹni rẹ̀ láti bá rìnrìn hajj kashe sa awon eni ri lati barin melo melo le nto lo sise hajj ti o si rise rise latara pe awon eyan buruku ni won jojo ko worin lo aba awon eyan ti o da mo lo dara papo mo awon wo lo la nba lo awon wo lo nko wa lo eleyi se pataki ninu awon ipale mo ise hajj eleketa alistidadul badani wa sihhi ipale mo ti okun ati alaafia ara won lo da pupo fun gbogbo en to ba fe lo si se hajj at-tat'imat ona ni abere ajesara abere ajesara o ti gbudo je gbigba okujo medogun ta gbera ati gbudo ni awon abere ajesara yi gbogbo awon nkan to le mu alaafia eni to ni malaria lara o treat ara re ko lalaafia tori pe ise ta fe lo se lohun ise to bukata keyan lalaafia toju ara re daada je nkan to da awon ogun to ma nlo ti lowo palemo fun gbogbo awon nkan wonyi kolohun ba subhanahu wa ta'ala ko se ni irorun fun ni bakana igboke good kwara en to fe lo se hajj iwon ba ni ko daamu mo ko to lo elomi ti se wahala se wahala se wahala oko lati o lo bayi taare taare lo fi lo ninu ipale mo ni pe simi mo da mo ara re je nkan to da farabale ko to di bi pe o bo si irin ajo na mo si ko nkan sokan pupo elomi bi alomo odide ose kan ko ni le sunmo ala mo ka ni o mo la ko ni ronu sunmo fire iyen na pe ni emotion ke yen mo wa too emotional fara re balẹ fara re then anxiety gana o le da re si lara ni pari at least in jadu idari ipale ma eyi to ni se pelu ofin ti joba gbogbo awon owe to ye ko ko lowo toju re iwe irin re toju re ma gbagbe re gbogbo awon owe to ye ko mu lowo pata toju re disipi kan ko ma ba gbagbe re o awon aso ihram awon kan mi to je dandan to ye ki eyan mu lowo ka gbiyanju ka seto re ka ma gbagbe re ka di mowo gbogbo awon kan tawon ijoba ni ka mu lowo awon kan ti won ni ko gbudo si ninu eru wa awon kan ti eyan le gbe wonu plane gbogbo awon kan o je ti eyan le gbe lowo eyi ti eyan le mu lowo gbogbo àwọn nkan tí kò gbúdọ̀ papọ̀ mọ́ ẹrù rẹ àìbẹ́ nìkan gbẹ́rù rẹ ní airport kó wá ní ògbè tiẹ̀ lọ́wọ́ mélòó mélòó lẹni tó ti dèrò ẹ̀wọ̀n látara pọ̀ báyàn gbẹ́rù kọjá ní airport gbogbo àwọn nkan yìí ẹ gbúdọ̀ nímọ̀ nípa rẹ̀ kó tó di wípé a bọ́ sí ọ̀nà iṣẹ́ hajj láti lọ ṣe eléyìí jẹ́ àlàyé ní ṣókí fún ìpalẹ̀mọ́ fún hajj níparí ká dágbére fún àwọn tó bá yẹ kán gbọ́ sí wípé àárín ìrìn àjò eléyìí kò sí nínú àṣehàn o ìyàwó rẹ ò sọ fún pọ́n lọ hajj àwọn ọmọ rẹ ọgbọ́ pọ́n lọ hajj bàbá rẹ ìyá rẹ ọgbọ́ ẹ̀gbọ́n rẹ ọgbọ́ onítorí ayé ká má yìí sí àbí torí kọ́ má dàbí ẹni pọ́n ṣàṣehàn bẹ́ẹ̀ ni ẹni tó yẹ kó gbọ́ wọn gbúdọ̀ gbọ́ ká dágbére fún wọn ká sì wà máa bẹ̀ lọ́hùn wípé kí ọlọ́run ọba kó ṣe hajj náà ní àtẹ́wọ́gbà abẹ́ aláṣùpàna wàtàlá hajj tọdún yìí náà ọlọ́run kò ṣe é ní àtẹ́wọ́gbà fún gbogbo àwọn tí wọ́n ti dà níyà rẹ̀ kọ́lọ́run kó máa yọ àwa náà kúrò ńbẹ́ kó fi dáadáa bẹ́ẹ̀ kó fi kárí ẹnì kọ̀ọ̀kan wa o sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh
0: وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير جزاء أبلون بحن انتو بركو باشد على فهم وشيخ فلات أستاذ الدكتور لكم أنو دي سكوني حفظه الله ورعاه توجه ولداس الالي قدر سنة اتتاكم على سي قبا وانا لا تنبوني اتيارو قلن بارك لكم باشد على فهم فهم فاني واتي أبافكم لا تبيري بيري جالا لوري ليتي مباصلاري أبين كامناتو نيسي بلورو اسنوا أجي كياكو مصوري نمبعي 0803615 4254 Lekansi 0036 15 42 54 ori namba yin la anfani ati kon si pelu golo ani riju ba lo lori eto yin eto yin eto wa albayan fun ti tiare ti ya nbe lon ba ntubere ko so aju ijoko ti o nbo lo teslima ma jami loruko temi abu ahmad kan fasiko dagude fun wa pe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
2: so good together.
4: Is it okay to make fun of our two gaps? Let's have a talk.

0: Akin, how was sorry? I got to it. Delay me, delay. Has a sherry dad by 6.9 FM to talk on a sea, Lara Mokin, Nicola do, shall I fear near by? I could be a judge, sherry. Ah, Jordan, show road to
1: two. Ah, I thought it did obviously. I was too.
0: Mom, see, no master can a candy. I got a two back, also.
1: Your cat,
0: sorry, bow leg, sorry. So come up, I need bow leg, sorry. Only a curry, fair sorrow, Nick Pilini. Parenting, grooming your child, training your child without being abusive. Jordan, I'm having to analyze
1: it. No, no,
0: no, no, no, no, no, no,
2: no, no,
0: no, no, no, no,
2: no, no, no, no, no, no,
1: no, no, no,
2: no,
1: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
0: Kini abi o si gan mi ko bo mo wi.
1: To aki mi de tin lanfani ati gbo wa o opo ye mi je oda loko mi o
3: e ka so yin ara ile ojo yin alawoye loruko temi
0: be ni eto ti bere a so pe parenting training your child be without being abusive kan commander
1: definition e gan lawo
2: o la gba abuse yen o ngongon ni lo ta koko nbe
1: bi okun so koto
2: ṣugbọn aja wo n to to se ri ko si ba se ma to omo ti a o ni ti a o ni ba ko te so won ti o le se ti o ni se to ba de se ka se kini ka ba wi ona ati wa ba wi yen lo wa pin sori sirisi emi de ro ni ero temi pe ta ba ti mu seri awon bi to leju lati to omo awon odun ibere awon omo yen ni mo ro boya o se pataki ju to mo ba ti kokon bere lati bi odun kan odun meji si meta ba ba se mu lati gba yen o lo ma determine la so bi omo yen a se gboran si tabi ma gboran tori ni de won pe won ma pe oni language kan ton ka fi pe awon asiko ibere yen because igba yen lopolo won sese n jibo ti won ma gba nkan sinu opolo ton ba de tin gba nkan sin ton ba tin ri ton tin gba sinu opolo oun lo ma stick la wole sinu opolo won so odun kan odun meji in fact lati bi osu mefa gan elomi ti ma n bo mo ewi mo ranti dara to pe awon iya mi wa ni a omo yen boya o ti reyin bayi boya gba to wa mu omu boya kan wa ge won je ta kan ra fowo to lenu de bayi to lenu
3: awon mi gan ninu oyun
2: ti won fowo ta lenu to ba fowo te lenu to tun se lekeji to fowo to lenu igba mi to o ma sele gbam to pe omo mi boya mo koko yen o mu omu to ba ti ge won je boya e kan wa ri to wa rerin which is pe boya o mo n to n se bo te ba kan ra fowo te lenu gba yen te lo to se lekini to se lekeji te fowo te lenu o wa to bikini
0: a ma
2: get used to
0: your money
2: abuse
0: cause nigba to o jeun yen o ni bi to de lara bi satisfaction
1: ko to le gey
0: ori nigba yen to pe level abi be ke ke ti mo wa yi this line of endeavors boy abi se ro be
2: ni temi mi ro be tori ero temi ti mo de mo ni pe ati kekere na so pa ati ma pe kan roko tori to ba dagba ton
1: ma gbe bo na
2: te ba yin ti ma pa eka yen lati kekeke gba ba ma ri to ba dagba se la kan lo bayi lori sirisi so ibere omode yen se pataki ko se ko boya ka wa yo egba passion ti omo odun kan no but only level ibawi ta le bawi lomo odun kan yen boya owo lasan le fi to lenu le fi to lowo nkan kan ta fi mo te ba fo to be yen a woju yin oju eyin meje a se kini a pade a oni message oni eh to ma lo pe ma se be mo ṣùgbọ́n tó wá ṣe bẹ́ẹ̀ tó kàn ó pé kíní tó wọn náà rẹ ní ṣe àti kékeré bẹ́ẹ̀ àbí ọmọ yẹn ti ń gbó ti ń rákòrò ti ń ṣe kíní kan ó ti lọ ó lọ fa kíní kan ó kàn fa lulẹ̀ bóyá ẹ̀ tẹ́gbé kíní ó sọ fún pé irọ́ má fa tẹ́ bífọ́ ka tó wí ka tó mọ̀ tẹ́ ẹ̀ bá máa sọ fún pé àkíní yìí ò ṣe tó dá o bífọ́ yìí ló yìí nǹkan yẹn ló máa mọ lára á dẹ̀ máa sí kìsọ́nú ọpọlọ ẹ̀ so láti kékeré yẹn a nílò láti máa kò ń ṣe pé ká ọmọ kékeré lọ yọ pankẹ́rẹ́ ẹ̀rọ ìbáwí ní lẹ́vù tó o bá dẹ̀ báwí ní àsìkò yẹn ìfẹ́ àti yẹn ní á fún ẹ ní ìrọ̀rùn nígbà tó bá ń dàgbà ìfẹ́ gbogbo ìbáwí yẹn gbogbo kíní á ti wá síkì mọ́ kò nílé ìfẹ́ á fún ẹ ní ìrọ̀rùn orí bíbélì gan-an sọ pé tọ ọmọ rẹ kó lè fún ẹ ní ìsinmi ní ọjọ́ ọ̀la ìgbà tó bá ń tọ́ láti kékeré yẹn ìfẹ́ àti wá rí pé nígbà tó bá di pé ń grow up ìsinmi á pọ̀ dáadáa wà á nísinmi ò ní rí irú ọmọ bẹ́ẹ̀ ò ní ọmọ tó máa yà pátá
1: tó máa ṣe
2: so àti bẹ̀rẹ̀ ó ṣe kókó ìbáwí o ní tèmi o ó ṣe dandan fún ọmọ
0: lẹ́mi tó ọdún ayọ̀
1: ok
0: tí wọ́n bá sọ pé
1: ó ní sáàfù mi báyìí ok
0: tí wọ́n bá sọ pé ìbáwí irú ìbáwí lè wọ́wọ́ lè wọ́n lè fún ọmọ tí wàá wọ́pẹ́ ẹ abuse ọmọ yẹn as of this generation tawai.
3: Ẹ ṣe mo fẹ́ give example
0: ok
3: nípa ìgbà tí mo ṣì kéré ń gbà yẹn so ó ní ará àdúgbò mi kan tó jẹ́ pé ó rán ọmọ yẹn ṣe so ìgbà tí ọmọ yẹn ṣe mọ̀ ẹ̀mọ̀ báwọn ọmọ kékeré ṣe máa ń ṣe dàtẹ́ pé tẹ bá rán wọn ṣe from there wọ́n lè rọ́rẹ̀ wọn kan
0: ọ̀gbábọ̀
3: ẹ̀hẹ́ tó bá jọkùnrin agbábọ̀ ẹ̀mí máa yàsọ́dọ̀ rẹ̀ lọ́mọ òfin ìgbà tí ọmọ yẹn máa dé ìyá yẹn mú un sọ̀rọ̀ gbogbo àwọn ará àdúgbò wọn pariwo ẹ bèrè pé kí ni ìyá yẹn ṣe fọmọ yẹn ó wá da ata ata tó wà ìgbà tí ọmọ yẹn máa dé ata tó wà ní tó ń lọ lọ́wọ́ lórí
0: ọlọ
3: ó dẹ̀ mú un dà sí ojú ara ọmọ yẹn.
2: ìyẹn tún lágbára
3: débi pé àwọn èèyàn wà ní
0: kí la jù
3: lórí pé ó fẹ́ bá ọmọ wí ẹ̀yin náà wo orúkọ báyẹn àbí ó abuse ọmọ yẹn nà tó báyìí pé ẹsẹ̀ tó tiẹ̀ wá ṣẹ̀ ó wá lágbára like ó tóbi gan-an ẹ̀hẹ́ ó wá ṣe irú kàtẹ̀ sì lè gbọ́ bọ̀ lórí pé ọmọ ṣeré lọ nǹkan tẹ́ pé everybody máa ń ṣe ni àfàwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọmọ get inside even gan ọmọ get inside gan tó bá ráyè gan láti explore gan gan ó máa jáde á lọ bá àwọn ọ̀rẹ́ ṣeré so àwọn level kọ̀ọ̀kan wà tí àwọn òbí ìyẹn kò ṣe láyé àtijọ́ even gan láyè sí àwọn parents mi wà tẹ́ pé they are very wicked wọ́n burú tó yẹ pé wọ́n máa ń kanra so nǹkan tí mo wá tún rò ni pé tó bá ti jọ mọ́ pé ká máa bá ọmọ wí èèyàn gbọ́dọ̀ máa notice irú ọmọ téèyàn bá bí ọmọ yàtọ̀ síra wọn there are some ọmọ míì wà tó jẹ́ pé ẹni ìdá ti mú ọwọ́ tó lè mú wọn àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé tó bá tiẹ̀ ṣẹ̀ tẹ bá pè wọ́n wọ́n ṣe kí ni tẹ bá bá wọn sọ̀rọ̀ ní ìmọ̀ tún wọ̀n bí àbí mi wọ́n sọ
0: wọ́n ṣe kí ni
3: wọ́n gbọ́ àwọn míì dẹ̀ wà tó jẹ́ pé bẹ́ẹ̀ pé wọ́n sì kọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n gbangba tẹ́ ẹ̀ báyìí tí ì fọ orí wọn wọn ò lè gbọ́ so you have to know the kind of ọmọ tàbí irú bí wọ́n ṣe máa ń respond sí correction ṣòye yín bọ̀ kò wọ́n ṣe pé àtẹ̀lé tó máa ń respond correction pẹ̀lú ọ̀rọ̀ sísọ àtẹ̀lé tó ipa ní gbogbo wọn pátá lílù ìyẹn ò da àwọn abuse àwọn ọmọ yẹn nìyẹn pẹ̀lú bó ṣe náà wọn àti other things punishment àwọn punishment mi wà tó jẹ́ pé àwọn parents máa ń fún ọmọ ṣe àwọn pé tí máa ń sọ pé àwọn agencies ṣe ó ní àwọn punishment tẹ́ pé wọ́n máa ń ṣe fún àwọn ọmọ ní ìgbà yẹn tẹ́ pé ní time yìí kò sí yàn tó ráyè mọ́ ṣe àwọn agency a máa tètè máa ń gbọ̀ràn kò dàbí àwọn ọmọ ayé sí àwọn ayé àtijọ́ àwọn ọmọ tètè máa gbọ́n tẹ́ bá ti pè wá a máa gbọ́ ise ise ken e ni that thing no wa abi ke se wa ni sabi ke down
1: pose mi ara o gbe mu mi pe mi
0: opo le mi jo
1: eh eh
0: opo le jo da
1: eh eh
0: nkan ti odun so
1: ni ibi to ti soro yi mo ko le lo be lo
0: nkan ti odun so ba e o so pe kon ma na omo abi ipo ko ba won soro bi age wo lo wa o pe okay omo yi oro lo need omo yi oro e ti advance
1: di nko be re do grand commander
0: o fe ko fe jupo
1: nijeji mo fe ku bo omo ti a ba to an ni o gbele ta
0: ko ko ti ba nile mi
1: ti a ba ni o tu wa ga nile yo gbe to iba
2: mi ba ta ni o gbe ta
1: yo gbe ta o iyan gbodo ko mi lati bere lati bere ni omo kekere to fa nkan wa le o yo fa television bo fa kini bayi to ti pe n to fe se to ba do ba ba wi nbe a tun tun kan yen a tun tun se o gboro kokko ba wi a mo pe nkan ti o da ni nkan a mo wa lopolo e se wa ri to ba nsoro wi pe level wo ni obi le ba omo wi si to fi le abuse e se ri awon ibawi kan wa to je pe ko ye ka awon obi ma se koda to tun je alagba to ba je alagba to gan igba yen ni won mo pe omo to bi to ro pe iwo lo bi inu e lo gbe o lo fi gbi baba na o pe emi mo bi omo yo omo mi re igba yen won mo pe omo ijoba ni o tori to ba se ni ise ku se towo ijoba ba ti ba won ni so mo pe omo re ni mo o ti se nkan ti o da o ti se sofin iyen be ta ba wo ta ba ran ti lori awon social media ti obirin kan to lo boya o so ge omo e lowo ni abi ki lo ti e se nbe yen na laipe yi ko ti ko laipe
0: ni o yo be so fe o gan mo e pelu obe
1: eh eh orisirisi awon iji abeyen ki se mo se ba omo wi ni yen
3: exactly
1: teyan ba ba omo wi ni ona to le omo yen a wa ya lile
3: yes koro
1: to ba ba wi ni ona to da ti o yi se pe die die a mo wo pe anti baba mi le so nigba kan ti dadi mi ba fe ba mi wi to ba soro si mi ma ma sunkun to ba na mi ti je gba won ti je gba iyen ti lo o ti je gba o ti je gba niyan dadi mi o ki na yan sugbon to ba na ile kan wa fa pe han me wi pe ah ibi ti dadi mi ti na mi lele awon nkan yen je ki o wa lara wi pe o gbodo gbon nkan bayi won ti lo gbodo se nkan bayi won gbodo se to ba se dadi won soro kan fun mi gba kan wa ni pe wa so oruko yi jo da to ri so ri pe gbo ala nje mo je ko baje latodo re wa emi ti mo ti mo pe won ti so ru nkan ba yen fun pe oruko yo gboro baje latodo ara pe ah mo wa di pe won mu lo are ah jo da kilo pe bayi ni wo ti wa so iyan ti mo wi pe ah oruko yi ko gboro baje iyan ti kokon rin ji ninu opolo na pe mo boruko yi je o to ba ti baje o ti boruko ara re je o ti boruko family je iyan o ti mo ara eni wa fi ma ba omo e soro pe nkan bayi o gboro se nkan bayi o gboro se ibawi kanu laye igba kan oni ba won ma ba wa se mo ba yan wi ikan wa won le foju ba e wi imi be ni
0: nigba yen nu
1: be ni omo si o jejumo

0: of a dove.
1: Gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ondo pàápàá gbogbo ẹ̀yin ọmọ bíbí ìrèlè ẹ wá gbọ́ o ẹjọ́ ti Prince Ademola Idowu olówó rí ibi pé Mr. Samuel Saka Odimayo pẹ̀lú àwọn mẹ́fà míì àtàwọn afọbajẹ́ ìrèlè sí ilé ẹjọ́ High Court of Justice Okitipupa Judicial Division Okitipupa suit number HCOK/61/CIV/2026 lábẹ́ honorable justice AW Fabulujẹ ni adájọ́ yìí ti fòfin káwọ́ Mr. Samuel Saka Odimayo kò láti má pe ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect ó má sì parade ara ẹ gẹgẹ bí olófin elect níbikíbi Wednesday 6th May 2026 yìí nọ́fò télé bẹ́ẹ̀ ni adájọ́ ní kí àwọn afọbajẹ àtàwọn olóyè má ṣe dọ́wọ́ léètò àti ìgbésẹ̀ fífi olófin ìrèlè jẹ títí tí wọn ó fi dájọ́ ní yàjò yàjò kí gbogbo nǹkan wà bó ṣe wà tẹ́lẹ̀ àtijọba àtàwọn aráàlú àtàwọn olóyè má ṣe bá ọ̀gbẹ́ni Samuel Saka Odimayo dá nǹkan kan pọ̀ gẹgẹ bí olófin elect ẹnikẹ́ni tó bá bá dá nǹkan pọ̀ ó tàpá sófin ilé ẹjọ́ ìdílé Fani àtàwọn ẹbí márùn-ún tó kù ló ń kéde.
2: O tabá ṣe ni lóore ọpẹ́ làndù èrèdíre tí àwa ẹgbẹ́ retired graduate public primary school teachers nípínlẹ̀ Ondo fi ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ afẹ́nifẹ́re gómìnà ìpínlẹ̀ Ondo His Excellency Honorable Dr. Lucky Orimisan Ayédàtiwa fún ìfọwọ́sí ìgbéga wa tó yẹ ká ti gbà ká tó fẹ̀yìntì. We say thank you very much sir. Bákan náà la tún dúpẹ́ lọ́wọ́ the right Honorable Victor Olabintan former chairman of SUBEP fún ipa takuntakun tí wọ́n kó lórí ìgbéga àwa retired graduate public primary school teachers o. Alihaji Amidu Takuro commissioner for local government and chief Chiefdancy Affairs aso wipe ese gan ni o our amiable head of service Mr. Bayo Phillips we appreciate his significant role you have played in our matters we say thank you sir adura wa ni wipe ise tolukan ti se ninu aye gbogbo yin o ni jo danu loruko Jesu bakan na le di fi banuje pari ise aro lagbara oluwa je mi sade doyin ologun imalo ton je PRO lede agbaye wa Ruth Ajibola coordinator honorable Adewale Beatrice secretary ati Mr. Wolusi Rufus chairman announcers on behalf of Ondo State graduate public primary school teachers.

0: offices day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Hello, say bad or bad or bad or bad
2: or bad or bad or bad
1: or bad or bad or bad or bad
3: or ẹni gbèrò lẹnu ọjọ mẹta yìí.
4: Ó bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19. 07-64-60-64-19.
5: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20-30 kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó, bẹ́ẹ̀ lómi bá sùn báyìí, kí lè ó tó mọ́, ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin, bí ẹ̀mẹfà, irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrùn tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 19 07 64 60 64 19 ẹlòmí àti ẹ máa sọ pé òun ò ní nígbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n wọn dẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè.

0: àwọn kan fi ìmọ̀ ìjìnlẹ̀ gbé tiwọn lẹ́sẹ̀, àwọn kan tẹ ọkọ̀ létí lọ sókèèrè láti lọ wá ìmọ̀ kún ìmọ̀ lórí ewé àti egbò.
1: Èmi á fi ìforúkọ rẹ̀ ọba tó dá.
0: Ta bá wá ń sọ̀rọ̀ nípa ogun tiwantiwa tó ṣe é mú yangàn láwùjọ, tá a lè fọwọ́ rọ́ sẹ́yìn, tá a lè sọ pé kí ló gbé dání, Golden Harbour Mission wà lókè téńté olùfà. Egbògi tí wọ́n fi tewé tegbò ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ èso àti spices ni.

0: Baba tan se godin haba mi so ton to wa je leyin ju anu wo gbe ayewo ilera o fe kale lawon office won gbogbo nile Yoruba nigba won ri pe owo ta fin sayewo nigba mi on ka awon eyan laya ko je ki won kiyesi ra nipa ilera won mo eyi lo fa ti won fi wo pe ki le won le fi seranwo fa won ara ilu awon ohun ti won le fi seranwo na ni pe ki won mu owo yen kuro ko sowo card ko to wa yewo e sa lo sayewo ara yin lo fe lawon eka office won eranti pe ogun ti kehinde lo tabi ohun ti kehinde lo to sise fun kehinde o le ma sise fun dowo idinu to fi ye ke sayewo ara yin ke to logun yi ke yi won kilo lori self medication o le o won ti baba godin haba ton tun fi yato sawon akegbe won ni pe gbogbo igba te ba pe won ni won ma ma da yin lohun e pe won la le e pe won la ro e pe won lo so won se ton lati farabalẹ gbo yin teyan mo wa sin bi te ti le sayewo fe nko e le pe won sori ago won ton ma fin le kan to kuro lori eto yi loni toro won wa pelu mi nu le agbara lowo lowo bayi gbogbo eyin te wa lanfani lati ma gbo mi lowo boya fun igba koko mu ki n pe ku orire alejo yowu ka gbo ara yin ti gba boya ise eyin ni tabi tese lo n fa yin so ni airo orun so ni ti yin ni ka jeun die ko ma se ni bi eni ja je ki ato si olojo pipe idaduro ojo pipe fun obirin ito suga tabi ito ni seju iseju tosan toru fun omode tabi fun agba oju ti o le mu lo ba mo iwo to ni high bp to ti e ti wa yori si stroke nko okunrin ti current e ti wa lo koja bo se ye lo ilé-iṣẹ́ godin haba mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kópa ń pẹ́ sanwó àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
1: ìrọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀ ẹjẹ́ aládùn ó títí dalẹ́ ó ìbá ń bọ̀ wá dára fún wa.
0: ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù ó yẹ kí transformer ẹ jí pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbọ̀n ara yìí.
2: ojú kì í pẹ́ ṣe kì í ṣe máa la o ọ̀nà rẹ̀ máa la o.
0: tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ tí ẹ bá wá lò ó kí lohun tó máa ṣe pé bàbá godin haba kan gbà ẹ nímọ̀ràn.
2: a ní retí ọ̀nà ẹ máa lásẹ.
0: godin haba mission oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ tá a lè rí láyìíká wa àtẹlẹ tó jẹ foreign tó jẹ èso natural tọlọrun dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
2: agbára olúwa o.
0: àfi ọtí àfi pèlò ògùn yìí o gbogbo nǹkan tá a fi pèlò ẹ natural ni.
1: bóyá oṣù náà lánàá akọ́nàlọ apẹ bàbá.
0: mo sọ pé wọ́n tún na owó ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sílé iṣẹ́ wọn tẹ̀yìn bá wàá wà níbi tó jìnnà sílé iṣẹ́ wọn ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní yìí orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín báyìí ló ti ń ṣe mí báyìí kàsá báyìí kàwòdì. wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́ tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́ gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. ẹ má sọ̀rọ̀ sínú tẹ́yìn bá jìnnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò ẹ gbìyànjú ẹ pe nọ́mbà wọn ẹ ṣàlàyé bó ti ń ṣe yín tẹ́ bá sì wà níbi tó jìnnà bóògùn ṣe máa dọ́wọ́ yín ọ máa là á yé yín.
2: ọba tó gbọ́ àdúrà wọn kan a ṣe ti yẹ tọmọ kan bá tẹ
0: mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn. Wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọ́n ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ là fẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó ló ti wá da ohun tí ń gbẹbọ kàǹkà bíi tìrókò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú ẹ pé bàbá Goodin Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ́ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Goodin Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ẹjẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wá ń bí tàbí ní agbègbè wá ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Goodin Herbal.
2: Ìgbà ìgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinboyewa, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Goodin Herbal Mixture.
0: Ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa. Ẹ sọ ní ṣókí, báwo ni Goodin Herbal Mixture ti jẹ́?
3: Goodin Herbal Mixture jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ, kí àwọn baba wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn baba ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ oríṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component. Òun là ń pè ní Goodin Herbal Mixture.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: òye pé a ti ń rí testimony lóríṣiríṣi nípa ọmọ tuntun tẹ́ ṣe kó jáde láìpẹ́ ìyẹn ni ogun ojú tẹ́ ṣe ṣe láìpẹ́ yìí sí ẹ̀ ṣe clinical test ẹ̀ lọ́wọ́ jẹ́ ẹ̀ lè sọ fún wa ṣé àwọn ejenti yín gbogbo ni wọ́n ti ní ni wọ́n ti lè rí ogun ojú yìí àti pé kí lẹ rò débẹ̀ tẹ́ tún fi gbéyẹn náà kalẹ̀.
1: Ṣé ẹ rí ń gbà ta tí golden haba jáde la wá rí pé ìṣòro kan wà àwọn èèyàn kì í lọ ń ṣe àyẹ̀wò àyẹ̀wò tó ń ṣe yẹn tó yẹ pé a tètè mọ̀ pé irú àìsàn báyìí ló wà lágọ̀ọ́ ara a ti lè gbégbèsè so yẹn la wá ní pé ẹ jẹ́ ká ra àwọn èèyàn wa lọ́wọ́ la bá ra àwọn ìpínpín káàkiri gbogbo ibi tí olùléṣẹ́ wà nílẹ̀ yorùbá six states so kán lọ máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ níbẹ̀ nígbà tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ṣe àyẹ̀wò ọ̀fẹ́ yẹn la wá rí pé àìsàn ojú pọ̀ kí ló tún máa ń fa àìsàn ojú la bá lọ sún ṣe research ìyẹn ló mú wa gbé golden herbal eye drop jáde a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá a ti ṣe clinical trial gbogbo àwọn pátá náà ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: Ìtọ́bọ̀ wá dára fún ẹ. Ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: Tá a bá fẹ́ gẹ̀ẹ́tì ogun ojú yìí kí ni processing yẹn sà.
1: Golden herbal eye drop ọ̀dọ̀ àwọn ejenti wa lè ti máa gẹ̀ẹ́tì ẹ̀. Now process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial la ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra páàkì golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: yẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa máa kó síta
0: tẹ́ ẹ máa kó ìdọ̀tí ẹ̀ jáde síta
1: ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tá ní wọn ní irú glycoma pé wọn ò kí ń reverse ẹ gbogbo àwọn tó ní glycoma tá ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue.
0: Ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: Golden herbal gbogbo nìṣe ni gẹ́bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé nǹkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: Ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: Lọ má kan balẹ̀ o ṣó o bọ̀.
3: Ìjà ló jà tó lọ gbàlá fò. Lọ́jọ́ ẹ̀sìn ti yọ lẹ́nu.
0: Mo máa fẹ́ kẹ́ bá mi dárúkọ ibi sáwọn ejenti wà nípínlẹ̀ Ondo wa ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: Ilé epo yẹn ìranù ẹ̀yìn ẹ̀.
1: Ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hotel yẹn wà.
0: Eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: Cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: Ok.
1: Kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ẹ̀ ní ọ́fíìsì wa wà. A tún wà ní òkè Àró Modern Shide ní opposite Modern Shide. A wà ní alágbàká níwájú Central Bank àwọn shopping complex kan wà ń bẹ̀ a wà ń bẹ̀. A wà ní Àrántúnsì layout. A wà ní Futa South. A wà ní Mọ̀fọ̀n. A wà ní Ọba Afúnbíowó Road ní ọ̀nà ìdánrẹ́lọ́hún. A wà ní Valentino ní Ondo City. A wà ní Eki FM ní Táhùn Ọ̀bẹ Eki FM Ẹdí Táhùn Ọ̀bẹ Ẹrẹ́gbà. A wà ní ètí ń ṣe Àkúrẹ́ Garage. Àwọn agent wa kan wà ní agbègbè Àkúrẹ́ Garage. A wà lókìtì òpa. A wà ní Ọ̀bà Àkókó. A wà ní Ìpè Àkókó. A wà ní Ìfira. A wà ní Kàrẹ́ Àkókó. A wà ní Ọ̀wọ̀. A wà ní Ọ̀rẹ́. A wà ní Ìdànrè.
0: Nọ́mbà yín ẹ bá mi jù síta fáwọn ọmọ Nàìjíríà ní pápápá.
1: A dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: Ìyẹn ní bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: A sì ń wá àwọn alágbàtà sí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́.
0: Láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: Ká pè mí sí orí
0: 08068 69 98
1: 0806 98 69 98
0: ǹjẹ́ tún ní
1: nọ́mbà mí tó jẹ́ bí WhatsApp. Ẹni tó bá fẹ́ ṣe WhatsApp fún wa kán pè wá 090
0: nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 08086 98 69 98. Tẹ bá wá WhatsApp wọn, ẹ fẹ́ message wọn is 090-6166-6538. Ní nọ́mbà WhatsApp wọn, tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe dàgbò olúwa ló là kó jọ má máa ronú gbogbo sí ibùsàbà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Gódé Habà.
3: Síbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wájọ́ lẹ́yìn ìgbà ọ̀dọ̀. Omi ṣe oṣù tó ń bọ̀ wọ́jọ́.
0: Èmi náà máa ń sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè máa wò dò sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó lóun fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: àlejò tágbọn ara tìyẹ ti gbà tó ń fi ọlákàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà yẹn tún lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọtọ kan ní ẹ sọ má ìdíyín fún wọn kí lohun tó ń ṣe yín àtìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ lọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086 98 69 98 tó bá jẹ whatsapp ni 09061 66 65 38 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti tẹ̀síwájú ẹ má yí kúrò ń bẹ́ o.
1: Golden Harbour Mixture. Egbògi tiwantiwa tá a pèyàmọ nílànà ayé òde òní. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti ń bẹnu ẹ̀ tún poró kọ. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nírun wa bí wọ́ sí. Tó bá doni ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapi ìrépalẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú. Nílé Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tán jẹ ju pé kán jẹ èso, kán jẹ ewébẹ̀, kán jẹ ewé àti páàlì. Àwa ní ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì. Pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ rírú orí báyìí, ẹ̀fọ́rí túlò, àìlè sùn tàbí àìsàn ojú, ojú máa ríran kedere. A lọ sí ọrùn, àyà, ibẹ̀ ni ọkàn wà, ẹ̀dọ̀fóró, kíndìnrín, a wá ṣa gbogbo ẹ̀jọ̀ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀ dọ̀tí, tí wọ́n sọ pé fibroid gland tube ẹ̀ dọ̀tí tàbí fibroid, a kọ gbogbo àwọn àìsàn yìí sílẹ̀. Níbi àgọ ara tá a máa pè ní private part, ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀. Nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá, a wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Pé irú àwọn èso wo, irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé sí kan tán jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tán pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ni tomato tá a máa pè ní tomato wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tó máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní garlic tá a máa jẹ gbogbo ìgbà. Èèyàn máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ ò bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn bí tó ti gbéra. Ẹ rí pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣèyàn. A wá kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bíi
3: 40-45
2: ingredients. A wá papọ̀, a wá fi ṣe oògùn ìlera ara tí à ń pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nigeria Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára. Ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí, àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa, a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture. Láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá di ní alẹ́, tán bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, a ti ṣe Golden Harbour Mixture Eye Drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú, ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 0806986998. Lekan si 0808696898. Ayẹwo ilera ofe si n tẹsiwaju ni gbogbo awọn ẹka ọfiisi wa.
1: Aha! Golden Herbal Mixture. Egbogi tiwantiwa ta piyamọ ni lanaye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes. Tonic ti n bẹnu ẹ tun poro ko. Bẹ́ẹ̀ ló tún ń fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ó wúlò lára. Inú rírun àwa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa takú ìrè palẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Herbal Mixture nìyẹn. Nadaki ti fòǹtẹ̀ ló jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é. Pẹ̀lú Golden Herbal Mixture wà lálàáfíà.

gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹbẹ̀ lóru. Máa bọ̀ bí Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Wọ́n lé èṣù palẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015. Máa bọ̀ lórí òkè ìyanu.

0: kábíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnitẹ́nikẹ́ni ò lè tú ìbà rẹ o ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yípadà èmi ni victor samuel mc kọ̀dínyìnrè kọ̀dínétọ̀ ni ohun mọ̀ tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn kọ̀dínétọ̀ pc ni ẹ o ẹ̀yìn lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ christ miracle world evangelical ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú àkúrẹ́ ń bí ibẹ̀ náà ni wọ́n wà bàbá wa apostle prophet olúwaniyi samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa ẹ jẹ́ kí gbogbo ó farabalẹ̀ láti jóúnjẹ ẹ̀mí.
1: Orúkọ Jésù ni orúkọ Jésù ní agbára Jésù mo gbàdúrà fún bí ó ṣe máa gbọ́ ọ̀rọ̀ yìí ní ọ̀sán yìí. Ọlọ́run tó lọ́gbọ́n ìmọ̀ àti òye kó fọ̀rọ̀ náà yéyín fọ̀rọ̀ náà tó ṣe ìgbàlà kó ṣe ìwòsàn kó ṣe ìsúsúlẹ̀ Jésù olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Ohun tí mo fẹ́ fi bá yín sọ̀rọ̀ náà ní ọ̀sán yìí náà ni ewu gígan ìmọ̀ràn ewu gígan ìmọ̀ràn. Ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ ìwé òwe Proverb orí 29:1 ẹsẹ̀ kínní Proverb 29:1 ẹni tí a bá ń bá wí tí ó ń wa ọrùn kì í yóò parun lójijì láìsí àtúnṣe. Ẹnikẹ́ni tí a bá ń bá wí tó ń wa ọrùn kì í yóò parun lójijì láìsí àtúnṣe. Ẹ gbọ́ ohun tí ibẹ̀ yẹn sọ ewu gígan ìmọ̀ràn. Ẹ jẹ́ kí ká tẹ̀síwájú ẹ jẹ́ ká wo ohun tí ẹsẹ̀ kejì ẹ sọ nígbà tí àwọn olódodo wà lórí oyè àwọn ènìyàn ń yọ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn búburú bá gun orí oyè àwọn ènìyàn akẹ́dùn. Ẹ gbọ́ ohun tí ibẹ̀ yẹn sọ ìwọ olùgbọ́ mi kí là ń pè ní kí wọ́n gan ìmọ̀ràn bóyá ò ń rin ìrìn àjò kan wọ́n sọ fún ẹ pé ìrìn àjò yẹn kò sọ̀nà ń bẹ̀ pé ìrìn àjò yẹn léwu ó ní ti ara ẹ ló ń ṣe bóyá gómìnà ni ẹ bóyá president ààrẹ ìlú ni ẹ òun tọ ọ̀nà tó ń jẹ́ ìpalára fún àwọn tó ń tukọ̀ ìrìn àjò wọn bóyá fún orílẹ̀-èdè bóyá fún state bóyá níbi ibikíbi òní rárá pé ìtìtẹ̀ ni olówó ṣe ewu wà nínú ẹ̀ ewu wà nínú gbogbo ohun tá à ń sọ torí pé bí a ṣe wà nílé ayé ọlọ́run fún olúkálùkù ní ọgbọ́n ìmọ̀ àti òye ẹ dẹ̀ rí pé orí èèyàn méjì mẹ́ta ó sàn ju tẹnìkan lọ. Ìwọ olùgbọ́ mi bóyá wọ́n ń bá ẹ sọ̀rọ̀ tí o kọ ìbáwí òní ti tara ẹni má gbàgbé pé ẹni àwọn tó ń bá ẹ sọ yẹn ó lè jẹ́ ẹni tọ́lọ́run ránṣẹ́ ẹni ó lè má jẹ́ ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tó bá gbọ́ a máa kó ewu kúrò lórí ẹ torí wípé ní ìgbà míì o lè rúpọ ọgbọ́n ìwọ nìkan àbí ohun tó fẹ́ yẹn gangan ló dára ṣùgbọ́n kó dẹ̀ jẹ́ nǹkan tá a kọ́ àwọn èèyàn sínú ewu ò bá tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìmọ̀ràn ààrẹ ìlú ò bá tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìmọ̀ràn gómìnà ìlú ò bá tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìmọ̀ràn ọba ìlú ò bá tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìmọ̀ràn baálẹ̀ ò bá tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìmọ̀ràn torí wípé ohun tí wọ́n sọ fún ẹ̀yẹn ní àkókò yẹn ohun tó lè ṣe ẹ bóyá ohun tó lè ṣe ẹ lóore ni tó dẹ̀ gbọ́ má gbàgbé o nígbà tó o bá gbọ́ nígbà tó bá kúrò níbẹ̀ ó lè di àbámọ̀ ìbùgbọ́n kó tó kúrò níbẹ̀ ó lè fa ìtìjú ó lè fa wàhálà ó lè fa ẹ̀sìn so kí wọ́n bá èèyàn sọ̀rọ̀ kéèyàn kó gbọ́ òun ni iyì èèyàn ẹ rí wípé nǹkan tí ibẹ̀ yẹn sọ ó ní nígbà tí ènìyàn búburú bá wà ní orí oyè àwọn èèyàn a máa kẹ́dùn ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn dáadáa àwọn tó jẹ́ olóòótọ́ àwọn èèyàn eré tán bá wà lórí oyè ó ní inú àwọn èèyàn a máa dùn wọ́n a máa yọ̀ ẹ jẹ́ ká fi ṣe example bóyá o wà ní ipò kan àbí o jẹ́ olùdarí níbì kan o rí wípé àwọn tó ń darí yẹn tí wọ́n tó ń dẹ̀ pọ̀ ká sọ pé bóyá àwọn darí èèyàn 1000 àwọn bí mẹ́wàá àbí máa ń dógún wọ́n sọ pé nǹkan tó ń ṣe dá awon yoko so pe ko da oni bo se wo eni wa se se ma ma gbagbe wi pe iwo fura ara eyin to so pe o ngbon to n dare won ogbon to ni iwo ko lo ni olorun lo fun e ima to ye to ni olorun lo fun e emi e gagagagan olorun lo ni ma gbagbe aya fi to ba je pe boya o wa sile aye to je pe gbogbo on to ba kan wo lo n se e o le control pe time bayi be ni to ba le mo pe o fe sun ni time bele o le mo e seju ti orun wa kan mo e lo be na ni o le mo igba o le mo iseju ti wa fi aye sile so o lu gbo mi kini mo so fun e lo ni o ba ma go omoran o ba te sile ko gbo e moran tori pe gbogbo ohun ti o n se loni ibi ti won fi esi bo je ipo lo wa ni ebi ipo to wa yen idonwo ni won fi don e wo ni to ba je president to ba je governor to ba je minister won idonwo ni ma wa so pe o debe ton pe mo ti debe ogbon ri mi ni oye ori mo fe fi tuko o ni de ati so be o ba wa oju olorun oju olorun eni to ba je pe to e po olorun yen lo gbe sibe bi o de gbe sibe ko si ipo to le wa to olorun mo nipa e daada e olorun mo npa e aida e olorun mo nipa gbogbo irin ajo patati e dabani nile aye be ni ko si eri to ba lo ka Isaiah 45 from verse 1 to 5 yen verse 1 to 7 ko fara ba le ka olorun lohun da ebi ohun da ere olohun da lafia be ni o lohun de tun da ebi oni ko se olohun da emole ohun de da be ni okuku oni ko se ni to le biun oro olorun be ni o duro lai lai olorun is a questionable god o mo olorun le ni lo ni ni ko se ni to gbe bi e ko de se ni to mo be olorun bo se je olorun so iwo lu gbo mi loni eniyan beni asan ni eniyan sugbon yi wiwa ile aye wa ta wa oni ara tolorun fe fi olukaluko da ara ti olorun fe fi olukaluko na da na ni ara riri sugbon olorun le fe fi edara ko de de bi ara ko so pe mo ti toto pe ibi ara emi ni mo gbera mi sibe ko wa ma se ile to wo e ri wi pe be da se le ko se gbon to ko si ni ti du isoro ba dojo ko eni keni to je isoro to tough wa nowo si choro mi ko ni kuro wa gbadura si choro mi ko de ni lo be ni sugbon ko so tolorun le se tolorun ba fe kiki isoro yen lo laarin a minute iseju kan isoro yen si lo kini mo so loni nibi kibi to le wa ma se gan e moran oruko mi na ni apostle prophet samuel baba ori okogoyanu ni otegbe nibi to da parisi number mi na ni 08-651-76-771 08-651-76-771 EKG 08-597-850-15 08-597-850-15 Odijo Mejo
0: Oun le ti gbọ yen ki gbogbo eni to ba leti ko gbọ n ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se osan kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a wa bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti a ni bi oun le ti gbọ yen ki gbogbo eni to ba leti ko gbọ n ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo Wednesday a ma se osan kan oru kan be si ni lojo Friday iso oru wa ni ori oke ogo iyanu ti a wa bere ni dede ago 12 e ma gbagbe bakan na awon akanse eto ti a ni bi gbogbo ojo Wednesday Thursday ati Friday to keyin lososu wa ba olorun pade ki olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti olorun le se olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade won yin to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e ko si awon number ti a fe pe fun yin 0 0 65 17 67 71 ati 00 59 78 50 15 oruko mi o yi pada emi na ni Samuel Victor MC Kodi Nyire te ina ba fe pe mi fun kohun bo sa laga ni o bo de se MC yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se gbo leti e kan si number yi 090 63 68 43 92 a ma fi e se ilo lori eto yi o tun di ose to nbo ire o

wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sí òkè àró ayọ̀ ní bọ́stọ̀ àkúrẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀ ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀ ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ bàbá wa apostle prophet samuel olúwa níyì bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ ẹ lè pe bàbá sí 0605176771 tàbí 0059785015 máa bọ̀ lórí òkè ìyanu

0: $10,000.
1: Nẹ́nẹ́ náà ètò ń bẹ́ẹ̀.
0: Tó máa dáhùn èrò jáyé fún wákàtí tó pọ̀.
1: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just ₦1,000,000 and above.
0: Bákan náà ni pattern party tún dé pẹ̀lú CCTV.
1: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
0: Lórí fóònù yín for security purpose.
1: Ẹ wò ó.
0: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
1: Just $53,999.
0: Fún tòní two camera.
1: Ṣùgbọ́n just $32,999.
0: Fún tòní camera kan.
1: Ẹ máa bọ̀ ní new office pattern park.
0: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
1: àti Weber Bank ló bá Adéṣídà Road Àkúrẹ́.
0: Telephone 070-6642-3064.
1: Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó láti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá para láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé Part and Part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
2: Ele ti akode ni pe ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be latori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke be yen ati awon brand new phone to be latori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
1: ah obe mani e
2: Ani laptop, ani printers, ani gbogbo computer materials. Te ba fe lati accessory phones di gbogbo e lo wa e ma bo ni Part and Part. Lakun street light de lati enhance security materials. Layeka ile yin, awon street light yen be latori 27,999 si awon bi 30,000, 40,000 gbogbo e lo wa lodo wa. Iyen o tun wa ton si ibe o, ani solar CCTV cameras latori 25,999. Awon solar CCTV cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Ni the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko si pe mo nlo iwe ko nina won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi rina kawe mi iyen 150,000 naira ni atun wa ni ele to pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar ni lati do the normal Part and Part multipurpose lori laptop lori solar lori phone
1: e je ki awon eyan mo ibi te kale si
2: a wa ni number 49 Obadeshida Road ni Part and Part complex a wa láàrin Wema Bank Obadeshida àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Farmer Lako ẹ ti rí wa mẹ́.
1: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí.
2: Photocopier machine, printers, freezers.
1: Hey, ó wá dàbí Leventis dàbí Shellerance Lẹ́kọ̀ọ́ nìyẹn.
2: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó relé ti mọ solar materials látòrí controller, látòrí iron tó jẹ́ ti solar tó tún do NEPA, láti orí fluorescent light tó máa ma lo iná kékeré. Eléyìí tó wá yà mí lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mẹ̀ẹ́ tó ní ọ̀nà ọ̀dà jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé
1: ó. Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po owó tí ó fi ra sólà.
2: Ilé tó wá ṣe bàbá rẹ̀ pé tẹ̀bá tó wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tó gbé freezer yín. Tẹ̀bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín bẹ́tà. Tẹ̀bá ní ìṣù pẹ̀lú sólà yín ẹ lè kàn sí wa a wá bá yín wò ó a mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping à ń ṣe upgrading. Ẹlòmíì ti lè ra sólà kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá a wò ó a ọba upgrade ẹ̀ a dòwó kékeré mọ́ a fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí àtòrí laptop o àtòrí sólà àtòrí phone. Even tẹ̀bá fẹ́ ṣe repair phone yín laptops yín ẹ máa bọ̀ tó ara. Wọ́n bá yín ṣe ní number 49 Part and Part complex tó wà láàrin Wema Bank branch àti Rikabi Mouse ó jẹ́ Yellow Upstairs Obadeshida.
1: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò yìí tọmọgun olúbùnmi ló kọ tèmi ẹ ṣe pípọ̀.

0: ta pada sodo Olorun oba to da wa baba oloye Gideon Oluwa ni somo Olo ni sakin ti dagbere faye o tun di be ni ba njo ni be yan ba tun joyan Ìdílé Ọlọ́ni Sakin nínú ìgbìmọ̀ Èkìtì. Fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa, High Chief Gideon Oluwa ni sọmọ Ọlọ́ni Sakin. Baálé mọ ìjàbọ̀ nílùú ìgbìmọ̀ Èkìtì. Tí wọ́n dágbére fáyé lẹ́yìn ọdún mọ́kànlélọ́gọ́rin 81 years lókè ìpẹ̀. Bẹ́tọ̀ ìsìnkú yóò ṣe lọ́rẹ̀ Thursday ọjọ́ keje oṣù karùn-ún ọdún 2026 yìí. Lágbé òkú kúrò nílùú Àkúrẹ́ lọ sílé wọn nílùú ìgbìmọ̀ Èkìtì. Tí ìsìn orin onígbàgbọ́ yóò sì tẹ̀lé nílé wọn ní number 15 ìjàbọ̀ odò ìgbìmọ̀ Èkìtì. Láàgó márùn-ún ìrọ̀lẹ́ tó bá dọjọ́ Friday ọjọ́ kẹjọ oṣù karùn-ún. Ìsìn ìdágbére yóò wáyé nínú ìjọ St. Peter's Anglican Church odò ìgbìmọ̀ láago mọ́kànlá àárọ̀ tí òkú bàbá Gideon yóò sì wọ káàlẹ̀ sùn ní ìtẹ́ òkú nílé ìjọsìn ọ̀hún. Ayẹyẹ ìgbàlejò ẹni ọmọsìn lóbímọ̀ ni yóò tẹ̀lé ní gbàgede orí pápá ilé ìjọsìn náà tó wà lójú ọ̀nà ìjàn nínú ìgbìmọ̀. Àwọn ọmọ àtàwọn ẹbí wọn ṣẹlẹ́dẹ̀ lẹ́yìn yín o bàbá onínúure. Àwọn ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
1: Ọkà physical social committee
2: èyí àwọn ìgbìmọ̀ pàtàkì
1: tó ń bójútó àwọn nǹkan rere nǹkan ìdàgbàsókè tó ń ṣẹlẹ̀ nílùú ọ̀gá.
2: Àwọn ló mà ní ká lọ rè é kí ọmọ wa pàtàkì yìí o.
1: Èyí honorable Babatunde Kọláwọlé
2: Amaechi Ofundose
1: fún ti ipò pàtàkì tolúwa ọba gbé sí
2: gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ APC nípínlẹ̀ Ondo.
1: Gbogbo àwọn ọmọ wa tó bá ń ṣe dáadáa nílé àkókò
2: inú wa máa ń dùn sí.
1: Èyí lè wo Babatunde Kọláwọlé
2: pé tí ọmọkùnrin yìí ti ń fi ìwà ọmọlúàbí ṣe aṣọ ìbora ẹ̀
1: torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ọmọ àmúyangàn lọ́dọ̀ kábíyèsí wa.
2: His Imperial Majesty
1: Ọba Dr. Yusuf Adeborí Adeleye OOE
2: di Olúbákan Fọkà Kingdom
1: pẹ̀lú gbogbo àwọn ìjòyè àti tàgbàtọ̀dọ̀ ìlú.
2: Torí ẹ̀ ló fi yẹ ká máa ṣe dáadáa.
1: Torí bí ò bá sí ọrùn
2: kò síbi tí orí ìbá dúró sí.
1: A congratulate ọmọ wa yìí o.
2: Honorable Babatunde Kọláwọlé
1: Mayor Tenor
2: and Chairman of APC in Ondo State
1: to prosper us
2: and be of good benefit to the people of our great land.
1: To
2: àwọn ìgbìmọ̀ ọ̀kà physical and social committee
1: ni onígbọ̀wọ́ ìkéde pàtàkì yìí.
2: Honorable Babatunde Kọláwọlé Amaechi, congratulations.
3: Ọba ní ilé yọ kíré bá lè jẹ́ tèmi o wa.
4: Ondo State, something new is in town.
5: Nada multipurpose soap. Clean body, clean home, clean everything. Nada, nada. Moda Adalo Jujumo.
4: Now available in Akure and Owo.
5: In Akure, call 0902-919-2666 or 0905-363-0071. Visit us at 2 Obanla Street, Akure, Ondo State.
4: In Owo, call 0704-413-8100 or 0806-627-2421. Visit us at number 14. Aruwaju Street, Owo. Also available at Prince and Princess Supermarket, Fashawe, Owo.
6: You can also buy at Lollapalooza Store off Arakale Road, Enike, Akure.
7: Muramat Supermarket, Akure.
8: And First Figure Supermarket, Akure.
9: Want to distribute Nada in your local government? Call us today on 0905-363-0071 and become a distributor.
10: Nada Multipurpose Soap, the new plane in town.
11: Àtikẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí diploma? Má làágùn jìnà, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mosu, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jákẹ́kọ̀ọ́ nílẹ̀kọ́ gíga yìí. Òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní Math, English, Chemistry, Biology àti Physics. Bí ó jẹ́ pé o ti mú ilé-ẹ̀kọ́ gíga mi, tó sì ní 100 mark yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé-ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wùn láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Air Technology ṣe àyò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
12: Pharmacy Technician,
11: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND lálẹ́ ìgbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. Ẹgbẹ̀rún mẹ́wàá péré ni owó fọ́ọ̀mù wọn N10,000 tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0706302038. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology, ipò iwájú ni wọ́n wà.
13: Ẹkùn dédé àsìkò yìí o.
14: Ọ̀rọ̀ ẹkùn ìjọba ìbílẹ̀ wọ̀nyí,
13: àkókò South West àti South East,
14: jẹ́ ohun tó yẹ ká ṣe àpérò lé lórí.
13: Orí ẹ̀ làwọn
14: community leaders,
13: political leaders,
14: àtàwọn religious leaders
13: ti wá gbèrò pọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba wa.
14: Tí a bá gbé e wò, ta yẹ̀ wò, ta wọ̀n wò,
13: a rí wípé
14: lẹ́yìn ìgbà tí ẹnìkan ti lọ láti àkókò South West láti lọ ṣojú wa,
13: àkókò South West ló ti wá ń lọ láti gbà yẹn.
14: Ẹ wo tológun àgbà,
13: ẹ wo tàdé ogun,
14: ẹ tún wo ti gbóyè gánà.
13: Ẹ jọ̀ọ́,
14: wọ́n wá nìna kí ṣe sorítọ̀ bò ṣe.
13: Àti wípé gan,
14: wọ́n ní pínre láre.
12: yin lo ma je ki ilu ogun gege
15: be si ni je ki je ni je ki ayo dunun gbayogba toro mi ni ele
12: ayo
15: awon ki gomina wa
12: o

0: you go there?
1: Mom, you didn't add milk.
0: No need to. Taste it and see why.
1: Wow, but how?
0: Is it milky?
1: Yes.
0: Is it creamy?
1: Yes.
0: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
1: I love it, Mommy.
2: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further. Milo!
3: O ti ṣetán láti jẹ ifá. Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín, tó tún tutù dọ́kan. Láti fi 600,000,000 naira ṣèfà jẹ, èèyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 500,000,000 naira lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ìfà rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifá. Tí ifá náà ò sì ní ìpalára, ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò kó jẹ ifá rẹpẹtẹ. Ìlànà àtàdé ń wà o.
4: Ẹ kú déédé àsìkò yìí ò ẹ̀yìn èèyàn wa, ẹ sì kú àmétí bá mi. Ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ìmẹ́lẹ́ pẹ̀lú ọ̀lẹ́ ọmọ ìyá ni wọ́n. Ìmẹ́lẹ́ ni àbúrò, ọ̀lẹ́ gan-an ni ẹ̀gbọ́n rẹ̀. Kárí kókó ojúṣe ẹ nílẹ̀ ká má lè ṣe, ká máa wá ṣe bí ọmọ jayéjayé kiri. Àbí ká fojúṣe ẹ nílẹ̀, ká mọ taari rẹ̀ sí ẹlòmíì, tàbí ká tiẹ̀ mọ dá ẹlòmíì lẹ́bi lórí àìlè ṣe ojúṣe ara ẹni. Ọ̀lẹ́ ní sọ ní dá, ìmẹ́lẹ́ ní mú kí aṣáájú àwùjọ tàbí adarí ìlú kó fiṣẹ́ ìdàgbàsókè lúlẹ̀ láìṣe kó mọ bá fẹfẹ yẹ̀yẹ̀ kiri ayé. Bá a ti wá ń gbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ ọmọlúàbí, ohun tó dára ni pé ká fojú inú wo pàtàkì ìdàgbàsókè ìpínlẹ̀ wa, ká sì dìbò wa fún akínkanjú aṣáájú tí yóò mú ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè bá ìpínlẹ̀ tá a wà yìí. Ẹ jẹ́ ká rí dájú wípé a jáde dìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji. Ambo òṣùṣù ọwọ̀ làmì ẹgbẹ́ wa, APC lẹgbẹ́ wa, eré tó iṣẹ́ yá.
5: Erin lọ àjànàkú sùn bí òkè. Káàtì ìrẹ́rìn ó dúgbó, káàtì ìrẹ́fọ̀ ó dọ̀dọ̀. Káàtì rí ọni bí àbáríà. Late Aishi Joshua Ọmọ́tayọ̀ Olisa of Isọlọ Kíkété Rúmọ̀sí 13-13. Ó mọ̀ dege mìíràn o. Èyí kètekété ìyàn mọ́. Kàmúṣe àṣekágbá òkú àbáríà. Aishi Joshua Ọmọ́tayọ̀ Kíkété Rúmọ̀sí 13-13. Lólíjọ́ kọkànlélógún, làṣàlẹ̀ orin onígbàgbọ́ Lúlé àbáríà 13-13 lè sọ̀lọ̀. Àti olíjọ́ kejìlélógún, oṣù karùn-ún ọdún kààyè. Wọ́n máa ṣe ìsìn jáde òkú ní St. David Cathedral. Ìjọmu Àkúrẹ́, Eyingbẹ, Wẹ̀jẹ̀wẹ̀mú Ayé, The Amazing Event Hall, Ọ̀dà Road, Àbá Kobi, Fẹ́mi Ọmọ́tayọ̀, Lamẹ́ríkà, Àbá Adébóyè Ọmọ́tayọ̀, Bíkú Ìkèlí Rob, Àbá Gbóyèga Ọmọ́tayọ̀, Èlí Nàìjíríà, Àbá Bùkọ́lá Ọmọ́tayọ̀, Èlí UK, London, Àbá Bọ̀sẹ̀ Ọmọ́tayọ̀, Èlí Amẹ́ríkà, Àbá Súnbọ̀ Ọmọ́tayọ̀, Èlí Amẹ́ríkà. Ìyàn ọmọ rẹ̀ fọ ojú kò mú wọn mọ̀ ká kó o. Kò sì yàn yẹ kọ ìyáyan méjì sákọ tabo orúlé rẹ o. Àbárí àlọmọ èjì ọ̀bọ̀ mọ̀ lálẹ́ ọmọ aṣòro mọ̀ ṣàkà aṣòro. Kálẹ́lẹ́mi sọ màmá yẹn ti ká yà sùn kọ́ má ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lulẹ̀ rẹ. Ọmọ lọ́ba arìn jẹ ulẹ̀ òkìtì kékeré òsọ̀lọ̀ kó sẹ́run dẹ. Ó kùdí ẹ̀kẹ́mi débẹ̀ olóró bẹ́ẹ̀ kù. Ìgbẹ́lì kùdí ẹ̀kẹ́mi débẹ̀ ó dodi yọni. Ọmọ ọwọ́ mẹ́kọ̀ọ́ máa kúrò olómi méjì apèjèjì lálà. Kétí ọmọ lóṣù kéde fà máa ṣàṣekágbé òkú àbáríà o.
6: Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run fún ìgbé ayé rẹ ni àpapọ̀ ìdọ́rúkọ Church of Champions Seraphim àti ẹbí olóyè Sàwẹ́ Yusuf Akínsùrọ̀ yóò ti ìrà ní ìlítí tí òṣòro. Níkéde sí nípò padà ológo bàbá wa nínú Olúwa, His Eminence the Most Right Reverend Apostle Solomon Ìgbékèlé Yusuf. Adarí ìjọ Olúkọ Church of Champions Seraphim lágbàáyé lẹ́yìn tí wọ́n lo 105 lókè èèpẹ̀ kí àwọ̀ngẹ́lì tó gbé bàbá rè lé. Bí ètò ìsìnkú wọn ṣe lọ nìyí. Monday wọ́n fún títẹ́ ní ilé rẹ̀ ní Akíndojú Street ìlú titun. Ní aago 12 ọ̀sán tí commendation service yóò tẹ̀lé ní aago 2 ọ̀sán ní Holy Cross Mission House. Aago 5 ìrọ̀lẹ́ ni àìsàn onígbàgbọ́ ní Holy Cross National Headquarter ìlú titun. Saturday 9th of May ni ìsìndágbére àti ẹ̀yẹ ìkẹyìn fún bàbá ní Holy Cross Church of Champions Seraphim National Headquarter 7 Rebuja Road ìlú titun Òṣòro. Aago 9 òwúrọ̀ kí a tó gbé ara bàbá Yusuf gẹ̀gẹ̀ lọ sinmi ayérayé. Ijó ẹni ọmọ sí ló bímọ yóò rọlẹ̀ lórí Holy Cross TV ló sọ pé bàbá wa bàbá Yusuf ó dàárọ̀.
7: Iléeṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹ̀jẹ̀ àjọ débẹ̀.
8: Sísun la ayé bá sísun ṣáàlà.
7: ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé mass fashion studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní mass fashion studio wọ́n wà ní Kajola Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ mass fashion studio ní kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 mass fashion studio ẹ̀dínwáwò lónìí ẹ rí pé rere ń toluwa.
8: Oníṣẹ́ ìyanu.
9: Christ Freedom Gate Apostolic Ministry presents her weekly prayer program titled Healing and Deliverance Hour, which comes up every Saturday of every week. Time 7 a.m. prompt. Venue is the Church Auditorium, Christ Freedom Gate Apostolic Ministry, aka Freedom Gate, Alake's House, directly opposite NNPC Filling Station on Ondoro Dakure. It promises to be a great time in God's presence, as God will be visiting his people with salvation, healing, deliverance, an all-round breakthrough. Ministry is Pastor Akin Adeoye, Adeyemi, and other anointed men of God. Come and see the raw demonstration of God's power. For prayers and counseling, call
10: 0813-181-4997 and 0701-269-0112.
9: Your miracle is now. Jesus is Lord.

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú ti ìgbọ́ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mission kò lọ ti nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission.

0: tún kíyín lẹ́ẹ̀kan sí rọ̀ lẹ́ẹ̀tùnú. Ẹ tún káàbọ̀ sábala àtúpalẹ̀ ìròyìn eré ìdárayá. Àdàbàdà ń pẹ bí o. Fọlájì Oyetayo lorúkọ mi lẹ́ẹ̀kan sí. Láì ní dènà pẹnu láì ní gbára wa lásìkò bó ti wulẹ̀ kó mọ. Pápá làásẹ̀ nírọ̀lẹ́ tòní. Èmi àti yín náà láṣìjọ láǹfààní àti gbẹnu sí dáadáa. Jẹ́ ń sáré kà á fún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lè tí ó wáyé lópin ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àtúnṣe kọ̀wé ẹ̀, tó bá ti di ọjọ́ Sunday, ikọ̀ Wiki Tourist tó mọ̀ kojú kọ Rivers United, aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo àwọn ìfigagbága yìí o. Lemon Stars tó mọ̀ kojú kọ Bayelsa United, Abia Warriors àti Konka Lifat FC. Wara United àti Enyimba International, Enugu Rangers àti Bende Insurance. Shooting Stars tó mọ̀ kojú kọ Barawa FC. Ekanami Warriors àti Konanja Tornadoes, Nasarawa United àti Plateau United. Kastina United ó máa kojú Korodu City. Kano Pillars ó farabalẹ̀ máa Kastani wariwo. Bó ṣe wà sí nìyẹn nínú ìdíje ti Líìgì Àgbà Òjò orílẹ̀-èdè wa Nàìjíríà. Nigeria Professional Football League NPFL. Ẹja máa tá látàrí àtàrí. Àwọn àfẹsẹ̀wọnsẹ̀ tí ó tún wáyé lópin ọ̀sẹ̀ yìí. Aláre ó farabalẹ̀ jó àgbà. Nǹkan ó gbé nǹkan àná ẹ má gbàgbé. Ìdíje ti Líìgì Àgbà Òjò lórílẹ̀-èdè England náà ti ń lọ bí kọ̀ọ́kọ̀dọ́ báyìí. Ó ti ń lọ bí tólógún ti ń gbé sá. Bóò ni nǹkan ó tún ṣe lọ lópin ọ̀sẹ̀ yìí. Ẹ wà ní ìfarabalẹ̀ dáadáa. Àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ó tún kojú ara wọn. Bẹ́ẹ̀ bá gbàgbé mo lẹ́mí àtẹ̀yìn lájọsí ètò ti rọ̀lẹ́ tòní. Tó bá ti dá aago méjìlá àbọ̀ ọ̀rọ̀lẹ́ ọ̀la, aago méjìlá àbọ̀ àárọ̀ ọ̀la ojàre, ọ̀sán ọ̀la, Liverpool mọ kojú kọ Chelsea ní Anfield. Ẹ̀yin Chelsea tẹ́ ti dúró kakaraka. Liverpool gan láwọn gbéná kárí. Ó kẹ́ni tí ó sọ, tó bá wá dá aago mẹ́ta ọ̀sán ọ̀la, àwọn ọmọ Carrick ó mọ kojú kọ Sunderland. Wọ́n lọ bá Sunderland ilé ni ajẹ́ pé Manchester United. Òkè ìtalẹ̀ yín lọ. Aago mẹ́ta ọ̀sán ìkanáà lọ́la Brighton mọ kojú kọ Wolverhampton Wanderers. Manchester City wọ́n mọ gbéná wojú kọ ti Brentford. Aago márùn-ún àbọ̀ ọ̀rọ̀ ọ̀la ni Nottingham Forest àti kọ Newcastle. Aago méjì lọ́jọ́ Sunday. Sẹ́rí Man City Brentford aago márùn-ún àbọ̀ ọ̀la ni o. Ṣùgbọ́n tó bá ti di ọjọ́ Sunday láago méjì ọ̀sán. Nottingham Forest Newcastle. Crystal Palace Everton. Aago méjì náà ni ọjọ́ Sunday yìí kan náà Burnley Aston Villa wọ́n mọ̀ dáná sun ara wọn. West Ham àti Arsenal aago mẹ́rin àbọ̀ ọjọ́ Sunday. Gbogbo Gunners níbo lẹ máa bá yàrá já? Wọ́n ní dídùn lọ́sàn-án máa so fáwọn. Ìdíje ti Spanish La Liga náà ní gbẹ̀yìn ẹjẹ́ ń sáré kà fún wa kí wá sí ojú òpó yẹ̀lẹ̀. Bóun mo ṣe wọ́n kojú ara wọn sí o nínú ìdíje ti Spanish La Liga. Tó bá ti dá aago kan ọ̀sán ìyẹn lọ́la nìyẹn o. Ìwé ẹdín kọ́kọ́ sọ fún wa pé láago mẹ́jọ alẹ́ òní Levante wọ́n mọ̀ kojú kọ Osasuna. Eche àti kọ Alaves láago kan ọ̀sán ọ̀la. Sevilla àti Espanyol aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọ̀la ni. Atletico Madrid àti kọ Celta Vigo márùn-ún àbọ̀ nírọ̀lẹ́ ọ̀la. Tó bá dáago mẹ́jọ alẹ́ ọ̀la Real Sociedad àti kọ Real Betis. Mayoka ọmọ kojú kọ Filaria aago kan ọjọ́ Sunday. Athletic Club àti Valencia aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o. Real Oviedo àwọn àti Etavi aago márùn-ún àbọ̀ ọjọ́ Sunday. Barcelona Real Madrid El Clásico. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀? Ẹjẹ́ ń sí ojú òpó yẹ̀lẹ̀. Kí ni ń tá pẹ́ ẹ̀kẹ́lù? Ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ṣe wípé àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè England. Wọ́n wo àṣekágbá ìdíje tó jẹ́ gbòógì ti àjọ UEFA nílẹ̀ Euro. Arsenal PFC UEFA Champions League Final May 30th ló máa wáyé ní Budapest, Puskás Arena. Ó bá di May 20th, ìdíje ti UEFA Conference League ó mọ gbìnàyà. Crystal Palace ó mọ kojú kọ Rayo Vallecano. to ba di May 27 ojo odun leya ojo ayajo awon ewe lagbaye iko ti Aston Villa won ma koju ko ti Freiburg egba kini to ma sele ogun odun seyin reti Arsenal ti wo ipele asekagba UEFA Champions League odun 2006 ni won won gbeyin awon ati Barcelona odun kejilelogun re Arsenal ti gba idije feye league lolede England gbe kini to ma sele awon kan ni Arsenal le ku meji won po fo meji se nigbagbo teyin na seyin ro pe bo se ma je niyan 0816251999 kini to ye kimi ke la teta musa logun pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù rẹ̀ tí nǹkan ó fi ṣẹnu re fún wọn ní sáà ta wàyé ẹgbẹ́ kínní wá Arsenal ló kàn Cristiano Dos Santos Alvaro Ronaldo ó tún ti fi ìtàn balẹ̀ o ìtànwó gangan ló fi balẹ̀ ṣe ń sọ ni àbí ń fi pamọ́ de abala bóyá lẹ́mọ̀ ó ní agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì tó máa ṣe ìtàn tí mo ló fi balẹ̀ yìí ẹ jẹ́ ń fi pamọ́ de abala bóyá lẹ́mọ̀ ọjọ́ ṣẹ́gun ẹkú jẹ́rìí ẹ̀ ń tẹ́ni 0816251999 ẹkú rọ̀lẹ́
1: o
0: orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá o.
1: Mo ṣàṣeyẹ láti ugbe àkókò.
0: Ṣé ẹ gbọ́n tí mo nà ń bẹ̀ ń rọ̀lẹ́ tò ní.
1: Bẹ́ẹ̀ni ọ̀gá
0: wa. Oye ẹ dá sí tò.
1: Ẹ nípa ti England yẹ, àwọn England ti fi ń fà ìdán sí. Àwọn mẹ́ta ló wọ final bẹ́yẹ, Arsenal, Crystal Palace, and Aston Villa. And I strongly have to believe that as a football coach, I'll make a time and back up to Alifuwa.
0: Sugaja.
1: O kubo se ni back up to Alifuwa.
0: Mo ti yo. Ese gan ni sa. Coach experience lati gbe akoko. Won la won wo gege bi akoni mo gba niyan, apa ta koni mo gba la won fi wo. Idije German Bundesliga match day 33 lónìí dáago méje àbálẹ́ òní Borussia Dortmund àti kọ Eintracht Frankfurt tó mọ̀ fọ́ko tó yàmọ́ra wọn lórí. Aago méje àbọ̀ sàn ọ̀la ikọ̀ VfB Stuttgart àti kọ Bayer Leverkusen 0816251999 OVM àti Werder Bremen láago méje àbọ̀ sàn ọ̀la iye aago ìkànnà lọ́la Augsburg àti Mönchengladbach wọn ò mọ̀ kojú ara wọn RB Leipzig àti St Pauli iye aago ìkànnà ni tó bá di aago márùn àbọ̀lá Wolfsburg àti Bayern Munich Hamburg ó mọ̀ kojú kọ Freiburg FC Köln àti kọ Endingham aago mẹ́rin àbọ̀jọ Sunday Benso 5 àti Union Berlin bó ṣe wà sí nìyẹn mo gbé wa débẹ̀ tán fáínálì. Ìtàló ìdíje Italian Serie A náà máa láǹfààní àti gbìnàyà o 0816251999 ẹ kúrọ̀lẹ́ káàbọ̀. Hello? Hey, wọ́n lo 0816251999 wọ́n gangan lójú òpó tẹ́ fi láǹfààní àti bá mi sọ̀rọ̀ rán lẹ́tọ̀. Bẹ́ẹ̀ ṣe ń pè mò ń rí ojú òpó yẹn ń kọ lóra wọn ni o. Bẹ́ẹ̀ ṣe ń pè ni mò ń rí. Italian Serie A náà mọ gbìnìyàn lópin ọ̀sẹ̀ tá a wà yìí gẹ́gẹ́ bá a ti sọ kọ̀wé ẹ̀ aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ òní Torino àti Sassuolo tó bá wá di ọ̀la àgádágídí ó mọ gbagbá agbọ̀nbí yóò gbára jàkadì ẹ̀ lóo. Ẹ̀lọ́ ẹ̀ tí wọ́n ń bẹ̀ ọ́. Ẹ̀lọ́. Wọ́n lò. Kagilari ọmọ Kagi ìyàbọ̀ Udinese lórí aago méjì ọ̀sán alẹ́ ọ̀la ni aago méjì ọ̀sán ọ̀la ni Lazio àti Kọ́tí Inter Milan iye aago kan náà laago márùn rọ̀lẹ́ ọ̀la ẹnu mi aago ẹ̀lọ́ ẹjẹ́ wọn tó wà ń bẹ̀ kúrọ̀ lẹ́ o. Ẹ̀lọ́ Lazio Inter aago márùn rọ̀lẹ́ ọ̀la ni o Lecce àti kọ Juventus aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ ọ̀la Verona àti kọ Como aago mọ́kànlá àbọ̀jọ Sunday Fiorentina àti Genoa mú mọ jẹnu wújẹwújẹ níwájú ara wọn aago méjì ọ̀sán ọjọ́ ìsinmi Cremonese àti Pisa aago méjì ọ̀sán ọjọ́ Sunday ni Parma àti Kọ́tí AS Roma aago márùn ọjọ́ ìsinmi ló máa wáyé ẹ̀lú ẹ̀ tí wà ń bẹ̀ o. Ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín. À ń gbọ́ yín orúkọ yín sà. Àwa ń gbọ́ yín. Ẹ̀lú ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ̀lú.
0: Ẹ kúrọ̀ lẹ́ ti wà ń bẹ̀ orúkọ yín.
2: Reverend Kanu Fashanu lati Swada Owo.
0: Ah, ẹsìn baba ọmọ kan wo lẹyin.
2: Ah, gbo mo nche mayo ni mo tin babo ton ba ti disappoint. Bo ton ba ti disappoint lo ma nbi mi nu.
0: E gbo ki lo ma sele sasna lodun ta wa yi
2: sodo. Eh mo ti e fe su asuri yin.
0: Pe
2: kan ti literature ton pe ni suspense ni pe nkan to ye ke fi to wa leti e tun ma fi pamo ko de yi to nbo
0: e ma binu
2: se kin tu asiri yin be yen
0: pe
2: Cristiano Ronaldo lo break record for becoming the first player in football history lati score 100 competitive goals for 4 different clubs
0: lo batan
2: o che meso yi o ri o ti ni 100 goals for Saudi Arabia Pro League or something El Nassr in just 105 games
0: at 41
2: so o te siwaju ki ma pa wa la koko pupo but mo ko fe tu asiri lo so ni e ma binu si
0: oda o thank you very much
2: o dun mi pe won gba Atletico Madrid jade o
0: abi o
2: o ye ko mo wa Lukman ko wa nbe sugun o o dun mi pe awon ko lo ma play final ni May 30
0: abi o
2: oda e ku eto
0: thank you very much sir nti mo fe so ni baba ti so fun yin e o current gan ni e ja ma gbianju ka ma sere idaraye e ja ma lo fun role to ni fun ikeda ati ipolongo ja yin 09021077719 09021077719 titi ojo Friday to nbo Folajin Oyetayo loruko mi Fakao Sports eja ma gbianju ka ma sere idaraya e ku kale
3: Show le firun mi daru ara yi.
4: Oni bara mi owon.
3: Won ko lori YouTube ni.
4: Show ni data to po to ba yen ni.
3: Ah, data lati MTN o yato mani. Pelu erin won naira pere. Won je anfani pe iseju meje. Ategbeta data.
5: Ma duro ma rose. Je anfani yi lati owo MTN o yato. O tun le je ipe iseju 15. Ti data gigabyte meje yo tun le lori re fun egberun naira. Testa 312 star 14 hash lati jebadun MTN o yato. O yato looto.
6: So things don't easy for Nigeria now.

0: Bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ni kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò.
2: Ànífàìsàn ló gbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777.
1: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egúnjẹ egún, òṣàjọ òṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fọ́n rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
2: Bàbá Kẹrẹwà,
3: kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
1: Bóyá wọ́n ń ṣe ẹ̀yọ, ẹ márùn ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún rọ ẹ ni, oríkèríkè ara ń rọ ẹ ni, àbí àtirìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Ìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kẹrẹwà.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Phone number mi 08164122777.
1: Àgbo Márúgbó Takebe, òun ni àgbo.

0: rẹ kàgbẹ̀ gbà. Lọ́wọ́ Ọlọ́run ajagun ṣẹ́gun ní bẹ́ẹ̀ mú ọ̀sùnmọ̀ rẹ̀ tó kalẹ̀ sórí òkè àlùyọ. Débi tó gùn ti ṣẹ́, ìdílé ti ń já. Bí ogun kan bá mú ọgbà torí òkè kan dún mi, àlùyọ ti dé. Ní kájọ pàdé lórí òkè àlùyọ, ìpàdé àdúrà lágbára ńlá tí àwọn ènìyàn ti ń gbàgbà jọ ní àdúrà. Ọ̀gọ̀rọ̀ àwọn angẹ́lì ti ń jẹ́ bí àdúrà gòkè rọrùn ló ti wà ń kalẹ̀ láti fìdáhùn sádùá rẹ ní kíákíá. Gbogbo ọjọ́rú Wednesday láago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán ni ìpàdé àdúrà orí òkè àlùyọ. Bákan náà ni ìpàdé àdúrà àlùyọ fún second tour ìbẹ̀rẹ̀ oṣù láago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àtàgo mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́ta òru. Lọ́jọ́ kìíní ọjọ́ kẹjọ àtọ́jọ́ kẹta oṣù tuntun, orí òkè àlùyọ wà ní Christ Glory Breakthrough Covenant Mission tó wà nínú Parliament Estate Alágbàká Àkúrẹ́. Kété tó o bá ti wọnú Parliament Estate, orí òkè àlùyọ ni wà á kọjú sí tààrà níbi tọ́lá ò ti lo ìyá wa Prophetess Felicia Olúwayẹmí Ayaba Jésù wa fún ẹ̀bẹ̀ àdúrà pàtàkì tàbí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pẹ̀ sórí 0803-471-5490 0803-471-5490. Ó yá o, lórí òkè àlùyọ níbi tí gbogbo ayé ti ń gbàgbà yọrí àdúrà.
1: Praise God.
2: Hallelujah.
1: Praise God.
2: Hallelujah.
1: Ẹgẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù.
2: Àmì.
1: Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ àti àánú tá a rí gbà lẹ́ẹ̀kan sí tẹ́ tún mú wa máa jíǹde ọdún yìí. Láyọ̀ àti àlàáfíà gbéyín ga Ọlọ́run Olódùmarè tẹ́ ẹni ọdún.

a dúpẹ́ fún àbò yín lórí wa, fún àánú yín láàrin òfin ohun ọ̀la ẹ tún mú wa rí ọdún Easter láyọ̀ àtàlàáfíà. Àwọn tá a jọ tètè sí àwa náà la tún wà láyé. Ọ̀pọ̀lọpọ̀ náà ti lọ tó ti sùn nínú Olúwa, ọ̀pọ̀lọpọ̀ náà wà tó yẹ pé wọ́n sí láàyè, ṣùgbọ́n àwa tá a wà láyé tá a wà láàyè a fi yọ̀hún, a fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fún wa lórí ọ̀fẹ́ ni, orí ọ̀fẹ́ ni. Ẹni tẹ́ bá dá sí ló wà láyé, ẹni tẹ́ bá pa ló kú, ẹni tẹ́ bá ní kó wà òun náà ló wà, ẹni tẹ́ bá dá sí òun ló sí. Ẹ dá gbogbo àwọn tó ń gbọ́ mi, ẹ dá wọn sí ẹgẹ́ kí wọ́n gbọ́. Alàyè ló máa ń gbọ́, alàyè ló máa ń sọ. A fi ògo fún yín Ọlọ́run wa, Olúwa ẹ gba ọpẹ́ wa, Olúwa ẹ gba ẹ̀yìn wa, gbogbo ẹ̀ṣẹ̀ wa Olúwa ẹ dáreje, ẹ̀jẹ̀ Jésù kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ̀. À ń lọ sínú ọ̀rọ̀ yín, ẹ̀mí máa ẹ bá wa sọ̀rọ̀, ẹ̀mí máa ẹ bá wa sọ̀rọ̀, ẹ̀mí máa ẹ bá wa sọ̀rọ̀, Ọlọ́run ẹ bá wa sọ̀rọ̀, ẹ ràn wá lọ́wọ́, ẹ ṣàánú fún wa, gbọ́ àdúrà Jésù Olúwa wa. Gbogbo wa la mọ̀ pé ọ̀sẹ̀ àjíǹde la wà yìí, Sunday tó kọjá yìí ni àjíǹde tí gbogbo wa ń ṣe ọdún àjíǹde. Gbogbo wa la mọ ìtàn àjíǹde nínú Bíbélì, bí Jésù ṣe mọ́jẹ pa lọ́jọ́ Friday tó di ọjọ́ Monday láàárín ọjọ́ kìíní ọ̀sẹ̀ ní Matthew chapter 28 verse 1 yẹn, tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tí áńgẹ́lì yí òkúta kúrò ní orí ibojì, tí Jésù jáde tó jíǹde, tó jíǹde, ìyẹn kì í ṣe ìtàn a ti gbọ́. Ṣùgbọ́n kí la fẹ́ mú jáde nínú ẹ̀yìn èní? Ó ní agbára àjíǹde, agbára àjíǹde o.

0: rí Olúwa. Agbára gíndé o, fi wá ire ayé mi rí Olúwa. Gbogbo ogun tó ń jà mí kò ṣe pátá, fún mi lẹ́nu ọ̀rọ̀ bí ti jábèsì. Agbára gíndé o, fi gbé ire ayé mi lé mi lọ́wọ́. Agbára gíndé, nígbà tí Jésù jí ní Matthew 28:18, ó sọ fún wa, yes.
1: Jésù sì wá. Ó sì sọ fún wọn wípé.
0: Ó sọ fún wa, sọ fún àwọn ọmọ ẹ̀yìn ìgbà yẹn àtàwọn ọmọ ẹ̀yìn ìsinsìnyí wípé.
1: Gbogbo agbára ní ọ̀run.
0: Gbogbo agbára. Jésù lọ́wọ́ rẹ ló wà o, bàbá lọ́wọ́ rẹ ló wà. Gbogbo agbára. Gbogbo agbára o, Jésù lọ́wọ́ rẹ ló wà. Gbogbo agbára. Ní ọ̀run
1: àti ní ayé,
0: àti ní ayé
1: ni a fi fún mi,
0: ni a fi fún un. Nígbà tí Jésù kú, àǹfààní ló jẹ́ fún wa wípé ó lọ bojì, ó lọ gbagbára lọ́wọ́ èṣù, ó lọ gbagbára lọ́wọ́ ikú àti ìpòkú, ó lọ wàásù fún àwọn tó ti sùn láì ní ìgbàlà, ó fún wọn ní ìgbàlà ọ̀fẹ́. Nígbà tí Jésù jíde, gbogbo wọn jọ jíde, ó kó wọn lọ sí paradísè. Wọ́n jíde, wọ́n sọ wọn pé, àwọn ọmọlẹ́yìn Kristi, ẹ má bẹ̀rù o, òun ti gba gbogbo agbára ní ọ̀run. Gbogbo agbára òfurufú ìdí nìyẹn nígbà tí wọ́n kan Jésù má gbélébù. Bíbélì sọ wá pé ojú ọ̀run ṣókùkù, oòrùn kò lè mú ìmọ́lẹ̀ rẹ̀ jáde. Gbogbo agbára ní àwọ̀ sánmọ̀, wọ́n jọ̀wọ́. Nígbà tí ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀, Bíbélì sọ wá pé ilẹ̀ mì, àwọn àpáta sán, aṣọ kélé tẹ́pìlì fàya. Gbogbo agbára lórí ilẹ̀, wọ́n jọ̀wọ́. Nígbà tí Jésù a máa jíǹde, ó wá ní gbogbo agbára. Gbogbo agbára ní ọ̀run àti ní ayé, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ òun. A ti fi fún un. Gbogbo agbára ló wà lọ́wọ́ Jésù láti fi ṣiṣẹ́ ìyanu, láti fi ṣẹ́gun, láti fi gbàlà, láti fi wòsàn, láti fi gbéró, láti fi bìwó, láti fi dè, láti fi tú, láti fi ṣe ohun gbogbo. Gbogbo agbára láti la ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Gbogbo agbára láti gbé èèyàn kúrò lórí àtàn, kó gbé jókòó pẹ̀lú àwọn ọmọ aládé láìsí kwérì, tó sẹ́ tó máa béèpé báwo lẹ ṣe ṣe. Nígbà tí wọ́n gbé Ẹ́stérì sókè, kò sí kwérì. Nígbà tí wọ́n gbé Mọ́dékáì sípò, kò sí kwérì. Nígbà tí wọ́n gbé Jósẹ́fù sípò ọlá, kò sí kwérì. Agbára kan ló ṣe. Agbára yẹn máa kàn gbé ẹ sókè láìsí kwérì, láìsí pé wọn àkàbà tó máa gùn dókè, kò sẹ́nì kankan tó máa mọ̀. Torí pé agbára kan ló wà ń jẹ. Agbára yẹn wà lọ́wọ́ Jésù. Gbogbo agbára, agbára tó lè gbé ẹ dìde, agbára tó lè wò ẹ sàn, agbára tó lè lànà fún ẹ níbi tí ọ̀nà kò sí, agbára tó lè mú rí jáde fún ẹ nínú àìrí, agbára tó lè ṣe àánú fún ẹ nígbà tí ìrètí bá pin, agbára tó lè ṣẹ́gun fún ẹ lójú ìjà, lójú àlá, lójú ayé, agbára tó lè gbà ẹ lọ́wọ́ àwọn tó fẹ́ pa ẹ lójijì, agbára tó lè pa ẹ mọ́kù òun ewu ayé, agbára ààbò pípé, agbára tó lè yọ wá kóònú ewu, agbára tó lè ràn wá lọ́wọ́ nígbà tí ìrànlọ́wọ́ ẹ̀dá bá pin, agbára tó máa ń ṣe ohun gbogbo. Abájọ tí Paul Apostle fi sọ pé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi Jésù ẹni tó ń fi agbára fún mi. Agbára tó ń ṣe ohun gbogbo, agbára tó ń ṣe ohun gbogbo, gbogbo agbára la ti fi fún un. Paul agbára ìṣe wá kàn wá. Ẹ bá mi lọ sínú ìwé Efésù. Efésù 1, ẹ bá wo verse 19, bí agbára yìí ṣe yí biribiribiribiri tó yí kan wá o, tó tún yí biribiribiri tó yí kan wá o, tó yí biribiri 1:19 Efésù, tó yí biribiribiri tó yí kan wá o. Agbára Ọlọ́run yí kan wá o.
1: Àti agbára rẹ̀.
0: Àti agbára Jésù.
1: Tí ó tóbi jùlọ.
0: Agbára tí ó tóbi jùlọ.
1: Sí àwa tí ó.
0: Ẹjọ́ ẹ rọra bá mi ká sáà dára fún yín.
1: Àbí.
0: Agbára rẹ̀ tí ó tóbi jùlọ, tó tóbi ju gbogbo ayé, tó tó gbi gbogbo òkun tó tó gbi gbogbo ilẹ̀ tó tóbi ju gbogbo àwọn sánmà agbára rẹ̀ tó tóbi jù tó tóbi jù ó tóbi ju gbogbo agbára tí a dá ní ayé yìí àti ní ọ̀run pẹ̀lú agbára rẹ̀ tóbi agbára tó tóbi jù lọ ju gbogbo agbára agbára tó tóbi ju gbogbo agbára sí àwa tí ó gbàgbọ́ bí agbára tó lọ gbà lẹ́yìn àjíǹde yẹn ṣe kàn wá nìyẹn agbára tó tóbi jù yẹn bó ṣe gbà àwa tí a gbàgbọ́ àwa ló ń fẹ́ fi fún àwa ló dẹ̀ ń fi fún àwa ló ń fi fún sí àwa tí ó gbàgbọ́
1: gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tó ti ṣiṣẹ́ nínú kristi
0: jésù
1: nígbà tó ti jíde kúrò nínú òkú
0: iṣẹ́ agbára tó ṣe nínú ayé ẹ̀ yẹn agbára jíde yẹn àwa ló gbà fún torí òun fúnra ẹ̀ alágbára ni kó tó wá sáyé ṣùgbọ́n agbára ní ilẹ̀ ní òkè ní òfurufú ní ojú ọ̀run ní inú omi nínú igi nínú ènìyàn nínú àpáta nínú afẹ́fẹ́ nínú ẹ̀dá tí a rí nínú ẹ̀dá tí a kò rí tí jésù wá gbà ká lè fi ṣe ayé wa ká lè fi rìnrìn àjò ayé wa ká lè torí pé ojú ogun láyé yìí ojú ogun à ń jà lójoojúmọ́ ni bó bá sùn lójú àlá wàá jà tó bá jí lójú ayé wàá jà kìí ṣe ìjà ẹ̀ṣẹ́ kìí ṣe ìjà ìkùkù kìí ṣe ìjà àdá ayé ìjàkadì ni ayé ìjà ni ojú ogun láyé tí èèyàn bá ní agbára ìṣẹ́gun ní ayé yìí ó ṣeéṣe kó gba ayé borí ẹ̀ ṣùgbọ́n agbára tí jésù lọ gbà fún àyè agbára tó máa ṣẹ́gun fún wa lójú àlá lójú ayé ní ìrìn àjò lójú ogun ayé agbára yìí ló máa jà fún wa nígbà tí ọ̀tá bá dìde bíi kíkú omi ẹ̀mí olúwa jehovah ló máa gbé ọ̀pákun sókè láti jà fún wa nígbà tí yíyẹ ogun tó bá yí wa kátà àti ẹ̀mọ́ torí ìjàkadì wa gígé ìjàkadì ẹ̀ṣẹ́ àti ìjà tó gbégbá mo máa ń sọ báwa bá tilẹ̀ ń rìn nípa ti ara àwa kò jagun nípa ti ara nítorí ohun èlò ìjà wa kìí ṣe nípa ti ara ṣùgbọ́n ó ní agbára nínú ọlọ́run láti wó ibi gíga kalẹ̀ àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo gíga tó gbé ara rẹ̀ ga sí ìmọ̀ ọlọ́run àwa di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún kristi agbára tiwa nìyẹn kìí ṣe agbára ara kìí ṣe agbára mo nígẹ̀ mo lè bàjà irọ́ agbára tiwa ju agbára igẹ̀ lọ nígbà tí àwọn alágbára bá dìde tó bá rẹ̀ wọ́n agbára tiwa ṣe ń kọ̀tínú agbára tiwa kìí rẹ̀ ẹ ti rí ké orin afẹ́fẹ́ rí níjọ́ tó ti ń fẹ́ abẹ́ ti rí kóre òòrùn rí kó wọ̀ lọ́sàn gangan abẹ́ ti rí kóre òjò kó gbéra lájúlé ọ̀run kó má balẹ̀ sájúlé ayé awalẹ̀ agbára kan ni agbára ọlọ́run ó tóbi ju gbogbo agbára tí a dá ní ayé yìí àti ní ọ̀run pẹ̀lú agbára ọlọ́run iṣẹ́ agbára rẹ̀ tí ó fi fa tó tóbi jùlọ fún àwa tí ó gbàgbọ́ iṣẹ́ agbára yẹn ló fi fa tó ní ẹni tí ẹ gbàgbọ́ àmì wọ̀nyí ló máa bá wa lọ o àwa tí a gbàgbọ́ nìkan la fi fún àmì wọ̀nyí ni yóò máa bá wa lọ àmì agbára yìí àmì agbára jésù yìí àmì àjíǹde jésù yìí yóò máa bá wa lọ gbogbo àwa tí a gbàgbọ́ ní orúkọ jésù tába ti porúkọ jésù agbára kan rọ̀ mọ́ pín ohun tába ti gbé lórúkọ jésù akàn ṣe bẹ́ẹ̀ pín ohun tába ti bá ọlọ́run sọ bá ọlọ́run náà ṣe gbére agbára ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwa tí ó gbàgbọ́ lọ ní orúkọ jésù láwọn máa lé ẹ̀mí èṣù jáde agbára kan ni a ó sì máa fi èdè tútù sọ̀rọ̀ èdè tí kìí ṣe èdè bàbá kìí ṣe èdè ìyá wa kìí ṣe èdè bínibí wa a kàn máa dẹ lanu báyà dẹ èdè míì a máa jáde a fi èdè tútù sọ̀rọ̀ ohun tí a bá gbé egò lọ́wọ́ kò ní pa wá lára tí a bá jẹ ohun tó lóró kò ní pa wá lára agbára yìí la ó fi lapa tiwa já ní ayé yìí láàní ìfarapa torí pé agbára náà ó máa ń ràgàbò wá bó ṣe ń gbé nínú wa ló tún ràgàbò wá bó ṣe ń gbé nínú wa ló tún lànà fún wa bó ṣe ń gbé nínú wa ló tún ṣìjìbò wa bó ṣe ń gbé nínú wa ló tún kọ́ wa bá ṣe máa rìn nínú ayé yìí to ba ni bi ti won to de si agbara ya ti so won pe marin be yen ati dafa ti wa lo bo mi agbara olorun agbara oto lagbara eje jesu mo ti treat yen ni ose to koja lori internet agbara eje jesu ele ta so ya agbara ajinde o tun yato si agbara eje o to ni ise ti agbara eje ise o to ni ise ti agbara ajinde ise agbara ajinde oni iwasu wa dale lori oni igbagbo wa duro le lori igbagbo.

0: ọmọ bàbá nítorí pé nígbà tí Jésù jíde ó kọ́kọ́ tuntun kọ́kọ́ sọ fún Maria Magdalene ó ní má tí fọwọ́ kàn mí mo ń gòkè lọ sí ọ̀run lọ́dọ̀ bàbá mi àti bàbá yín agbára jíǹde Jésù ló sọ wá di ọmọ Ọlọ́run òun ló sọ wá di ọmọ Ọlọ́run òun la fi ní àǹfààní ní ohun gbogbo tí àwọn ti ọ̀run ní la fi ní àǹfààní ní ohun gbogbo tí àwọn ẹni nípa ìgbàgbọ́ ní la fi ní àǹfààní láti lọ síwájú Ọlọ́run láìsí alárinà la fi ní àǹfààní láti bá Ọlọ́run sọ̀rọ̀ láì mú ewúrẹ́ dání láì mú màálù dání la fi ní àǹfààní láti bá Ọlọ́run sọ̀rọ̀ nígbàkigbà tó bá wọ̀ ó lè jí lóru kó bá sọ̀rọ̀ àgbọ́ ó lè jí láàárọ̀ kùtùkùtù kó bá sọ̀rọ̀ àgbọ́ ó lè má rìn ní ìrìn àjò kó bá sọ̀rọ̀ àgbọ́ ó lè wà lẹ́nu ẹ̀rọ́plé kó bá sọ̀rọ̀ àgbọ́ kó síbi tó wà ó lè wà náà kó ojú omi kó bá sọ̀rọ̀ àgbọ́ torí agbára yìí ti wà nínú ayé wa láti kọ̀lẹ́tì mọ́ àwọn tọ̀run nígbà tó jí tó bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ tó mí sí wọn ó ní Johannes chapter 20 verse 25 ó ní yóò mí sí wọn ó ní ẹ̀ṣẹ́ ẹnikẹ́ni tẹ́ bá fi jì láyé yìí a fi jì ní ọ̀run èyí tí ẹ bá dádúró a dádúró ní ọ̀run ìmísí agbára yìí òun ni Paul àpọ́sẹ́lì fi fọwọ́ sọ̀yà wípé èmi lè ṣe gbogbo mọ̀ pé ohun tó bá dé ní ayé a dé ní ọ̀run ohun tó bá tún ní ayé a tún ní ọ̀run bẹ́ẹ̀ náà ni àwa ìran ìsinsìnyí àti ìran tí ìgbẹ̀yìn ayé máa dé bá bẹ́ẹ̀ ni títí táyé a fi wá sí ìdánu dúró gbogbo àwọn tó bá gbàgbọ́ ohun tá a bá dé ní ayé ọ̀run á dé ni á dé pẹ̀lú wa ohun tá a bá tún ní ayé ọ̀run á tún pẹ̀lú wa nítorí agbára jíǹde yìí ó máa ń fọhùn dé gbogbo òpin ayé dé gbogbo ibi tí ilẹ̀ dé gbogbo ibi tí àwọ̀ sọ́mọ dé agbára jíǹde yìí a lè ran sọ́mọ wa tó wà ní ìlú òyìnbó a kàn sọ̀rọ̀ náà ni olúwa ọmọ mi tó wà ní ìlú òyìnbó bá ń bójútó a jẹ́ kó rí ìwé ìgbélùgbà a jẹ́ kó ṣoríire lọ́run a ọlọ́run mo fẹ́ kọ́ ọmọ mi tó wà ní ìlú òyìnbó tó lóyún kó bímọ láyọ̀ agbára jíǹde a dẹ̀ ṣiṣẹ́ yẹn kíákíá agbára jíǹde ló ń dàpọ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì agbára jíǹde ló ń dàpọ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́nu àlùfáà agbára jíǹde ló ń dàpọ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́nu àpọ́sẹ́lì agbára jíǹde ló ń dàpọ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́nu ajíhìnrere àti olùkọ́ni agbára jíǹde tó bá ti dàpọ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́nu wa ohun tí a bá dé ní ayé ọlọ́run á dé ní ọ̀run ohun tí a bá tún ní ayé ọlọ́run á tún ní ọ̀run nítorí agbára jíǹde òun ló mí sí wa tó sì fún wa ní àṣẹ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ èyí tí ó ṣiṣẹ́ nínú àwa tí ó gbàgbọ́ ẹ bá padà sínú ìwé Efésù yẹn jọ ó ni mo ṣì ń tún látàárọ̀ Efésù chapter 1 verse 19 yẹn mo rò pé ti kà débi 20 àbí 21.
1: Èyí tí ó ti ṣe ṣiṣẹ́ nínú Kristi.
0: Ètò ṣiṣẹ́ nínú Kristi.
1: Nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú. Tí ó sì fi jókòó ní ọwọ́ ọ̀tún. Nínú àwọn ọ̀run. Gaju gbogbo ìjọba.
0: Ìjọba ayé àti ìjọba òkùnkùn, ìjọba ìmọ́lẹ̀ àti ìjọba òkùnkùn, ìjọba ènìyàn, ìjọba ẹranko, ìjọba orí omi, ìjọba amọ̀mẹ́wọ̀ta, ìjọba àwọ̀ sọ́mọ̀, ìjọba ẹ̀dá tí a rí, ìjọba ẹ̀dá tí a kò rí, ó ga ju gbogbo ìjọba lọ. Yes.
1: Àti ọlá.
0: Àti gbogbo ọlá.
1: Àti agbára.
0: Òun ló ni ọlá, òun ló lè fi fún ni. Ẹni tó bá ti fún òun náà ló ní. Àti agbára.
1: Àti oyè.
0: Àti oyè.
1: Àti gbogbo
0: orúkọ. Òun ló fi ọba jẹ. Òun ló rọba lóye. Òun ló fi èèyàn sípò ọlá. Ó ní tèmi ni ọgbọ́n, tèmi ni oyè. Mo fẹ́ àwọn tó fẹ́ mi. Kí èmi kó lè mú àwọn tí ó fẹ́ mi jogún ìní mi. Ó sọ̀rọ̀ yẹn nínú ìwé òwe chapter 8 verse 17. Ó ní tó ní wúrà, tó ní fàdákà, tó ní ọlá. Wọ́n á fi fún tó ní oyè, tó ní ọgbọ́n. Wọ́n á fi fẹ́ni tí ó bá fẹ́ wọn. Jú oyè, jú ohun gbogbo tí a ń dá ní ayé yìí.
1: Àti agbára.
0: Àti oyè.
1: Àti gbogbo orúkọ tí a ń dá.
0: Àti gbogbo orúkọ gbogbo oruko ti an da ni aye yi gbogbo oruko awon alagbara ti an da ni aye
1: yi se ni aye yi nikan
0: yi tun se yi aye yi nikan
1: sugbon ni eyi ti n bo pelu
0: ni eyi ti n bo pelu
1: o si ti fi ohun gbogbo sabe
0: se gbogbo oruko ti an da gbogbo oruko ti an da nile yoruba bayi oruko orisirisi la n da ni orisirisi orisa tabi orisirisi mole o wa nile ibo o wa nile hausa ọ̀tọ̀tọ̀ ni tiwọn orílẹ̀-èdè kankan ló ní àwọn òrìṣà tiwọn lórílẹ̀-èdè kankan àwọn òyìnbó náà ní tiwọn tá a tó mú gbàgbọ́ wá fún àwọn ní òrìṣà tiwọn tó yàtọ̀ sí à ń porúkọ jésù ṣùgbọ́n orúkọ jésù wá borí gbogbo wọn agbára jésù wá borí gbogbo agbára yẹn gbogbo agbára orúkọ gbogbo tó ń dá ní ayé yìí ní ayé yìí ní orílẹ̀-èdè gbogbo ní orílẹ̀-èdè kankan ní gbogbo orílẹ̀-èdè gbogbo orúkọ alágbára tó wà ní ìlú kan tó tẹ ìlú yẹn tó tó pè ní alálẹ̀ ìlú kọ̀ọ̀kan agbára jésù borí ti gbogbo wọn agbára àjíǹde ó borí ti gbogbo wọn ju èyí tí a ń dá ní ayé yìí kì í ṣe ní ayé yìí nìkan àti ní èyí tí ń bọ̀ pẹ̀lú. Yes.
1: Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀.
0: Ó ti fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀.
1: Ó sì ti fi ṣe orí.
0: Ó ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ abẹ́ ẹsẹ̀ rẹ̀ ní gbogbo agbára tó kù wà abẹ́ ẹsẹ̀ rẹ̀ ní gbogbo orúkọ tó kù wà abẹ́ ẹsẹ̀ rẹ̀ ní gbogbo ipá tó kù wà abẹ́ ẹsẹ̀ rẹ̀ ní gbogbo oyè àti agbára tó kù wà ó wá fi ṣorí lórí gbogbo
1: wọn lórí gbogbo fún ìjọ
0: lórí ohun gbogbo lórí gbogbo ayé lórí ohun gbogbo gbogbo tí a rí àtúntò tí a kò rí ó fi ṣorí fún wọn fún ìjọ. Yes.
1: Èyí tí ń ṣe ara rẹ̀.
0: Èyí tí ń ṣe ara rẹ̀ tó fi fún wa.
1: Ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo.
0: Ẹ̀kún ẹni tó kún fún ohun gbogbo nínú ohun gbogbo.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: láti ilé iṣẹ́ rédíò àdàbà fm aago méje ti lù.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale mo kin aku se lataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ilu laramo kin awa ta tin gbon satagun Folajin oye tayo lo niroyin yin sajuna egbo amo koko to wa ninu iroyin na. Ile-ise ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò ààbò tó mọ́yán lórí ni yóò wà ṣáájú àtúndì ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà. Ṣètìmọ̀ dáàbò bo àwọn ìlànà ètò ọ̀rọ̀ ajé ààrẹ Tinubu láláì wo ìbẹnu àtẹ́lù àwọn ènìyàn. Ìròyìn ilẹ̀ òkèrè Màlímà Kisi Ramaphosa láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn àgbékalẹ̀ ilé-ẹjọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti fi dá àwọn ènìyàn lójú wípé ọ̀rọ̀ ètò ààbò tó mọ́yé lórí ni yóò wà ṣáájú lásìkò àtìlẹ́yìn àtúndì ìbò eléyìí tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ yìí. Kọmíṣánná ọlọ́pàá ọ̀hún Adébọ̀wálé Lawal ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lásìkò àbẹ̀wò eléyìí tí àwọn àjọ INEC ṣe sí ní ìpínlẹ̀ yìí, ìyẹn Mutiu Agboke. Lára ohun tí wọ́n fi ọ̀rọ̀ lásìkò ìgbà tí wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ níbi ìpàdé náà, eléyìí tó dá lórí mímú àgbéǹdebá ìbáṣepọ̀ eléyìí tó wà nílẹ̀ láàrin ẹ̀ka ilé-iṣẹ́ elétò ààbò àti àjọ elétò ìdìbò ṣáájú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà. Wọ́n ti ṣe lálàyé pé ó ṣe kókó láti lè jẹ́ kí ètò ìdìbò kó tó mọyán lórí kó wà àti àlàáfíà lójúnà àti lè má jẹ́ kí ọ̀fọ́n kankan kó fìrònà gba lásìkò àtúndì ètò ìdìbò náà. Làwọn àṣẹ lálàyé pé ilé-iṣẹ́ ọlọ́pàá ló ti bẹ̀rẹ̀ ètò tiẹ̀ lójúnà àwọn ṣíṣe àlàkalẹ̀ eléyìí tó dúró re tó sì fi kún wípé àwọn ẹ̀kọ́ ìṣọ́ aláàbò ni wọn yóò fi ṣọwọ́ sí àwọn ibùdó ìdìbò, ibùdó tí wọ́n ti kọ́ ìbòjọ tó fi mọ àwọn bíi yòówù tó ṣe kókó lásìkò ètò ìdìbò náà. Ó wá sí lálàyé pé ètò ààbò tó mọ́yán lórí ló ti wà níkàlẹ̀ fún àwọn aṣojú, àwọn òṣìṣẹ́ tó fi mọ àwọn olùdìbò àti àwọn ohun èlò ìbò tó fi mọ gbogbo ibi tí ètò ìdìbò yóò ti wáyé, tó sì lálàyé pé ètò ààbò tó mọ́yán lórí ló ti wà níkàlẹ̀ báyìí. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ẹni tó jẹ́ kọmíṣánná àjọ elétò ìdìbò nípínlẹ̀ yìí Agboke ló wá ṣe lálàyé pé òun ní ìgbàgbọ́ kíkún nínú ìbáṣepọ̀ eléyìí tó ti wà nílẹ̀ pẹ̀lú ilé-iṣẹ́ elétò ààbò ìpínlẹ̀ yìí tó fi mọ́ àjọ INEC, àti wípé pípèsè ètò ààbò tó mọ́yán lórí ọ̀hún ni ò ní jẹ́ kí ọ̀fọ́n kankan kó fìrònà gba lásìkò ètò ìdìbò, àti pé yóò jẹ́ kí ètò ìdìbò eléyìí tó mọ́yán lórí kó wà nípínlẹ̀ yìí. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ló ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ṣe lálàyé pé wọ́n lọ́dí ìṣẹ̀lẹ̀ náà mọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé, ìdígunjalè àti wíwo ìwà ipá nípínlẹ̀ yìí. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ yìí Akọ́gun Adétúnjì Adélẹ́yẹ ló fojú ọ̀rọ̀ lédè lásìkò ìgbà tí wọ́n fojú àwọn afurasí ọ̀hún lédè nílùú Àkúrẹ́, tó sì lálàyé pé fífi kélé òfin gbé àwọn afurasí náà kò sẹ́yìn ìfimúfúnlẹ̀ tó ń ti ìwádìí eléyìí tí ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà ṣe. Wọ́n sì lálàyé pé àwọn afurasí ọ̀hún ló ti ń hùwà láabi ọ̀hún lónírúurú àwọn agbègbè ní tìbútòrò ìpínlẹ̀ yìí, eléyìí tó fihàn wípé ẹni tó jẹ́ olórí wọn ni wọ́n fi ìròyìn tó létí lóde ìpínlẹ̀ yìí. Àwọn afurasí ọ̀hún ìròyìn jẹ́ kó yé ni wípé wọ́n ti jọ̀wọ́ wọn fún ilé-iṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ yìí lójú náà ti lè jẹ́ kí ìwádìí tó lóòrìn kó tún bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, tí wọ́n ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ní ṣe pẹ̀lú ẹ̀sùn ìwà ìjínigbé. Adélẹ́yẹ wa ṣe lálàyé síwájú wípé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò òun ló tún ṣe àkọlù sí ibùdó àwọn ajínigbé ọ̀hún láwọn inú gbogbogbò eléyìí tí wọ́n wà ní tìbútòrò ìpínlẹ̀ yìí bákan náà. Adélẹ́yẹ wa ṣe lálàyé pé ikọ̀ ẹ̀ṣọ́ ètò aláàbò ni kò ní forí lé ṣùkà báyìí, àti wípé ó ti ṣetán láti gbógun ti onírúurú ìwà ọ̀daràn tó ń ti láti lè jẹ́ kí ètò ààbò tó mọ́yán lórí kó wà ní tìbútòrò ìpínlẹ̀ yìí. Ó fi kún wípé ijoba ipinle yi lo ti jigiri lori ojusi re bayi nipa bi o ti sitan lati pejo ta nipa bi o ti sitan latare bi awon afurasi to nlo bi mejile logoje bayi ele ti won foju won ba ile ejo ni osu to koja ti igbejo yo si bere lori esun ele to won waju won bayi nibi ti atiri esun ijinigbe igbe iwa igbe okunkun ati iko eran jeko ni gbangba walia to fi mo la lori to waye laarin awon agbe ati Fulani daran daran igba kejare leyi Kasim Setima lo ti start leyin fun awon ilana la kale oro ito aje Are Bola Tinubu to si ni isejoba un lo wa loju na ti le je ki nkan o tun fese mule dada leka oro ito aje leyi lalaiwo ibenu atelu awon eniyan o fi ojo oro nlede lasiko igba to nda form eleyi ti are fin fi erongba han lati dije ninu eto idibo gbogbogbo odun 2027 pada Setima se lalaye pe are lo ti fi emi igboya to nti ipinu han nipa didojuko awon ipenija oro aje ile Nigeria o sapejuwe atunto na gege bi eleyi to le pon ran sugba to ni o je koko loju na ti le je ki idagbasoke ko wa to nti atunto patapata leka oro eto aje ile Nigeria igba keja re se lalaye pe lara ipinu na lati riri yiyo owo ranwo ori epo petiro to fi mo awon nkan miran eleyi to mo ki nkan le pon ran lasiko ta wa ye fọọmù fífi èròngbà ọ̀hún ni wọ́n dá padà fún àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà gbogbogbò ẹgbẹ́ òṣèlú All Progressive Congress nílùú Abuja eléyìí tó fihàn pé ààrẹ tinubu tó ń gbà lérò fún sáà kejì lọ́fíìsì lọ́dún 2027 wáyé o ẹgbẹ́ renewed hope ambassadors ló ti se lálàyé pé ààrẹ bọ́lá tinubu ló ti sọ gbogbo àwọn ìlérí eléyìí tó se lásìkò ìpolongo ìbò rẹ̀ di òótọ́ pẹ̀lú ìdàgbàsókè àwọn iṣẹ́ ọlọ́kan ọjọ̀kan eléyìí tó ti ń gbé se lápá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ ọ̀hún eléyìí tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹkọ̀ ìròyìn ààrẹ ló fi ọjọ́ ọ̀rọ̀ nílẹ̀ lẹ́yìn bí wọ́n ti ṣe se àbẹ̀wò káàkiri nípa ṣíṣe àyẹ̀wò àwọn iṣẹ́ ọ̀hún lápá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí wọ́n sì ní ìṣèjọba tinubu ló ti farajìn nípa mímú àgbéǹde bá àwọn iṣẹ́ amáyédẹrùn láwọn àgbẹ̀ náà wọ́n se lálàyé pé lára iṣẹ́ àkànṣe tó ń lọ bí ọ̀tàlélérúgba eléyìí tó wà fún orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ iṣẹ́ òde òun ló jẹ́ wípé 52 rúwẹ̀ ló ti ń lọ lọ́wọ́ lápá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ yìí nìkan ọ̀gbà bẹ́ẹ̀ ni wọ́n wá mẹ́nuba àwọn àṣeyọrí tó ń bá iṣẹ́ ojú ọ̀nà àbújá kaduna kano òpópónà àbújá kaduna kano àti ojú ọ̀nà reluwé ti kano katsina ti maradi tó ń lọ lọ́wọ́ báyìí eléyìí tó jẹ́ wípé iṣẹ́ ò parí lórí rẹ̀ láìpẹ́ láì jìnà ẹgbẹ́ renewed hope ọ̀hún ẹgbẹ́ renewed hope ambassador wá tako ìròyìn wípé ń ṣe ni wọ́n dẹ́yẹ sí apá àríwá ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà wọ́n fi kún wípé àwọn sí àkànṣe tó ń lọ lọ́wọ́ ọ̀hún ló wà lára ìfarajìn ìṣèjọba ààrẹ lójú náà lè jẹ́ kí ohun gbogbo kó dọ́gba fún ìdàgbàsókè ilẹ̀ Nàìjíríà wáyé o ilé asòfin àgbà lẹ́yìn ló ti fọwọ́ sí àbá kan eléyìí tó wà fún ṣíṣe àtúnṣe òfin ìdìbò ọdún 2026 eléyìí tí yóò lè jẹ́ kí wọ́n ṣe àgbékalẹ̀ àlàkalẹ̀ òfin tí yóò wà fún gbígbọ́ awuyewuye tó ń tì fáńfà tó bá súyọ ṣáájú ètò ìdìbò lábẹ́ àtúntò àbáhùn eléyìí tí wọ́n ń gbà lérò ni wọ́n ti ní gbígbọ́ àwọn ìfáǹfà tó bá súyọ ṣáájú lórí ọ̀rọ̀ ìdìbò ààrẹ ni yóò máa bẹ̀rẹ̀ láti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àti pé àwọn ìfáǹfà tó bá súyọ ṣáájú ètò ìdìbò gómìnà àwọn asòfin tó fi mọ́ àwọn asòfin ìpínlẹ̀ ni wọn yóò máa bẹ̀rẹ̀ rẹ̀ ní ilé ẹjọ́ gíga àpapọ̀ ìjọba ilẹ̀ yìí àbáhùn ni Simon Lalong ṣagbátẹrù rẹ̀ tó sì fi kún wípé àwọn olùfèròngbà tó sì fi kún wípé ó gba àwọn olùfèròngbà láàyè láti pe ẹjọ́ ṣáájú ní olúlu ilẹ̀ yìí tàbí níbi yòówù tí ìfàfà ń bá ti wáyé sẹ́nítọ̀ Lalong ṣe lálàyé pé àtúnṣe ọ̀hún ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ láti wọ́n ọ̀nà àbáyọ sí àwọn rògbòdìyàn to je ti ile ejo pelu awon ifanfa miran eleyi to ma nwaye lori oro eto ibo o se lalaye pe aba eleyi ti won gba lerun ni yo mu atunse ba aba abala kokandinlogban ofin eto edibo pelu sise agbekale abala ofin kokandinlogban titun eleyi ti yo fiyan ni pato irufe ile ejo to ba lase lori wahala to ba suyo saju eto ibo wayi o ile ejo giga papo le yi to fi kale silu abuja lo ti se lalaye wipe oludije tele ri ninu egbe oselu african action congress omo yele sowore lo ni ejo je lori esun odaran ori ero ayelujara eleti ile ise olopo tele mu ye fi kan bayi oro ni won fi oju re lede ninu idajo eleti adajo mohammed umar gbe jade lasiko gba to ngbo ejo na pelu pe ile ise olopo tele mu ye lo ti fidi esun mule takoso re ti won si da ejo eleyi to pe wipe ohun ko ni ejo je danu bi omi sanwo sowore lo nkoju esun ni ga meji eleyi to ni se pelu iwa odaran ori ero ayelujara pelu bi o ti se fi onkan sita lori ero ayelujara laipe yi to fin sapejuwe are tinubu gege bi odaran saju lo ti jiyan lati owo awon agbejoro re iyan masal abubakar wipe awon to fi esun kan ohun lo kuna lati pese ojulowo eri nipa esun na ewe awon amofin fun ile ise olopa otelemuye akinlolu kainde wa ro ile ejo lati ko ti ogbin si awawi pelu pe gbogbo eri ma je min so ele to wa nile lo ti takoso re ti yo si bere sise ejo lo ni pere wu ewe adajo umar lo wa fi gbanu kan soja pelu awon afesun kan ni ohun to si wa sun gbigbo ejo si ojo kokandinlogun osu ta wa ninu e wayo yo en to je are tuntun fun egbe awon dokita onimo isegun le yi ojogbon afekede omoti lo ti pe fun igbayegbadun to duro re bayi to fi mo oro eto abo to mo yen lori ati ibudo ele to duro re lati le je ki awon dokita on ko ma ri bi sise won dada ele to wa lara erongba lati mo pin de ba bi awon onimo isegun yinbo ti se fi orilede Nigeria le lo si ile okere ipe on lo pe lasiko gba ton ba awon niroyin soro ni Benin ti se olulu ipinle Edo o mo ti se lalaye pe isejoba re ni yo mo igbadegbadun eto omoniyan ati awon to ba ye nipa awon dokita onimo isegun yibo n lo kokodun ni gbogbo elekan jeka lorilede Nigeria o fi kun wipe ayika ele ti ko bojumu ati aise oro eto abo ele to mo yen lori lo fa ti awon onimo isegun leka eto ilera ile yi ti se lo si ile okere doju na ti le je ki won wa ayika to duro re fun won o se lalaye pe opo awon odo la ngba onimo isegun oyinbo lo ngbajumo kiko idanwo ile okere bayi loju na ti le je ko je bi ara anfani fun won lati le rise loke okun ju pe ki won mu eto ilera ti ile Nigeria lokokundo lo o wa se nikila wipe bi won ti se n padanu awon osise lo sile oke lo je eleyi to mu akurete de ba eka eto ilera orilede Nigeria to si pe fun igbese lo ni kan mankobo ko dini awon eniyan bi meta lototo lo ti dero orun alakeje latari akolo tutun miran ile to tun waye latowo awon afurasi agbeban ni agbegbe ongbara zungo ni ipinle plateau akolo ohun ile to waye ni afemojuban oni ojo jimo ni agbegbe kwale ni ijoba ibile basa ni agbegbe ipinle na oni opo awon eniyan ti se dero orun aremabo ti opo ti fi ile won sile ti won si sa sala fun emi won olugbe agbegbon philip alanga lo se lalaye pe awon to se akolu na lo yabo abule ohun ni oru ganjo ti won si yin ibon soke lakolako ko to di wipe won so se si awon ilegbe ni agbegbe ilu na akowe gbogbogbo egbe ti iregwe ni agbegbe na danjuma auta wa sapejuwe akolu na gege bi eleyi to gbomije loju eni to si benu atelu bi isele la lori ohun ti se waye loni lemolemo ni agbegbe ni ti butoro ipinle plateau o wa ke si awon eko eso alabo loju na ti le je ki won fi gba na kan soja se iwadi ifimufile ati lati le je ki won ri daju wipe awon to wa labi na o ni won fi kele ofin gbe laipe lai jina Nje bi a ba se ndarapo mo wa iroyin asalere lati le se radio Adaba FM 88.9 Yakure ilu Laramokinla wa ta tin gbon Satagun ba ba pada de e gbo nipa iroyin le okere abala awon amulodun to nti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale
2: Bẹ́ẹ̀ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀ Vigo Cap Herbal Capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ́bò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn a má lè gbá wọlé bí ojúlówó ọkùnrin Vigo Cap Herbal Capsule ọ̀nà àbáyọ ìbí kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Cap Herbal Capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó Chemist and Pharmacy lágbègbè yín ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 0038606858 lẹ́ẹ̀kan sí 0038606858

0: yọrí sí ìbẹ̀rẹ̀ gbígbọ́ ẹjọ́ ìyọninípò ààrẹ náà. Lábala ìròyìn amúlùúdùn wa fún tìrọ̀lẹ́ tòní, ọ̀pọ̀ Yẹmí Jọ̀ọ́dá wà níkàlẹ̀, àbọ̀rẹ̀rẹ̀.
1: Ẹ káàbọ̀ sórí ìròyìn agbo amúlùúdùn láṣálẹ̀ òní. Gbajúgbajà olórin ni David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ni yóò gba àmì ẹ̀yẹ níbi ètò ayẹyẹ agbo amúlùúdùn kan eléyìí tí wọ́n pè ní Black Music and Entertainment Walk of Fame tọdún 2026 tí ó wáyé ní Atlanta, Georgia. Àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò ọ̀hún ni wọ́n kéde àmì ẹ̀yẹ náà lórí ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ Instagram wọn, tí wọ́n sì ṣe àpèjúwe Davido gẹ́gẹ́ bí ògbóǹtarigì ìlú mọ̀ká olórin ni lágbàáyé, èyí tó ti ṣiṣẹ́ takuntakun lágbo amúlùúdùn fún ìdàgbàsókè ẹ̀ka náà. Àwọn tó ṣe agbátẹrù ètò ọ̀hún kò ṣàìtún wá gbóríyìn fún Davido fún ipa takuntakun eléyìí tó ti kó àti bí ó ṣe ti jẹ́ ẹlẹ́yinjú àánú. Àtẹ̀jáde ọ̀hún lọ́wọ́ mọrírì Davido lórí ìfọwọ́sowọ́pọ̀ lẹ́ka agbo amúlùúdùn eléyìí tí wọ́n ṣe àpèjúwe gẹ́gẹ́ bíi pé orin rẹ̀ ó so àwọn ẹ̀yà papọ̀ káàkiri ilẹ̀ adúláwọ̀. Ètò ayẹyẹ ọ̀hún ni yóò wáyé lọ́jọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 yìí ní Atlanta. Bákan náà ẹ̀wẹ̀ ni olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Adékúnlé Gold ló ti ní irọ́ tó jìnà sóòótọ́ ni wípé ìyàwó rẹ̀ tí òun náà tó jẹ́ olórin Simi ló ti bí ìbejì. Ó ní ọmọ kan tó jẹ́ ọkùnrin làǹtìlanti òun náà ni Ọlọ́run ló tún fi jíǹkì wọn. Adékúnlé Gold ọ̀hún pẹ̀lú Simi ni wọ́n ní ọmọbìnrin kan tó jẹ́ ọmọ ọdún mẹ́fà kó tó di pé wọ́n bí ọmọkùnrin náà, èyí tí Adékúnlé Gold tó sì fi léde wípé òun mọ rírì pé òun fẹ́ olórin bíi tòun, pẹ̀lú àlàyé wípé ọmọ wọn tó jẹ́ obìnrin náà lòun náà ti ń wo àwòkọ́ṣe wọn láti mọ kọrin. Àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA ló ti ṣe àṣàyàn orin Dàìdàì eléyìí tí Shakira àti Burna Boy tí wọ́n jọ kọ gẹ́gẹ́ bí orin tí wọn yóò lò nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. Orílẹ̀-èdè America, Mexico àti orílẹ̀-èdè Canada ni yóò gbàlejò ìdíje ọ̀hún. Shakira ń lo sísọ lójú eegun orin náà lánàá níbi tí ó ti ṣe àfihàn fọ́nrán ọ̀hún ní pápá ìṣeré Maracana. Olórin ọmọ orílẹ̀-èdè Colombia ọ̀hún ló ń jó pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ ní orí pápá ìṣeré Maracana pẹ̀lú àwọn èèyàn rẹ̀, tó sì gbé sórí ìtàkùn X rẹ̀ wípé orin náà ni wọn yóò gbé síta ní ọjọ́ 14 oṣù 5 ọdún tá a wà yìí. Ibi tá a rí mọ́ rèé, lágbo ìròyìn amúlùúdùn wa fún ti àṣálẹ̀ tòní. Ọ̀pẹ Yẹmí Jọ̀ọ́dán ló ń ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
0: Lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní, ọjìnmí eléré ehoro orí ọ̀dàn ni tóbi amúsàn lórúkọ rẹ ti wà lára àwọn eléré ìdárayá bíi 55 eléyìí tí ó sojú orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje eré sísá kan eléyìí tí ó wáyé láìpẹ́ ní Accra àti Seoul lórílẹ̀-èdè Ghana. Àjọ tó ń mójútó eré ìdárayá eré sísá lórílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde àwọn eléré ìdárayá bíi 25 tó jẹ́ obìnrin, tí wọ́n sì kéde àwọn eléré ìdárayá tó ń lọ bí 20 báyìí níye tó jẹ́ ọkùnrin eléyìí tí ó kópa nínú ìdíje eré sísá orí ọ̀dàn ni tí yóò wáyé bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù 5 ọdún tá a wà yìí di ọjọ́ 17 lórílẹ̀-èdè Ghana. Níbi tí àmúsàn ti léwájú àwọn obìnrin eléyìí tí ó kópa nínú onírúurú eré ìdárayá nínú ìdíje náà, eléré orí ọ̀dàn ni tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Rosemary Chukwuma. Òun ni ìròyìn jẹ́ kó yé ni wípé yóò tún kópa lágbárin tàwọn obìnrin nínú ìdíje 100m, 4x100m àti àwọn eré ìdárayá mìíràn. Ìròyìn jẹ́ kó yé ni wípé Fefo Ase àti àwọn eléré ìdárayá mìíràn níbi tí a ti rí Chukwu Ebuka Ekwechi àti àwọn mìíràn káàkiri ilẹ̀ yìí ni yóò sojú àwọn eléré ìdárayá lọ́kùnrin nínú ìdíje náà nígbà tó bá ń gbéraṣọ lórílẹ̀-èdè Ghana. Wáyé o, àjọ tó ń mójútó eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ló ti kéde wípé wọ́n ti kéde Abdulmai Kaba gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá Under 20 orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n sì kéde Ebuborize Owéji Amorì gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn ń bẹ lábẹ́ ọdún 17 tó jẹ́ ti ọkùnrin nílẹ̀ yìí. Ìyànsípò ń kò sẹ́yìn àtúntò eléyìí tó wáyé lẹ́ka onírúurú eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí ìgbìmọ̀ tó ń rí sí gbogbo bí nǹkan ti ń lọ lágbárin eré ìdárayá lórílẹ̀‐èdè yìí ti ṣe fọwọ́ sí i pé kí àwọn méjèèjì kó máa kó ikọ̀ orílẹ̀‐èdè yìí jẹ́ Maikaba ẹni tó ti fìgbà kan jẹ́ akọ́nimọ̀-ọ́n-gbá nínú àwọn ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà níbi tí a ti rí Enyimba, Canopilas, Wikitoris àti Plateau United

ló tún ti ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ àgbà òjò orílẹ̀-èdè nàìjíríà ọ̀dọ́langba tó sì wà lára àwọn abẹ́sinkáwọ́ under 20 lábẹ́ ìṣàkóso paul aigbogun nígbà náà lọ́hùn-ún ìwéjì àmúre tó jẹ́ akọ́nimọ̀ọ́gbà ọ̀dà 17 ọkùnrin orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ṣẹ̀ kéde rẹ̀ lòun náà ti ní ìrírí lẹ́ka eré ìdárayá pàápàá jùlọ látàrí bó ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles tó jẹ́ olùyànnàná fún wọn tó ti sí nírírí nínú ọkọ̀ super falcons bákan náà ìròyìn jẹ́ kó yé ni pé ọ̀dọ́mọkùnrin ọ̀hún ló ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀yìn ló ń dákọ̀kọ̀ lórílẹ̀-èdè england nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù millwall gillingham àti nottingham forest bákan náà wàyí o adé ẹyin mú nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù fc bournemouth lórílẹ̀-èdè england ìyẹn alex jimenez níròyìn jẹ́ kó yé ni wípé wọ́n ti yọ kúrò báyìí lára àwọn agbábọ́ọ̀lù eléyìí tí ò kópa fún ikọ̀ bournemouth lópin ọ̀sẹ̀ yìí látàrí ohun tó fi léde lórí ìtàkùn ayélujára rẹ̀ láìpẹ́ yìí ọmọ ọdún 21 tó jẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain tó tún jẹ́ adé ẹ̀yìn mú ló darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bournemouth látinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ac milan ìròyìn jẹ́ kó yé ni pé kò ní sí níkàlẹ̀ lópin ọ̀sẹ̀ yìí nígbà tí ikọ̀ bournemouth bá ń kojú ikọ̀ fulham nínú ìdíje english premier league ìròyìn jẹ́ kó yé ni pé àwọn aláṣẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bournemouth ló ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ lè tó ṣẹlẹ̀ nípa ọmọkùnrin náà pẹ̀lú ohun tó gbé jáde lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń jánrìnrìn lásìkò tá a wà yìí adé ẹ̀yìn mọ́ ló ti farahàn ní ìgbà 22 ní sáà tá a wà yìí tó sì ṣe gudugudu méje yàyà mẹ́fà nípa bó ti ṣe gba àmì ayò eléyìí tó mú kí ikọ̀ bournemouth gbé gbà ró sókè nígbà tí wọ́n kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù liverpool tọ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní ọ̀làsúnkànmí olùjọba lólùtú ròyìn fọlájìn oyetayo ló wọ́n sì ti gbọ̀yìn iṣẹ́ wọn ò nídìí iṣẹ́ láṣẹ̀ edumare ó dàrọ̀.

0: àjọ kẹ yá ṣàkàrun. Ẹyin ènìyàn.
1: Yes.
0: Ẹ tẹ́yà olúwa yín.
1: Ẹ̀hán.
0: Dájúdájú.
1: Ẹ̀hán.
0: Mímí tìtì àkókò náà jẹ́ nǹkan tí ó tóbi.
1: Ẹ bá ń gbé tóbi dáadáa.
0: Allahu akbar.
1: Kò sí ní tá a fi náà ṣiṣẹ́ rẹ kó wù wá rẹ kó ṣẹ̀sìn dáadáa. Torí mímí tìtì àkókò náà ni. Ẹ̀hán.
0: Ní ọjọ́ tí ẹ̀yin ò rí gbogbo àwọn tí ó ń fún ọmọ lọ́mú, yóò gbàgbé ọmọ tí wọ́n ń fún ní ọmú.
1: Ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà kọjá bẹ́ẹ̀.
0: Ẹ̀hán. Àti gbogbo àwọn aboyún tí wọ́n máa bí oyún wọn. Àti
1: pé. Yes.
0: Ìrẹ yóò rí àwọn ènìyàn tí wọ́n máa wúrìrà.
1: Bí ẹni tó mutí. Bẹ́ẹ̀ kì í sọtí. Àdánwò ọjọ́ náà ni.
0: Ṣùgbọ́n ìyá Ọlọ́run le koko ni.
1: Ọlọ́run máa jẹ́ mi ya nígbà kan.

0: yóò tọ̀ jẹ́ o. Má dàtà ni jọ́ tọ̀ jẹ́. Mo ra sẹ́sìn. A ti ka iṣẹ́ ẹ̀sìn sílẹ̀ fún wa. Mo ra sí ṣíṣe. Nítorí jọ́ tójú rẹ̀ ó pàdé tí tèmi náà ó pàdé.
1: Ọlá.
0: Lọ́jọ́ tá lọ pàdé ẹlẹ́dàá wa.
1: Ọlá.
0: Ọjọ́ ìyá ọmọ lè kí a mọ̀. Ọjọ́ yẹn le o. Gọ̀ǹgọ̀ sọ o. Ṣùgbọ́n bó ti le tó. Àlùkò fi aláyàbalẹ̀ gbogbo àwa tá a gbàgbọ́ lódodo. Tí wọ́n tó ń gbọ́ mi náà jẹ́ kan bẹ̀ bọ́lọ́n bá ṣe ọlọ́n gbàgbọ́. Lọ́jọ́ náà nígbà tójú àwọn kan bá dúdú ojú àwọn kan ó funfun. Táà kan bá fi apá òsì gbá tí à àwọn kan fà pọ̀ tó ń gbà. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ní òbí o. Tó bá lọ́nu Alukurani padà 40:59 kí ló wí.

0: mo n gbọ.
1: dájúdájú àkókò náà yóò dé. Kò sì sí iye méjì nínú rẹ̀.
0: Yes.
1: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò gbàgbọ́.
0: Má sùn gbàgbéra. Ọjọ́ náà pé tán, àkókò náà tó tán. Tó o bá ń sọ lẹ́nu rẹ̀ pé wọ́n ní ayé fẹ́ parẹ́, pèsè bọ́ yóò ti parẹ́. O lè má parẹ́ lójú èmi rẹ̀, ẹni ó bá kú ayé tiẹ̀ parẹ́ nù. Ṣé bá ń kú kọ̀ọ̀kan, ẹni ó bá ti kú tiẹ̀ tán nù. Múra, Tuayanga.
1: Dájúdájú, àkókò náà yóò dé.
0: Yóò dé o.
1: Kò sì sí iye méjì nínú rẹ̀.
0: Bó ṣe rí nu.
1: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò gbàgbọ́.
0: Lọ gbàgbọ́ pé ikú ń bẹ ẹ̀ má gbàgbé. Bó o bá mà pé kú ń bẹ ni, o ò ní máa jayé alábátá. Bó o bá rántí ikú ni, tó o sì mà pa bí ọ léèrè tó o gbáyé ṣe wà á ṣàkáǹtì.
2: Allah.
0: Iye ọdún tó o lò láyé kí ló fi ṣe. Wà á jíyìn fọlọ́run. Bàbá, tó bá ń pé kú ń bẹ, o ò ní payàn lẹ́kún. Tó bá ń pé kú ń bẹ, o ò ní lọ́ni lọ́wọ́ gbà.
2: Allah.
0: Tó bá ń pé kú ń bẹ, o ò nílùú jìbìtì. Tó o pé kú ń bẹ lẹ́yìn ikú rẹ̀ abẹ ọ̀dìdẹ abẹbẹrẹ tó o gbáyé ṣe, o wà á gba ìdájọ́. O ò ní wà bó ṣe wù àyè. Bọ́ọ̀rọ̀ ọlọ́run kò tẹ̀lé, mọ́jà yóò tàn ọ́ jẹ. Torí ti ń talaye. Lánàá, à ń bára wa sọ lórí ta ń pèlégùn. Mo ní gbogbo ogun tí ń jàdá láyé, orí nǹkan mẹ́rìnlá wa sí. Ẹ̀ṣẹ̀, ìgbógun ti àwọn ọ̀tá, àìmọ̀kànmọ̀kàn ẹ̀dá, àti ègún. Ta bá ń sọ ń pè ègún, ẹ̀ṣẹ̀ ló bí ègún. Ìyá tá a fi jalábò sí tó wá ké lọ ọ̀dọ̀ ọlọ́run, ìní bí ègún. Tàbí má ṣe ọlọ́run téèyàn wá ṣe tó bí ọlọ́run nú, ìní bí ègún. Irú ta dámà. Ẹrúkùnrin tí mo ń sọ̀rọ̀ rẹ lọ lánàá, ó yẹ ká lè parí ọ̀rọ̀ ẹ lónìí. Ibi ọ̀rọ̀ ẹ ti bẹ̀rẹ̀ ni pé ó jẹ́ eléègùn. Àfi níwọ̀ tó o bá jẹ́ eléègùn, máa gbàdúrà.
2: Aláà.
0: Ègún èjì aṣàṣeyọrí. Ègún dọ̀rọ̀ ẹ̀dá rú ni. Ègún sọ ìyanda aláìmọ̀ ṣe ni. Má gbàgbé, mo ti sọ sẹ́yìn, ẹrúkùn ìṣòwò kò jèrè. Ó sì ṣe ọwọ́ kò rọ́nà àbáyọ. Ṣùgbọ́n ńgbà tí ó lọ fẹ́, ó fẹ́ tí ò légùn lórí tó já lásìkí. Mo dẹ̀ jẹ́ ó yí ọ pé ègún a máa ràn. Bí ikọ́ ṣe ràn lègún ṣe ràn. Bí kàtá ṣe ràn lègún ṣe ràn. Ègún kégún ègún ìràn kò má ní ìràn mi o.
3: Ó má ní ìràn mi o. Ègún kégún ègún ìràn kò má ní ìràn mi.
0: Ègún ẹrúkùnrin yìí tó mu dáko tí ó jèrè, ó ti ràn ìyàwó ẹ̀. Ìyàwó náà ti dọlọ́kùtà. Ó ti dalọ́ṣẹ tì. Ìyàwó wa ń fi ègún ọkọ lògbà. Kánàrà tiẹ̀, ègún burúkú ìtẹ̀rì.
2: Mo
0: súre fún wọn tó ń gbọ́ mi. Ègún kégùn ti ń bẹ́ẹ̀ bi tó o ti jáde. Kò ní bu kádàrà aya rẹ̀ mọ́lẹ̀.
3: Amina.
0: Tó bá yẹ pé wà aya náà ní elégún. Ègún kégùn ti ń bẹ́ẹ̀ fún ọ kò ní bo tọkọ rẹ̀ mọ́lẹ̀.
3: Amina.
0: Oríire aya rẹ̀ ó ràn ọ́.
3: Amina.
0: Oríire ọkọ rẹ̀ ó ràn ọ́.
3: Amina.
0: Ẹ̀mí ègún ti ń bá yín jagun. Alábàrà kò ṣèpè àrà.
3: Amina.
0: Iná máa yá múru hu iṣẹ́ aráda sáyà.
3: Ayé ẹ̀kọ́ lọ́la ọkọ̀ ìfarakùn.
0: Wọ́n gbàgbé pé bí abọ́rọ̀ ẹrúkùnrin dé ni pé ó lọ dáko. Èèyàn fi bíi 3 kilometers dáko. Ó kó àgbàdo. Ègún bàjẹ́. Nígbà tí ó máa já àgbàdo. Bá bá ti ya ṣòkù àti á. Nígbà wọn bá wa àgbàdo ti mẹ́mẹ́. Ọlọ́mọ síkàtà. Àgbàdo 2 to 3 kilometers. Orí Kóńgò méjì. Nígbà tí ìyàwó ti lérò pé owó ti dé.
2: Allah.
0: Ebi ti náwó gan wọn. Ìyàwó á lọ́dà Kóńgò méjì ọ̀nkọ́. Ó ló ń bẹ lóko ìbínú pé kò ju Kóńgò méjì lọ, kò jóhun ó gbé. Ègún bọ́ fi hàn bínú. Òun dákun ni. Bọ́ọ̀nù àdúrà tàwẹ̀ ni. Bọ́ọ̀nù àdúrà tàwẹ̀ ni. Wádìí àwọn tí a bá mọ òun gbé sókè sọ́lọ́hun. Wọ́n yàn láwẹ̀ àtàdúrà kó lè bọ́ọ̀nù ègún. Ọ̀rẹ́ wa, ẹrúkùnrin ó padà sóko. Láti lọ gbé Kóńgò méjì wa, àmọ́ ńgbà tí ó dọ̀hùn, ẹyẹ ojú ọ̀run ti jẹ àgbàdo Kóńgò méjì.
2: Aláàkúbàrú.
0: Ó wá padà sílé. Ó sọ fún ìyàwó ẹ̀. Ó sọ fún ìyàwó ẹ̀ pé lábẹ́ bó tulè orí. Bí àsìkò àgbàdo ò bá dá ilẹ̀ ò dá fàgbàdo yóò dá fẹ́gẹ̀. Nígbà tó dásìkò ẹ̀gẹ́. Ogun ń jọ wọn ni ó wá lọ Amẹ́ríkà. Ta ń sọ fún ọpẹ́ ni ogun òṣẹ́ fún ọ̀nà máa là fún. Bọ́nà bá là lágídí. Ogun tí ò jẹ́ ó dá fún ọ. Tẹ́nìkan fi lànà fún ọ náà ni ó bọ̀ ọ̀nà tí ń là fún ọ jẹ́.
2: Aláǹkúrò.
0: Mo súre fún olùgbọ́ mi pé ègún ti ń da ìrìnàjò rẹ rú lónìí kégun yóò parẹ́ báyìí.
3: Amina.
0: kí egun yóò parẹ́ báyìí.
2: Amina.
0: Bọ́nú Egun.
2: Amina.
0: Bọ́nú Ogun.
2: Amina.
0: Bọ́nú Egun.
2: Amina.
0: Bọ́nú Ogun.
2: Amina.
0: Iwọ aya yìí o ní fègun ọkọ rẹ lùgbà.
2: Amina.
0: Iwọ ọkọ yìí egun aya rẹ ò ní ràn ọ́.
2: Amina.
0: Egun ìdílé ìyá rẹ Ọlọ́run tẹ̀lé fún ọ.
2: Amina.
0: Bí ṣe ń ṣe wọ́n bí a ti bí ọ tí ò ti Ọlọ́run alábọ̀rọ̀ ó mú kó lórí ìrìnàjò
2: rẹ. Amina.
0: Nínà Mariam Ruhu Isha Radasaya.
2: Ayé ẹ̀kọ́ ló la ọkọ̀ nfa ẹ̀kọ́.
0: Fàṣẹ gbọ́ fàṣẹ gbà.

0: kí Ọlọ́run dé bi pé wọ́n gbàgbé bí wọ́n wà. Nígbà tí ó ń lajú, ọkọ Ọlọ́run ó gbìyànjú. Síbẹ̀síbẹ̀, ó gbà láti gbàdúrà ni ìgbàgbọ́ rẹ̀ ò tí ì dúró lórí àdúrà. Bó o bá nígbàgbọ́ ò lè jèrè àdúrà, ìgbàgbọ́ la fi Bọ́lọ́run rìn. Ìgbàgbọ́ Músa fi rìn lórí omi láì tẹ̀rì, láì bẹ̀rù rí lébá. Ìgbàgbọ́ ni Ídírísà fi gòkè ọ̀run lọ. Nípasẹ̀ ìgbàgbọ́ la fi ṣoríire ayé àtọ̀run. Lọ gbàgbọ́, ìgbàgbọ́ òdodo sí Ọlọ́run alààyè. Ẹrúkùnrin bá tún jí ó sọ fún ìyàwó ẹ̀, Ọlọ́run ó lọ sàgbàmọ́. Ló bá tún kọ níbi ó ń bíríṣó pé, ọ̀rẹ́ wa, ó bá ń ṣe bíríṣó pé fá gbò dásìkò tí ó ń ṣíwọ́. Ó tẹ́wọ́ pé òun fẹ́ gbowó. Wọ́n wá sọ fún wọn láwọn ìsanwó òjọ́. Wọ́n lọ́sẹ̀ là máa sanwó. Ó tún pàdánù. Nígbà òdìjọ́ kejì, ó tún gba bí bíríṣó pé lọ. Wọ́n ní ẹ̀yin máa sanwó òjọ́ abẹ́ ìsanwó òjọ́. Wọ́n lọ́sẹ̀ là máa sanwó. Ló bá kú ń bẹ̀. Ó gba bí tí ó ti pọn mẹ́ta lọ. Ha! Ègún bẹ lórí rẹ̀ ń gbìyànjú. Bẹ́lọ̀ ni ẹni ogún ṣẹ́ fún lọ̀nà á là fún gbogbo ò bá ṣẹ́ fẹ́ dá ọ̀nà òlé la.
1: Alá!
0: Ha! Jẹ́ kí dèmi já o.
2: Jẹ́ kí dèmi já kíákíá.
0: Jẹ́ kí dèmi tú o.
2: Jẹ́ kí dèmi já kíákíá.
0: Ìdè ò bá já kò sálùyọ.
2: Jẹ́ kí dèmi já kíákíá.
0: Ẹni ogún ṣẹ́ fún lọ̀nà á là fún o.
2: Jẹ́ kí dèmi já kíákíá.
0: Ẹrúkùnrin lọ pọn mẹ́ta. Wòye iṣẹ́ tá a ló ṣe tí ó jèrè. Ó ṣòwò kò jèrè. Ó ṣiṣẹ́ ọwọ́ ó pàdánù. Ó dáko ilé ògbé. Ó ṣe bíríṣó pé kò rówó gbà.

0: lásìkò tí wọ́n sanwó nọ́bà sọ fún àwọn èèyàn kan máa gbowó ó ń kaluku ti ń gbowó ẹ ń pa márùn ẹ ń pa mẹ́fà ẹ ń pa mẹ́jọ ń gbò kẹrúkùnrin tó fẹ́ gbowó wọ́n ní mẹ́rin lópin wọ́n ní mẹ́tàlá ó wá yà wọ́n lẹ́nu pé ó ṣe láti pa mẹ́tàlá wọ́n wá ka owó mẹ́tàlá wọ́n kó lẹ̀ wọ́n ló yá ẹ lọ kà á ẹ̀yin dàrẹ́tọ̀ só pa àgbà mẹ́tàlá wọ́n wá lọ kà á ibi wọn ti ń ka iye àgbà tó pọn ní wọn ránṣẹ́ pé ìyàwó pay master kú ló bá palẹ̀ owó ńlẹ̀ pé tọ́ kò sẹ́ni kankan tí ó gbowó mọ́ ló bá lọ ìgbà wọn ẹ̀ka omi rẹ̀ tí wọn èdè pay master ti lọlé wọn bá bèrè wọn ti kà ó pé mẹ́tàlá wọn ní tó ṣẹlẹ̀ nísìn ìyàwó pay master ti kú ó dọ̀la ẹrúkùnrin wa fìdí jálẹ̀ pé níbo lọ̀rọ̀ òun lọ yìí mo súre fún ọ.
1: Alá.
0: Tó bá já sí péjọ tó o ti ń ṣiṣẹ́, ayé ò kí ọ kú oríire rí. Tó wá wọnú ra yín torí pé bí ṣe ń ṣe ọ́ ní ṣe ẹ̀gbọ́n rẹ̀, iní ń ṣe àbúrò bàbá rẹ̀, iní ń ṣe ọmọ tí wọ́n bí lé ọ. Gbogbo òdílé yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó lágbo ilé yín, kò sẹ́nìkan tó lówó kọ́ ń lù ú. Egun kegun egun ìran rẹ kó lórí mi o.
2: Kó lórí mi o.
0: Àwọn ìṣe tí mú kí ègún kò lórí èèyàn àkọ́kọ́ lọ bọ́lọ́n gbọ́ nítorí pé wọ́n ṣe ń dìlé yín ìdílé ìbòmí alágídí ni wọ́n ìdílé ìbòmí ọ̀dájú ni wọ́n ìdílé ìbòmí ìtara wọn nìkan ni wọ́n fẹ́ iṣẹ́ àtiwá wọn o tá a lè pè ní bad habit characters tí ò dáa ìṣìwàwù tí ń bẹ fún wọn ìdílé yín gbìyànjú mú kò lórí ìrìn àjò rẹ ení wàá máa ṣèfì ọlọ́run máa bẹ lọ́hùn ipẹ́ ẹnìkan ò ká ègún ipò ọlọ́run ló ka
1: alá
0: ipẹ́ ẹnìkan ò ká ẹ̀sán ipò ọlọ́run ló ka
1: alá
0: tó ẹ́ pé ẹ̀sán ní ké lórí rẹ o bá yóò bá ní wọ́n lọ́sọ̀ ògbóògùn kò gbádùá gan àfi kó wójú lọ ọlọ́run kó fi yọ́nú. Mo súre fún ọ lónìí ibi ọ̀rọ̀ rẹ dàrú dé yìí agbára àtúnṣe kó wáyé rẹ wá
2: amínà
0: àṣẹ àtúnṣe kó wáyé rẹ wá
2: amínà
0: mo sọ mo tọ́ pé tọ́ tó o ti ń ṣiṣẹ́ ayé òkè ọkù náwó ànárí egúnlebí kò ṣiṣẹ́ ogún ọdún káti gbọ́ bùkátà ẹgún ẹgbẹ̀rún dógún egúnlebí omi tí mo ní ọbẹ̀ kalẹ̀ ọ̀hún agbára ìṣẹ́gun wọnú ẹ̀
1: ami
0: àánú ọlọ́run wọnú ẹ̀
2: ami
0: agbára àtúnṣe wọnú ẹ̀
2: ami
0: agbára àdáǹdè wọnú ẹ̀
2: ami
0: borí ogun
2: ami
0: borí ègún
2: ami
0: borí ogun
2: ami
0: borí ègún
2: ami
0: ránúgbà
2: ami
0: ránúgbà
2: ami
0: ránúgbà
2: ami
0: ègún yẹn kọ́ lẹ́dà
2: ami
0: ọ̀nà rẹ kò tọ́
2: amina
0: kó má wọ̀ mọ́
2: amina
0: rí aláàánú
2: amina
0: mo súre fún ọ jíjáde tó ń jáde láàárọ̀ ọ̀la pẹ̀lú wáàsì tó gbọ́ lónìí lálẹ́ yìí oorun tó sùn oorun ṣẹ́gun ni ó jẹ́
2: amina
0: ìjáde tó ń jáde láàárọ̀ ọ̀la ẹnìkan pàtàkì tí ó ṣe ọ lóore pàtàkì wàá bà pàdé
2: amina
0: wàá ṣe ọ lóore
2: amina
0: tí ó mọ gbàgbé ogun
2: amina
0: tí ó mọ gbàgbé ogun
2: amina
0: orí bẹ́ẹ̀ ò ṣẹ́
2: bẹ́ẹ̀ amina
0: èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ ní sheikh buli amina ọ̀làdúà ajagbemesu aláṣẹ àti olùdásílẹ̀ ìjọ ọ̀làdúà sheriff dini islam ìjọ kìí ṣẹbọ kìí ṣoògùn ẹbọ ń bẹ fáwọn tí ń ṣe ogun ń bẹ táwọn kan ń ṣe ṣùgbọ́n wa kìí ṣe torí pé àwọn ànábì ọlọ́run kìí ṣe kò sí kan náà àwọn ànábì ọlọ́run tí ṣẹbọ láfi ní wọn náà má ṣẹbọ má àì máa ò lè fẹ́ béèrè ọ̀rọ̀ kan tàbí fún ẹ̀bì àdúrà pè mí sórí aago 08033762049 níbo ni ẹrúkùnrin parí ọ̀rọ̀ ẹ̀ sí àti ìyàwó ẹ̀ ó máa gbọ́nu program lọ́la pẹ̀lú agbára àti àṣẹ ọlọ́run ìwọ àti ìyàwó rẹ ẹ ní kúnú ègún
2: amina
0: ẹ ní kúnú ogun
2: amina
0: ẹ borí ègún yìí
2: amina
0: ọlá gbọlọ́run la aula
3: wàhálà wàhálà ìlà ìlà ìlà.

0: tàbí grace sórí 08032474686. Ibẹ̀ gan-an ni
1: wà. Nígbà tí Ọlọ́run fẹ́ gba ọmọ Ísírẹ́lì lọ́wọ́ ìyàjẹ́bó lórí, ó rán Mósè, ó tún fi Áróní tì í. Ọba tó ṣe léyìí náà ló tún ṣe tiwa fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. Ó rán Ambo, ó tún fi Káyọ̀dé tì í. Àwa ló kàn báyìí láti fọwọ́ wa tẹ̀ka fún ìdàgbàsókè ìpínlẹ̀ wa nípa dídìbò wa fún aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjí Ambo.
2: Ambo is our man.
1: Àti Káyọ̀dé Adéretí, ká bọ́ lọ́wọ́ ẹ̀tàn tó ń ta fẹ́fẹ́ yẹ̀yẹ̀ lásán. Ká gbájúmọ́ ìdàgbàsókè tó ti ṣèjọba rere tí ìtunilára èyí tá a ti ń retí. Ambo Káyọ̀dé.
2: Ambo is our man.
1: Ẹ jẹ́ ká jọ kóre mọ́ra nípínlẹ̀ wa.
3: Gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ondo pàápàá gbogbo ẹ̀yin ọmọ bíbí ìrèlè ẹ wá gbọ́ o. Ẹjọ́ ti Prince Ademola Idowu olówó rí ibi pé Mr. Samuel Saka Odimayo pẹ̀lú àwọn mẹ́fà míì àtàwọn afọbajẹ́ ìrèlè sí ilé ẹjọ́ High Court of Justice Okitipupa Judicial Division Okitipupa suit number HCOK/61/CIV/2026 lábẹ́ Honorable Justice AW Fabulujẹ ni adájọ́ yìí ti fòfin káwọ́ Mr. Samuel Saka Odimayo kò láti máa pe ara ẹ̀ gẹ́gẹ́ bí olófin elect kó má sì parade ara ẹ gẹgẹ bí olófin elect níbikíbi Wednesday 6th May 2026 yìí lọ́fò télé bẹ́ẹ̀ ni adájọ́ ni kí àwọn afọbajẹ àtàwọn olóyè má ṣe dọ́wọ́ léètò àti ìgbésẹ̀ fífi olófin ìrèlè jẹ títí tí wọn ó fi dájọ́ ní yàjò yàjò kí gbogbo nǹkan wà bó ṣe wà tẹ́lẹ̀ àtijọba àtàwọn aráàlú àtàwọn olóyè má ṣe bá ọ̀gbẹ́ni Samuel Saka Odimayo dá nǹkan kan pọ̀ gẹ́gẹ́ bí olófin elect ẹnikẹ́ni tó bá bá dá nǹkan pọ̀ ó tàpá sófin ilé ẹjọ́ ìdílé Fani àtàwọn ẹbí márùn-ún tó kù ló ń kéde.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide
6: me. Ǹjẹ́ o ti gbọ́? Free to air decoders ń bẹ tó lè rà kó o sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà movies hollywood bollywood nollywood pẹ̀láwọn yorùbá films ìgbàlódé aré ìdárayá action movies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́ láì tún sanwó monthly subscription òpìtìmọ̀ sí power justice electronics ondo city. Bẹ́ẹ̀ni a tún ta àwọn decoders yòókù network booster fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège kẹ́mọ wá jẹ ìgbádùn ìpè àti browsing tó ń já garaga ni láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light oní sensor tó ń tàṣírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín tó tún ní CCTV camera tẹ́ ò mọ wo ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi kò wá tán síbẹ̀ o. A tún ta musical instruments àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin fún free to air decoders network boosters solar street and security lights with CCTV cameras and musical instruments power justice electronics situated as number 4 Orere 2 Ondo City is the place to be. Telephone 0903-713-6882.
7: Gisade generator tutu kọ mo wo nle re yi washing machine tutun atẹ̀rọ amúnáwá solar gisade o de ni ko sowo ta ma fi pari iṣẹ yi ma tan mi.
8: Ẹ̀tàn kẹ̀ gbogbo electronics tutu tó ń wò ní ilé mi lásìkò yìí Retida Property Enterprise ló ṣe. Retida Property Enterprise Limited àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi lórí àrà ọ̀tọ̀ ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbédé buy now and pay later wọ́n ó ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o ní Retida Property Enterprise ìdá 40% ìpèrè ló máa san lórí èyíkéyìí electronics TV gbangba fridge deep freezer washing machine kitchen equipment gas cookers generator solar system air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 40% ìpèrè ló máa san lórí ọjà o lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù ọ́fíìsì wọn kalẹ̀ sí number 39 Odokoyi Street ní Mọ́mí Ṣeun Trading Store Àkúrẹ́ ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08060

0: atuma agbadun ara wa daada lale oni e mo pe labala labala na leto abala amoran ni soki nbe lori eto abala pari owe yi o nbe lori eto gbogbo e o na la tun ma kanlu la sale eto ni to ba n gbe idawa ida osi guide ara re daada okunrin kan lo ti e pe mi oni ope ya mejo oda o ti ma so wipe ka guide ara wa daada oni njo oje mo pe mo se mo pe mo se mo tun mo guide ara re to ma nso yen ni oni that is to say eyin na se kini e ti guide ara yan abi oni be ni o ba ja mi si eni kilo ja mi si e n tati le po e fe mo n to wi abi e de fe gbo n to so fun mi eyin na lo guide ara yin lo ba tan e fe tati le
1: mo gba promotion lo so gba yi la la yi ben si pelu o si na wo
0: and don't try that is all for me because it's all over to da da eh eh so man don't try that is all for me labala keji na ni wipe bode to ba nlo sinu igbo o se pataki ko gbe ibon re dani bode bo ba nlo sinu igbo iru ode be o gbodo gbagbe ada bẹ́ẹ̀ bọ́dẹ bó bá ń lọ sínú igbó ẹ mọ̀ gbére ọdẹ ó ṣọ́ọ̀jù ó gbọ́dọ̀ gbé dání ó ní dàtí sùsì ọdẹ ti dira nìyẹn oníṣẹ́ wa rí ọdẹ tó dira yẹn ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ó ló máa fi pẹran. Ọlàdà tó wà lọ́wọ́ ẹ̀ ó máa fi lagbó.
1: Bí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹ kánú.
0: Sunday.
1: Ẹni bá gbé kí n máa jayé.
0: Olúwa máa gbé ẹran tó bá pa ó máa gbé sínú àpò.
1: Jẹ̀sọ̀ra ní ìdọ́bọ̀ fún oní ẹ̀rí.
0: Ẹ mọ̀ tún fúnra yín ẹ̀yin lẹ mọ̀. A kì í gbọ́ kìnìún náà lẹ́nu kìnìún náà ni. Ẹnu tèmi kọ́ lẹ̀ ẹ́ ti máa gbọ́ ohun tó sọ yẹn. Ṣùgbọ́n ọlẹ́yìn náà ẹ lọ dira. O ti yí eyín mo kó díẹ̀ ọlọ́gbọ́n ló yé ọ̀wọ̀n náà lọ́mọ.

àwọn ìyá wa nígbà kan. Tí wọ́n bá ń ṣe kíni tó bá fẹ́ lọ tajà, wọ́n máa lo ìgbànú. Ó yé yín náà. Àwọn náà dira ni kó wọ́n mọ̀ bá a ṣe sọ́nù. Dira!

0816-2549991. Nọ́mbà tẹ máa fi wọlé sọ́dọ̀ wa lálẹ́ òní rèé. Ṣé ẹ ti ṣetán? Ẹ jẹ́ wẹ ni àkọ́kọ́ tọ́kọ́ máa ṣe.

0: Hello, ẹ̀ka alẹ́ o.
1: Ọ̀gá mi, ọ̀pẹ Yemi.
0: Ẹ máa ṣe ń bàbá.
1: Ẹ gbé tò ládàárọ̀.
0: Ẹ ṣeun, aṣíwájú bàbá.
1: Kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run.
0: Àmì àmì àmì àmì àmì àmì.
1: Mo kí gbogbo àdàbà lápapọ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ ní sàṣetì lágbára Ọlọ́run.
0: Àmì o.
1: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè ti pupa.
0: Ẹ ṣe bàbá, ìjáwá ìjà ò sí.
1: À ń dira anytime, à ń dira ni.
0: Àwọn ènìyàn ń gáìdì ẹ̀ dáadáa.
1: A gbọ́dọ̀ gáìdì ẹ̀ bàbá.
0: Ọyẹ gbọ́wé yìí.
1: Ẹ̀hẹ́.
0: Yorùbá bọ̀, wọ́n ní bí kankan bá tóbi. Bí kankan, ẹ mọ kankan náà.
1: Àmọ́ mọ kankan dáadáa.
0: Bí ti kankan bá tóbi ni.
1: Ẹgbẹ́ Kamodo, a lè fi wé Kamodo.
0: A lè fi wé Kamodo. Àbí.
1: Bẹ́ẹ̀ ni bàbá.
0: Ẹ dọ́gbọ́n sí.
1: Mo dáa.
0: Ó lágbára. A lè gbọ́dọ̀ fi lé gbé Kamodo lóòótọ́. Àbí kankan sáà kéré, ìkamodo tóbi jùlọ.
1: Ọyọ́ mi sì.
0: Ó lágbára. Ẹ ṣe ń bàbá. Wéè 2162-5499-91. 0216-251-9991.
2: Àfúrá mọ̀ ṣó ara yìí, bàbá.
0: Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́lẹ́ o.
3: Ẹ̀lú.
0: Ẹ máa ṣeun. Ó kọ yín ìwé tí ń pè.
3: Kò tí ní Ṣèfí Wàlàdé.
0: Ẹ́.
3: Ṣèfí Wàlàdé.
0: Ṣèfí Wàlàdé láti bò. Ó yà ń gbọ́ yín.
3: Láti rẹ̀sẹ̀.
0: Láti rẹ̀sẹ̀. Ó yà ìjáwá ìjà ò sí.
3: Always
0: guide. Ṣé n guide ara yín?
3: O guide ara mi.
0: Ọ̀yà wọ́n ní bí kankan tó bá tóbi ni.
3: A ti ta gbogbo èèyàn pa.
0: Ẹ́.
3: A ti ta gbogbo èèyàn pa.
0: Ẹ sọ kínní yìí dáadáa. Ẹ súnmọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ sọ dáadáa. Ọ̀yà.
3: Ìbá ti ta gbogbo ìlú pa.
0: Ẹ́.
3: Ìbá ti ta gbogbo ìlú pa.
0: Bá ti ta gbogbo ìlú pa. Ṣé rí pa tẹ́ fi sí ní ó jẹ́ ń sọ pé ẹ súnmọ́. Kí lẹ pọ́kọ yín?
3: Ṣèfí Wàlàdé.
0: Ṣèfí Wàlàdé. Ẹ fún mi náà bá tí n bá ti rẹ́ tó gbà dáadáa. A jẹ́ pẹ́ yín náà màá fún. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
3: Bẹ́ẹ̀.
0: Ṣèfí Wàlàdé àbí kí lẹ pè é?
3: Bẹ́ẹ̀.
0: Ṣèfí o. Ọ̀yà ẹ fún mi náà bá yín.
3: 081. 41.
0: 41.
3: 22. 88.
0: 88.
3: Bẹ́ẹ̀.
0: 28. 28. Lọ parí ẹ̀.
3: Bẹ́ẹ̀.
0: Tí n bá ti rẹ́ ìyàn tó gbà ni o. Ìwọ̀n tí n bá ti rẹ́ ìyàn tó gbà dáadáa. A jẹ́ pẹ́ ni ńlá wa fún o. Ṣé ẹ ti gbọ́? Ẹ súnmọ díẹ ni. Ẹ súnmọ. Wéè 2162-5499-91. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́lẹ́ o. Ẹ súnkù lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹ súnkù ńbẹ̀ pátápátá tàbí kẹ́ ẹ pa.
4: Ẹ̀lọ́.
0: Ṣé ẹ ti pa?
4: Mo ti pa.
0: Ó kọ yín ibo lẹ ti ń pè.
4: Lábòtó, bàbá àbejì lábòtó látọ̀rẹ̀.
0: Bàbá àbejì láti ìlú ọ̀rẹ̀.
4: Bẹ́ẹ̀ni, lábòtó láti ìlú ọ̀rẹ̀.
0: Ìjáwá ìjà ò sí. Hello, bàbá àbejì.
4: Hello, mo ń dáyín.
0: Ìjáwá ìjà ò sí, L always guide. Ṣé ń guide ara yín?
4: Mo ń guide ara
0: yín. Ó dáa bẹ́ẹ̀, ẹ ti password nìyẹn. Ọ̀yà, wọ́n ní bí ẹ̀sẹ̀ kò bá sí àjànàkú.
4: Bí ẹsẹ̀ ò bá sí àjànàkú.
0: Ẹ sá máa jànàkú náà.
4: Kò ní wọ̀n gbòòrò wà.
0: Kò ní ṣe kíni. Kí lẹ wí.
4: Kò ní wọ̀n gbòòrò wà.
0: Kò ní wọnú gbòòrò wà.
4: Gbòòrò wà.
0: Kí ló wá ṣe ń gbòòrò. Ó lágbára. Bàbá àbejì, ó lágbára. Àbí kí ló wá ṣe ń gbòòrò náà. Wọ́n sáà dá jànàkú wà. Ọ lágbára. Kí lẹ wí?
4: Ẹ kejì.
0: Ẹ?
4: Bí kankan ọba, bí kankan ọba tó.
0: Ẹ lè la fún yín, ṣe ti gbọ́. Ẹ lòmíì mo fẹ́ fún yẹn. 8162519991. Meji ni. Mi be ya ko ya pe e ti mele de be down. E kan wa down re straight. Hello, e ka le o.
5: Hello, e ka le so.
0: O ko yin be ti pe mi.
5: Alade Samuel ruko mi lati Joka.
0: Alade Samuel lati Joka. Ida wa ida o si.
5: I always guide me.
0: Then guide ara yin.
5: Bẹ́ẹ̀ni, àdúgbò lọ lọ.
0: Ọ ya bí kankan tó bá tóbi ni.
5: Àtàyàn ni o.
0: Àtàyàn ni.
5: Bẹ́ẹ̀ni o.
0: Eléyìí tí ò tóbi yẹn ṣé kò ta yín sà.
5: Kọ̀ ta mi.
0: Kọ̀ ta yín.
5: Ẹ̀rọ
0: kò ní ta mi. Ọlágbára. Ó dẹ̀ ṣeun. Àfúrámọ́ṣù ara yìí. 8162519991. 8162519991. Ẹjẹ́ àtọ̀ wẹ̀lú mi náà. Ọlágbá alálẹ̀ yìí. Ìsà sẹ̀fíù ti ń gbàdúrà lẹ̀. Ọlọ́run lè jẹ́ lè kọ́kọ́ gbà yín mọ́. Wọ́n ń sọ sínú mo sì ń gbọ́n bí. Àbí náà. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
6: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ ṣeun ma. Orúkọ yín ìbẹ̀rẹ̀ ti ń pè.
6: Tami láti omi fán.
0: Kẹ́nì láti omi fán.
6: Dami
0: láti omi fún. Ìjáwá ìjà ò sí.
6: Always
0: guide. Ẹ guide ara yín orí yín wà nbẹ. Ọ̀yà wọ́n ní bí ẹ̀sẹ̀ ọ̀bá sí àjànàkú.
6: Wọ́n ò gbọ́ òwe wa kò ní ka kí yín.
0: Ẹni kan kí a ní. Àǹtí Dami ẹ ṣeun àwa náà kí yín ẹ ṣe àdúgbò o. Wọ́n dọ́gbọ́n sí. Ẹja awẹ ni yi. 8162519991. Ẹ̀lú ẹ̀ka alẹ́lẹ́ o.
7: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ẹ máa ṣeun. Orúkọ yín ibẹ̀ ti ń pè.
7: Adéwìnkù Adéyẹmí.
0: Kí lẹ pè é?
7: Ẹ́.
0: Kí lẹ pé orúkọ yín?
7: Adésùpọ̀ Adéyẹmí.
0: Adésùpọ̀ Adéyẹmí. Ìjáwá ìjà ò sí.
7: Always guide me.
0: Ọ̀yá wọn ni. Bí kankan tó bá tóbi ni.
7: Atapani bá ta ni.
0: Ọdún náà wọn bá ń gbọ́ ẹ gbà dáadáa. Mr. Sefiu ẹ mọ̀ bínú. Wọ́n gbà dáadáa. Bí kankan bá tóbi ni. Atapani bá ta ni. Bí Yorùbá ṣe mọ sọ gan-an lẹ ṣe sọ yìí. Ó yẹ fún mi nọ́mbà yín.
7: 08.
0: Kí lẹ pọ́ kọ yín?
7: Adésùpọ̀ Adéyẹmí.
0: Adéyẹmí. Ọ̀yá nọ́mbà yín.
7: 08. 275.
0: Kí lẹ pè é?
7: 275. 155. 10.
0: Ọ̀dà bẹ́ẹ̀ ẹ ṣeun. Atiri ẹ bá rọwọ́ wọn Mr. Sefiu ẹ mọ̀ bínú àwọn ti sọ dáadáa ni o. Àtàpá ni ìbá ta ni. Mo ti sọ pé tí n bá ti rẹ́ ń tọ́gbà ẹ̀yin mo fẹ́ fún ṣùgbọ́n mo ti rẹ́ ń tọ́gbà dáadáa. Ẹja mọ relé. Ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba káàtún mọ́ pàdé. Ọwọ́ ẹni olówó kan dé ti wà nílé agbára. Ètò wọn náà lọ́kàn lẹ́yìn ètò yìí. Ẹ mọ pàdé lọ́jọ́ mẹ́jọ. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Nọ́mbà tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 bá mi chò rí. 091-60-62-62-53. 091-60-62-62-53. Odò ọjọ́ mẹ́jọ. Irè o.
8: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abamisọ. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abamisọ kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù gbà.

bí bàbá. Ǹjẹ́ ìwọ lè gbàdúrà pé kí Ọlọ́run pèsè irú ẹ gẹ́gẹ́ bí ọkọ fún ọmọ rẹ obìnrin? Gẹ́gẹ́ bí ìyá, ṣé o lè fi gbogbo ẹnu sọ́nà pé irú ẹ ni kí Ọlọ́run ó pèsè fún ọmọ ẹ gẹ́gẹ́ bí ìyàwó ọmọ rẹ ọkùnrin gẹ́gẹ́ bí ìyàwó? Ìbéèrè ni. Ẹlẹ́rọ amíhun jìnjìn la wà yìí, Àdàbà 88.9 FM. Àsìkò mi lórúkọ ètò tó gorí atẹ́gùn báyìí, Ọpẹ́yẹmí Jordan ló dìde. Praise Olágòkè. Akéde ètò àtọlọ́wọ́ Bọ́tìn fún sáà ta wà nìyẹn. Àjọṣe wa ò ní bàjẹ́. Amojú ẹ̀rọ Bolúwaji wà ní yàrá agbára Ọlọ́run tó mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn. Oòrùn dé oòrùn fi ìmọ̀ hàn. Kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo àgbáyé já, ohùn wọn sì dé òpin ayé. Dayo olówó kan dé lórúkọ tèmi. Mo ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ètò tòní máa dùn, gbọ́ngàn máa kán sí i o.

ẹ̀yin lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára lórí ìkànnì ti Facebook ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ dayọ̀ olówó kan dé àsìkò mi ìyẹn lórí Facebook nìyẹn ó dàbẹ́ pé púpọ̀ jù nínú àwa èèyàn ọmọ bọ́lọ́wọ́ bá ṣe máa ń ṣiṣẹ́ àwa kàn mọ̀ pé a ní ọlọ́run ni a dẹ̀ mọ̀ pé ọlọ́run bá wà láyé ibi tó wà yẹn ṣùgbọ́n bó ṣe máa ń ṣiṣẹ́ kò tí ì fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí èèyàn ẹ̀rù ẹ bà mí ọlọ́run ọba ọba tí ò ṣe é bájà kò ṣe é ṣàlóògùn ọlọ́run ọba mi ìwọ ni kò pé méjì o gbogbo bó ṣe ń ṣe lájùlé ọ̀run ìwọ nìkan lóye o ọlọ́run ọba máa ṣiṣẹ́ rẹ lọ yes tó o bá wò ókè ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín kẹ́ ẹ lè mọ bọ́lọ́run ọba ṣe máa ń ṣe iṣẹ́ dáadáa arábìnrin kan ló ti wò wípé òun fẹ́ lọ yá owó kan owó eléle ni owó eléle tó fẹ́ yá ó fẹ́ fi kún ọjà ni pé kí ọjà òun kó tún lè túbọ̀ tóbi sí ó wá ń wò pé kóun lọ yá owó kún owó ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ lọ́jọ́ kan ló jókòó sí ìsọ̀ ibi tó ti ń ta nǹkan aago òléwọ́ tiẹ̀ bá dún nígbà tó máa dún ẹ̀lò lágbájá báwo ni kú ọjọ́ mẹ́ta ó ní ọjọ́ kan pẹ̀lú ta ló ń sọ̀rọ̀ ó lóun ni èèyàn báyìí láti orílẹ̀-èdè báyìí lágbájá kí ló dé kí ni mo ṣe fún ẹ níbo lo ti rí nọ́mbà mi kí ló tún ń pè mí fún ṣe bó o ti ní mi ò mọ́ ṣe àbí ọmọ tí mo dẹ̀ bí fún ẹ ó ṣàdẹ̀ ti gbé nǹkan ẹ ó ti gbé kúrò lákàtà mi láti ọmọ ọdún mẹ́rin èmi náà dẹ̀ ti wà ń lé ọkọ bó tiẹ̀ jẹ́ pé ìyàwó kejì ni mí ìyẹn ni má bínú kò rí bẹ́ẹ̀ jẹ́ ń ṣàlàyé ó ní kò sálàyé kan tó o fẹ́ ṣe dàbí alára ṣe bó dẹ̀ ti wà nú ẹ ìyẹn ni wẹ́ ṣá fún mi láyè kí n ṣàlàyé ó bá pa fóònù mọ́ létí ìyẹn ò dúró bẹ́ẹ̀ ó tún wá ṣe síwájú àti síwájú sí i nígbà tó máa fi di bí ọjọ́ kejì àbúrò arábìnrin yìí wá bá a nísọ̀ ibi tó ti ń ta nǹkan ìgbà táàbúrò ẹ̀ máa dọ́dọ̀ ẹ̀ ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún àbúrò ẹ̀ lọ́wọ́ pé ó gbọ́ ò tí gbọ́ ṣó rí nǹkan tí mo rí ṣá lágbájá báyìí máa ló pè mí kí lẹ sọ ìyá àǹtí mi èèyàn báyìí pè mí sẹ́ ńbo ló ti rí nọ́mbà yín èmi gan ó jọ mí lójú ọ̀rọ̀ yẹn náà ni wọ́n ń sọ lọ́wọ́ aago lẹ́wọ́ ẹ̀ tún dún ìgbà tó máa wojú ẹ̀ ó tún darákùnrin ìyẹn bàbá ọmọ ẹ̀ ló tún pè é o ó ní àporí àparò ó jáko nọ́mbà tó pè mí yẹn ni ó ní àǹtí mi ẹgbẹ́ ẹ ló bọ̀dá lágbájá ikú ọjọ́ mẹ́ta ìyẹn wá dáhùn pé ṣé lágbájá ló ń sọ̀rọ̀ yẹn oní bẹ́ẹ̀ ni inú mi dùn láti gbóhùn ẹ ọ̀rọ̀ yín ni ọ̀rọ̀ yín báyìí ni àǹtí mi sì ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ bó ṣe rí nìyẹn ẹbí mi kọ́ jọ bá mi bẹ àǹtí ẹ kankan àǹtí náà ṣáàṣì ń yarí wá lágbájá yẹn ní sáà jọ mú nọ́mbà yìí ó yá kó o wá fi nọ́mbà tiẹ̀ pè mí kó o dẹ̀ fi àkáǹtì ẹ kó o fi ṣọwọ́ sí mi ọ̀gangan nọ́mbà tó lọ sí ilé ìfowópamọ́ tiẹ̀ fi ṣọwọ́ sẹ́mi náà ó wá ní yẹsà lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn ṣe bẹ́ẹ̀ ní ìgbà tí ó máa rí ohun tí wọ́n ń pè ní àláàtì yẹn kò dúró ní 100 kò dúró ní 1000 mílíọ̀nù lórí omi ìwà ní dárúkọ iye ẹ̀ ó wá ní wo mo fún ẹ kí wọ́n mú yẹn dání ná ọjà tí wọ́n bá ń tà lọ fi ìyẹn kún ó jọ àbúrò arábìnrin yẹn lójú pé ẹ gbà mí láì gbé láì fà ṣé òun ńlá ni àbí bóyá ojú oorun lòun wà tó bá jẹ́ pé òun sùn ní ẹ jí mi ìyẹn wá ní ó bá fi han àǹtí ẹ wá wo iye odo mélòó ló wà lẹ́yìn kínní wọn bá kà á òkè o ó wá sọ fún àǹtí ẹ òní àǹtí mi ẹ wò ó ṣebí ẹ ṣáà dẹ̀ ti wà nílé ọkọ bíi tẹ́ ẹ wà yìí ọdún kejì lélẹ́yìn
e o kuku bi mo funra yin ti boda lagbaja ba lohun si feran yin pada ki lo de te tele won e tele sha mo bi to lohun oba ti ma ngbadura ni

ọlọ́run ọba gbé bó ṣe ń ṣe dé arábìnrin yìí gbà pátápátá lẹ́yìn ìgbà tán relé tí wọ́n fọlọ́pàá mú àbúrò ọkọ tó wà lákàtà ẹ̀ tí òbí mọ fúnfó dídí ọjọ́ ọdún méje padà fọlọ́pàá mú àbúrò ó ló gbàbọ̀dè fún òun ó fẹ́ gbàyàwó òun lọ gbogbo ẹ̀ ṣá ká má fa ọ̀rọ̀ gùn ẹni níyàwó padà gbà á bàbá ọmọ padà gba ìyá ọmọ àwọn méjèèjì ti fò wọ́n fò ìyàwó fò bí ẹyẹ lọ bọ́kọ níbi tó wà ṣọ́mọ náà kúkú sí lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ rí o èmi ń sọ̀rọ̀ mò ń jẹ́ kó yé ẹyin bọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan ẹ wá wo ẹni tó fẹ́ lọ yáwó eléle báyìí o tó sì fẹ́ fi kún ọjà tó ń tà ṣùgbọ́n ọlọ́run ọba lòun dé bó ṣe rí gangan nìyẹn nígbà tó ọlọ́run ọba bá lòun dé sáyé tiẹ̀ tó bá lòun dé sáyé tèmi ó kàn máa rí bí àlá ni ju gbogbo ẹ lọ ohun tá a nílò àti ṣe òjú pé ká kàn gbọ́kànlé tá a bá ti gbẹ́kẹ̀lé pé òun ni kò sẹ́lòmíràn ó ti tán a kàn máa ṣe lọ ni olúwa gbogbo ẹ̀ tirẹ̀ ni o kò sí ní tí mo dà kò sí ní tí mo jẹ́ kò sí ní tí mo ní nílé ayé kan tí mo wá sí gbogbo ẹ̀ tirẹ̀ ni ọlọ́run.

ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára ìyẹn lórí Facebook mo mọ rírì yín gbọ́ mi dáadáa Big Bash International ọ̀rẹ́ mi dáadáa. Lórí Facebook ẹ ṣe Agboola Ọlọ́ládé okay. Ọ̀rẹ́ mi dáadáa òjò nìyẹn Ọ̀tẹ́gà apáàbò ló ká ọmọ Joshua Oníbàjẹ́ mo mọ rírì yín bẹ́yìn bá ń pe aago mi lọ́wọ́ yìí kò dájú pa lè jọ bára wa sọ̀rọ̀ nsìn kò jọ́ gbogbo ìpè tẹ́ ń pè yẹn ẹ fi sẹ́yìn ìgbà tá a bá parí ètò ẹ ṣe mo mọ rírì yín.

0: bá a ṣe ń ṣètò lọ lọ́wọ́ náà ni mò ń rọ́wọ́ àwọn èèyàn lóríṣiríṣi. Mo mọ rírì yín sẹ́ ẹ ṣe púpọ̀ púpọ̀ o. Ọ̀nàrẹ́bù Ilésanmí. Ọmọlóye Pragmatic. Àjọṣepọ̀ ò ní bàjẹ́. Mo mọ rírì yín. Òkè láyé wa. Ládélé Motunrayo lórí Facebook. Ẹ ṣé. Láti ẹ̀ tó wọnú ètò tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká lọ bá iná mò ń bọ̀ o.
1: Olùwàgbé orí dídá pàṣẹ ńlá.
0: Ó yá ká lọ sí ìjọ Gospel Does All Things Ministry. Ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kìlómítà 2 Ayere Road, Kàbà nípínlẹ̀ Kogi, níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ají ìrere dáre àrowo ṣẹ̀gbẹ́. Bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ nìwọ̀nyí o. Friday àkọ́kọ́ nínú oṣù ni ìpàdé àdúrà yàrá òkè. Saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú Kàbà tí a pe àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ sì ń ṣe gbogbo kò ṣeé ṣe. Third Sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o. Third Wednesday sí Friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú Dànrè. Last Monday of every month àdúrà ọ̀sán kan òru kan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945. Wá pàdé Jésù Kristi oníṣẹ́ ìyanu. Jésù ni ìyìn rere náà.
1: Olùwàgbé orí tẹ pàṣẹ ìrọ̀rùn sàṣàlẹ̀ ayé mi kò lè sùn
0: rere. Àjọṣepọ̀ ò ní bàjẹ́, mo mọ rírì yín. Benbet Deco, àjọṣepọ̀ ò ní bàjẹ́ náà. Ara àwọn olólùfẹ́ ètò wa ni àwọn náà darapọ̀ mọ́ wa wẹ́rẹ́ nígbà tí ìkéde wọn bá ṣe tán. A máa máa tẹ̀ ẹ́ síta láìpẹ́ láì jìnà. Ẹ̀yin fẹ́ jẹ́ kí inú ilé ó dàbí ààfin ni kó jọjú ń gbèsè. Kéèyàn wọnú ilé kó dàbí ìgbà téèyàn wà nínú bóyá wà ní Paradise ni. Láwọn nǹkan ẹ̀ṣọ́ inú ilé tó jọjú kan wá ṣe kó dàbíi pé bóyá ibi táwọn lọ́balọ́ba ń gbé yẹn. Yes, Benbet Deco ni. Ẹ lè pè wọ́n sórí 081-31-51-53-21 081-31-51-53-21. Àjọṣepọ̀ ò ní bàjẹ́, mo mọ rírì yín.

ìfọ̀rọ̀ wa náà sọ níbì kan. Ẹni yẹn wá débẹ̀, wọ́n wá bèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣó mọ lágbájá báyìí báyìí. Ó lóun mọ̀. Ó lóun gan ó ní àwa la train ni ẹ. Ìyẹn àwa la kọ níṣẹ́. Mo wá rẹ́rìn nígbà tán sọ fún mi. Ìtorí tí ó fẹ́ gbà níbẹ̀. Tó ní ẹ bèrè lọ́wọ́ ẹ lọ ẹ bèrè. Àwa àwọn igan la kọ níṣẹ́ àwa la train ẹ̀. Ó ní iye tó sọ pé òun fẹ́ gbà yẹn. Ó ní kí ló tí tó àbí kí ni ó ń gbébọ̀ tí ẹ fẹ́ fi fun ládùúrú owó yẹn. Ó fi fẹ́ gbarú owó yẹn lọ́wọ́ yín. Àwọn yẹn wá rẹ́rìn. Lóòótọ́. Iye tí mo sọ fáwọn yẹn pé mo máa gbà. Mo ti wò ó kí n tó gbéra láti lu Àkúrẹ́ lọ bá wọn lápá ọ̀dọ̀ tiwọn lọ́hùn. Ohun tí a máa fi ra epo gan ò kéré. Ṣùgbọ́n ìwọ tó wà lọ́hùn o ò ra epo ò ra nǹkan kan. Iye tán bá fún ọ ó tiẹ̀ máa pé ẹ ń tiẹ̀ ó máa pé yín. Ẹ jẹ́ kí n sọ kó yé yín sà. Mi ìbá má mú mi ìbá tiẹ̀ má sọ rárá àti rárá. Bọ́rọ̀ bá ṣe rí n ká ṣe máa sọ. Ẹ̀yin kọ́ ń lẹ́kọ́ mi iṣẹ́ o. Kódà mi ò ṣe mo fojú kàn yín rí ṣá. Ìbà kó máa jẹ́ ta Adéwálé Akínníyì. Wesco ọmọ bàbá àgbàlagbà tó jẹ́ èmi ni. Ọlọ́mọ mọmọ. Ọmọ mọ bàbá, bàbá sì mọ ọmọ. Lóòótọ́, ojú kan ló ń bímọ igba ojú ló máa ń wò. Ṣùgbọ́n mi ò rántí pé bóyá mo gba ọ̀dọ̀ yín kọjá. Àbí bóyá mo pàdé yín nínú ìrìn àjò ìgbóhùnsáfẹ́fẹ́ mi rò pé mo bá yín pàdé rí sà. Tó bá yẹ pé mo kàn ti ẹ̀ rìnnà kò wọ́n mi ìbá tiẹ̀ má bínú rárá. Ṣé mo dẹ̀ ti bínú? Mi ò bínú. Torí ju gbogbo ẹ̀ lọ náà. Iṣẹ́ tí wọ́n ń torí ẹ̀ gba wájú gbẹ̀yìn wọn padà náà àwa náà náà padà gbé fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan tán sọ tí mo fẹ́ kó clear tí mo fẹ́ kó hàn òun náà ni mo ti sọ yẹn. Ẹ̀yin kọ́. Bí n bára Adéwálé Akínníyì mo mọ̀ wọ́n. Ọ̀gá ti wa nìyẹn. Ẹni tọ́lọ́run ọba lò fún mi nìyẹn. Àwọn kan náà ta tún gba ọ̀dọ̀ wọn tó jẹ́ pé nínú ìrìn àjò ìgbóhùnsáfẹ́fẹ́ a lè sọ pé tiwọn bá wo ìbà kó máa jẹ́ ti ọmọ ọba Adé ilé Sanmi. Ààrẹ òpètàn lẹ Yorùbá atọ́kùn ètò Kádépẹ́. Rúsádé Adéṣúyán Rúsádé Rufus no complain. Pé mo máa kọ́kọ́ jáde lórí amóhùnmáwòrán Rúsádé Rufus nìyẹn. Kí n wá ní ti fàtá ìdáhùn àbùbá wo ni rárá o láéláé. Lọ bẹ́ẹ̀. Bọ́rọ̀ bá ṣe rí ni ká ṣe máa sọ. Kí n wá tìtorí pé Monday Star àbí Ebenezer ọmọ yá jowó. Bá a ti jọ kọ́ wọ́rin rí. Wọ́n ti fìgbà kan tẹ̀lé mi rí kí n wá máa sọ ń sìn pé mi mo kọ́ wọn. Tí ò rí bẹ́ẹ̀ rárá àti rárá. Jẹ́ ká kúrò lórí ẹ̀. Ju gbogbo ẹ lọ. Ọlọ́run lọ̀gá. Ohun tí mo mọ̀ tó dé mi lójú gangan nìyẹn. Ọlọ́run lọ̀gá everybody. Àwa ò já mọ́ nǹkan kan. Kí lọmọdé wa mọ̀.

gbogbo àwọn t'ọlọ́run ọba dẹ̀ ti lò wá fún ló ní ìrìn àjò ìgbóhùn sáfẹ́fẹ́ náà mélòó la fẹ́ kà mélòó la fẹ́ dárúkọ t'ọlọ́run ti lò wá fún táwọn náà ti ń tara wá dìde gbogbo ògo padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ ká wọnú ètò àsìkò mi lọ dáadáa fún ta lẹ́yìn

olùṣọ́ àgùntàn olúwolàbí ọlálẹ́kan àjọṣẹ́wà oníbàjẹ́ sà ọmọ rírì yín gbèsè. báwo ló ṣe dún sétí ìgbọ̀ yín

lákọ̀ọ́kọ́ kí ni gbèsè kí ni ìtumọ̀ gbèsè wọ́n bá bèèrè lọ́wọ́ wa kí ni ìtumọ̀ gbèsè. báwo ni ọ̀rọ̀ yìí ṣe wáyé gan gbèsè. láyé àtijọ́ oúnjẹ ló pọ̀ jù tí àwọn èèyàn máa ń tà. tí àwọn èèyàn bá dẹ̀ ti dé ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ta oúnjẹ

gbèsè ló ń ti ní kọ́ ọmọ ní irọ́ pípa láti kékeré. A sọ fún ọmọ aniwo tí ìyá alágbájá bá dé sọ fún pé ara mi ò yá mo wà ní ilé ìwòsàn.

rí ìyẹn ni gbèsè tí a bá ra wa jẹ yálà ẹnìkan yáwó lọ́wọ́ ẹnì kejì tàbí ayáwó nílé ìfowópamọ́ bóyá ó ra nǹkan láìsanwó gbèsè tó jẹ́ pé ìwọ fúnra ẹ náà ló jẹ́ tí wàá dẹ̀ wá ọ̀nà bó ṣe máa san padà fúnra lára rẹ gangan gbèsè àfojúrí nìyẹn o.

Alábàjọ. Wọ́n ní àwọn ìran kan wà. Kò sí bí wọ́n ṣe rówó tó. Wọ́n ò lè dá nǹkan gidi ṣe. Gbèsè lọ́tún gbèsè ló sì ni. Bí wọ́n kówó jọ láti bẹ̀rẹ̀ owó tuntun. Táyé sì ń wò pé ìyanu ti ṣẹlẹ̀ lójijì ni gbogbo àdédé run ó run nìyẹn o. Ó parẹ́ gbèsè àìmọ̀dí ó burú débi pé kò sí ohun tí èèyàn ò lè fi san. Ẹlòmíì máa ń fi ipò san. Àwọn ẹlòmíì á fi ọmọ aya ọkọ wọ́n á fi san. Ìmí máa fi dúkìá olówó iyebíye wọ́n á dẹ̀ fi san. Àlàáfíà ló máa ń gbà lọ́wọ́ ẹlòmíì. Gbèsè àìfojúrí gbèsè àìmọ̀dí. Báwo ni ó ṣe máa ń wáyé gan-an? Báwo ni gbèsè yìí ṣe máa ń bẹ̀rẹ̀?

ọgbọ́n tẹ bá fẹ́ bá mi sọ bẹ́ ẹ ṣe ń pè mí lọ́wọ́ báyìí. Ẹ lè fi tẹ àtẹ̀jíṣẹ́ àbí kí ẹ pè mí tí ń bá parí ètò. Ó ṣe jẹ́ nìyẹn. Mo ní báwo ni gbèsè yìí ṣe máa ń bẹ̀rẹ̀? Ìyẹn gbèsè àìmọ̀dí. Ìrìn àjò àwọn bàbá àwọn kan nígbà tí wọ́n ń wá ọ̀nà àti jẹ́ èèyàn láyé. Ló di gbèsè àìmọ̀dí fún àwọn ọmọ. Ìrìn àjò táwọn bàbá kan rìn báyìí lójú ọ̀nà pé wọ́n fẹ́ jẹ́ èèyàn, gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú láti lè jẹ́ èèyàn láyé, ìrìn àjò yìí ni wọ́n rìn o ló wá fa gbèsè àìmọ̀dí fún àwọn ọmọ tó tún tí ò tún ní wá dúró lórí àwọn ọmọ nìkan látún máa wá torí àrọ́mọ dọ̀mọ́. Gbogbo ìgbà tí wọ́n bá ṣì wà láyé gẹ́gẹ́ bíi bàbá, gbogbo nǹkan yóò sì máa lọ déédéé fún òun àti àwọn ọmọ. Àmọ́ ní gẹ́rẹ́ tó bá ti papòdà, ayé àwọn ọmọ ò ní gún régé mọ́, ó parí. Kò sí bí dúkìá tó fi sílẹ̀ ṣe pọ̀ tó, gbọ́ngàn ni wọn yóò lu gbogbo ẹ̀ ní gbàǹjo.

0: 081-6251-9991 number to wole si yara agbara nbi niyan 081-6251-9991 hello ta lo wa nbi o hello
1: hello
0: oruko yin bo le tin pe wa eh won la won o lo o ja eh lapa be yen hello ta lo wa nbi o
1: akale sir
0: general dasho bankole
1: oga mi o lo aba mi duroti
0: oga lo lohun omo la jesu
1: mi o de ni sokun lori loko jesu
0: amen
1: seri ogbon te mu do lo fun yi ko ma ni adu ma po si ni o o mi o ko kin gbe yan o ki gbe le ti odo opo lo yin o ni daru ko jesu
0: amen
1: seru ti ma te mu la le ni ade
0: yes sir
1: o je ko te pe o ni agbara akoko e koko bere question kan pe okun lo ma gbadura pe omo okun to fe
0: okay nigba ti mo bere eto ni e
1: be ni okay o omo kire ti mo fe je omo gbo ti mo bi o iwa ti mo ko si awo mi kodo ko gbo pe gba ko sele si
0: eh o ja general dasho ba okay e je ki n tun koja bayi na hello ta lo wa nbi o
2: hello sir kale
0: oruko yin bo le tin pe wa
2: nínú aisha ni látọwọ
0: láti ọwọ mú gbọ yín mà
2: ẹ ṣe ẹwọ ètò tẹ ṣe ètò gidi ní làákà yìí ò ní dá pẹlú àṣọlẹ ẹmí gbogbo àdánwò ti dé bẹẹdà tí fi jẹ gbèsè náà òdìjọ dé bá yín
0: àmì àtẹyìn
2: náà ọrọ lẹsọ o wàláì gbogbo ẹni tó wá ń bẹnu gbèsè ọlọrun bá ní là wọn bẹ
0: o lúgọ ọlọrun wọn máa jáde
2: àmì o jàdá o
0: jàdá ẹ ṣe púpọ mà. Yeah, 081-6251-9991 number to wole si yara agbara nbi niyan mo ma gba ipe bi meji kin te to ma so pe boya mo nlo ninu hello ta lo wa nbi o oruko yin bo le tin pe wa won la won o lo o ja hello ta lo wa nbe okay hello
3: hello kale
0: oruko yin bo le tin pe wa
3: gbọ la do re
0: mo gbọ yin sa
3: igba akoko ni fun wa lori ede
0: igba akoko ese ya ese lati ore 081-6251-9991 number to wole si yara agbara nbi niyan mo fe gba ipe meji si ki n to ma so pe mo n lo le yes gbèsè ọlọ́run má jẹ́ ajẹ́. hello ta ló wà nbẹ o.
4: hello sa.
0: orúkọ yín bo lẹ ti ń pè wá.
4: orúkọ mi ni yusuf bamidele láti lókojá. yusuf bamidele láti lókojá.
0: mo ń gbọ́ yín.
4: ẹ ṣe wo ẹ kú ètò.
0: yes sir.
4: ọlọ́run á wà pẹ̀lú yín o.
0: àmì.
4: gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí òdodo ni.
0: ẹ ṣe.
4: èèyàn mi ń wà tó ṣe pé ẹ̀ṣẹ̀ ó dàbí lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ èèyàn ò mọ̀ nípa ẹ̀ tó ń jẹ ni.
0: ok.
4: bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni ọ̀rọ̀ gbèsè yìí jẹ́.
0: ẹ ṣe.
4: ọlọ́run àwọn pẹ̀lú ni ọlọ́run.
0: àmì o. hello ẹ jí rédíò yín sílẹ̀.
5: kalẹ̀ o.
0: ẹ jí rédíò yín sílẹ̀.
5: Kalẹ mo ti yin sílẹ̀.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá.
5: Wọ́n láni láti Ọlọ́run dúró lẹ́gbẹ́ ògbẹ́sẹ̀.
0: Yes sir.
5: Mo kò máa ní ìdí nọ́mbà yẹn ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ privately lórí ọ̀rọ̀ tí ẹ bá wa sọ láṣálẹ̀ yìí.
0: Mo máa pe nọ́mbà mi náà kí n tó kúrò lórí ètò.
5: Ọ̀dà ẹ ṣe.
0: Yà ẹ ṣe sà.
5: Yes sir.
0: Ọwọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí àjọ mutì tò ní wá sí ti ìgbọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo mọ rírì yín. Bí n bá kúrò lórí ètò 081-38-55-03-88 nọ́mbà àtọ̀dọ̀ mi gangan nìyẹn 081-38-55-03-88 gbọ́ mi dáadáa 081-38-55-03-88 lori itakun ayelujara dayo olowo kan de asiko mi eje ka ma lo le were were o mo tin lo le iwaju lo loko temi n gbe mi lo ki seyin loruko oluwa tati leyin awon to ni le aye o iwaju ni mi o ni ba won lo eyin laye dayo olowo kan de ni loruko temi
6: mo ti mo

ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàga ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn ọ̀nọ́rẹ́bù. Ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jì ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn ọ̀nọ́rẹ́bù sá máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn ọ̀nọ́rẹ́bù ṣe lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.

0: ìjì ogun tó le.
1: Ó le.
0: Ó dẹ̀ gba gbogbo ohun tí wọ́n kó bọ̀ lọ.
1: Ẹ̀mí mímọ́ o.
0: Láti ìrìn àjò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gba gbogbo ẹ̀ lọ́wọ́
1: mi. Bẹ́ẹ̀ni.
0: Sọ.
1: Yes sir.
0: Ó rí pé ìjì ti fẹ́ gba gbogbo nǹkan wẹ̀ tán.
1: Jésù. Ìṣẹ̀dá mi o.
0: Ogun tó le.
1: Ká.
0: Ó ti fẹ́ gba gbogbo nǹkan wẹ̀ tán. Ẹ wo arábìnrin.
1: Yes sir.
0: Ọjọ́ Wednesday.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ní sà.
1: Yes sir.
0: Ní àṣà January. January.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Òun. Ó ní 3.3 million.
1: Yes.
0: Nínú àkáǹtì.
1: Confirm.
0: 3.3 million.
1: Yes sir.
0: Nínú àkáǹtì.
1: Ẹ o.
0: Ní ọjọ́ ní January.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní inú rírun kan bẹ̀rẹ̀ ni.
1: Yes sir.
0: Inú rírun.
1: Ẹ o.
0: Just inú rírun. Just.
1: Bẹ́ẹ̀ni.
0: Inú rírun.
1: Ẹ o.
0: Ó dẹ̀ bẹ̀rẹ̀.
1: Yes sir.
0: Ó dẹ̀ ń gbé kiri.
1: Ẹ o.
0: 3.3 million.
1: Jésù.
0: Ó dẹ̀ kú 200,000.
1: 200,000.
0: Ó kú 200,000. Sir.
1: Yes sir.
0: Mami.
1: Yes sir.
0: Ẹ jẹ́ gbé olúwa gbọ́. Ìjì ogun tó le.
1: Hey.
0: Ó mà lè gba gbogbo nǹkan lọ́wọ́ èèyàn.
1: Adáríwáyé o.
0: Ó máa ń padà sọ èèyàn di àgálẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Béèyàn ò bá sọ̀ra.
1: Yes sir.
0: Ẹ sà.
1: Yes sir.
0: Kíni kíni kíni. Ọmọ mélòó, ọmọ márùn-ún mo bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Márùn-ún ló dẹ̀ wà láàyè.
1: Ìyá.
0: Ogun. Mo ti rẹ́ n tó mú ní ọmọ márùn-ún.
1: Yes sir.
0: Tó padà di àgálẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mi ò sọ pé ìwọ.
1: Rárá o.
0: Rárá o.
1: Tọ́.
0: Ṣùgbọ́n.
1: Yes sir.
0: Ọ̀tá ń dẹ ọ kalẹ̀kùn.
1: Ẹ o.
0: Ó ń dọdẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mọ̀mọ́.
1: Káì.
0: Ẹ sà.
1: Yes sir.
0: Wo bí o.
1: Jésù.
0: Ó yẹ kí o gbàdúrà.
1: Yes sir.
0: Ṣáájú ọjọ́ ibi.
1: Káì.
0: Gbẹgẹdí agbiná.
1: Ẹ o.
0: Wo bí sà.
1: Yes sir.
0: Bàbá mi fẹ́ ṣiṣẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìjà ńlá fẹ́ bẹ̀lẹ̀. Ní ayé. Àti ní ọ̀run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Sà.
1: Yes sir.
0: Mo mọ ọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ń gbé ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo mọ ọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ń gbé ọ̀rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀.
1: Kábíyèsí.
0: Ọ̀rọ̀.
1: Kábíyèsí.
0: Bíbélì wípé.
1: Yes sir.
0: Èmi gbé ọ̀rọ̀ mi.
1: Ẹ o.
0: Ga ju orúkọ mi lọ.
1: Ká.
0: Bíbélì wípé.
1: Yes sir.
0: Ní àtẹ̀tẹ̀ kọ́ ṣe. Ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọlọ́run ni ọ̀rọ̀ náà.
1: Yes.
0: Nípasẹ̀ rẹ̀ la dóhun gbogbo.
1: Yes sir.
0: Nínú rẹ̀ nìyé wà.
1: Ẹ o.
0: Ìyé náà ni ìmọ̀lẹ̀ aráyé.
1: Yes.
0: Ìmọ̀lẹ̀ náà mọ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láàrin òkùnkùn.
1: Ká.
0: Òkùnkùn ò lè borí ẹ̀.
1: Ẹ o.
0: Òkùnkùn ò lè borí ẹ̀.
1: Ẹ o.
0: Ká ní iyè.
1: Yes sir.
0: Ká ní ọ̀rọ̀ dá.
1: Jésù.
0: Tó jẹ́ iyè.
1: Jésù.
0: Jésù ni.
1: Yes sir.
0: O gbogbo tó bá ti kú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Gbogbo iṣẹ́ tó bá ti kú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Iṣẹ́ tí ogun tó lè ti pa.
1: Jésù.
0: Iyè ló lè jí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Jésù ló lè jí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Máa gbé ìṣòro yẹn bọ̀.
1: Máa bọ̀.
0: Lọ́dọ̀ Jésù.
1: Máa bọ̀.
0: Máa gbé bọ̀.
1: Máa bọ̀.
0: Ó nìkan ló lè ṣe.
1: Ó yẹ.
0: Ó ní iyè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjíǹde.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti iyè.
1: Bẹ́ẹ̀ni.
0: Àjíǹde.
1: Bẹ́ẹ̀ni.
0: Àti iyè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ní èmi ní ọ̀nà.
1: Ó yẹ sà.
0: Òtítọ́.
1: Káì.
0: Àti iyè. Káì. Káyálémanọ́sà. Rẹ̀yẹ́námanákàtàrò. Wo bí.
1: Yes sir.
0: Gbẹ̀mí dáadáa.
1: No.
0: Ohun olúwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Máa gbé bọ̀ lọ́dọ̀ rẹ̀. Máa gbé bọ̀.
1: Máa gbé bọ̀.
0: Òun náà ló lè ṣe.
1: Ẹ o.
0: Ó ti ṣe tàwọn tó pọ̀.
1: Yes sir.
0: Mi mọ gbogbo ẹ ṣe le tó. Ọmọkùnrin kan wà.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mo kà nínú Bíbélì.
1: Yes sir.
0: Nínú ìwé Mark chapter 5. Mo kà dáadáa.
1: Ẹ o.
0: Wo bí sà.
1: Yes sir.
0: Níbi tí ogun rẹ̀ lè dé.
1: Ẹ o.
0: Wọ́n máa ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ́ de.
1: Yes sir.
0: A dẹ̀ máa já ṣẹ́kẹ́ṣẹkẹ́.
1: Káì.
0: A máa já ẹ̀wọ̀n yẹn.
1: Ẹ o.
0: Ó ní kò sí ẹ̀wọ̀n tó lè dé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Nínú ibojì nílé rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní ibùgbé rẹ̀.
1: Yes sir.
0: Nínú ibojì.
1: Ibojì.
0: Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀wọ̀n tán bá fi dé.
1: Yes sir.
0: Ó máa já.
1: Jésù.
0: Níbi tí ogun rẹ̀ lè dé.
1: Ẹ o.
0: Ṣùgbọ́n nígbà tí Jésù dọ́dú ẹ̀. Ó sì lè jáde.
1: Àdániwáyọ̀.
0: Ogun dẹ̀sẹ̀.
1: Káì.
0: Lọ́jọ́ kan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Mọ̀mọ́.
1: Yes sir.
0: Ogun tó le tó ń bàjẹ́ yẹn.
1: Ó kọ Jésù.
0: Kò lè gbé ẹ lọ.
1: Rárá o.
0: Sàmí tó le.
1: Yes sir.
0: Kò ní gbé ọ lọ.
1: Amen.
0: Ogun yẹn jáde lára.
1: Amen.
0: Ogun yẹn jáde.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Jáde o.
1: Amen.
0: Wo bí.
1: Yes sir.
0: Jésù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ní iyè.
1: Ẹ o.
0: Òun ló lè sọ gbogbo iṣẹ́ tó ti kú.
1: Ẹ o.
0: Ogun tó ti kú.
1: Ẹ o.
0: Ló lè sọ di àyè.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni.
1: Yes sir.
0: Ó ní òun ní iyè.
1: Bẹ́ẹ̀ni.
0: Bíbélì wí pé. Jésù ni ìmọ̀lẹ̀ aráyé.
1: Ẹ o.
0: Ìmọ̀lẹ̀ aráyé.
1: Yes sir.
0: Ìmọ̀lẹ̀ aráyé.
1: Yes sir.
0: Só gbà mí gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bíbélì fi yé mi.
1: Ẹ o.
0: Ọlọ́run tó jí ọ̀rọ̀.
1: Jésù.
0: Kò sẹ́ni tó da.
1: Jésù.
0: Kò sẹ́ni tó bi.
1: Rárá o.
0: Ó ní ní ẹ̀tẹ̀ kan ṣe.
1: Ẹ o.
0: Ọlọ́run dá ọ̀run ọ̀run ayé.
1: Ẹ o.
0: Ó dá ọ̀run ọ̀run ayé.
1: Ẹ o.
0: So kò sí ìyá kan tó bí ọlọ́run. Kò sí bàbá kan tó bí. Ó lóyún ara rẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó gbẹ̀bí ara rẹ̀.
1: Ẹ o.
0: Ó sọra rẹ̀ lórúkọ.
1: Ẹ mẹ́mọ́ o.
0: Jésù ọmọ rẹ̀.
1: Yes sir.
0: Ìdí nìyẹn.
1: Káì.
0: Tó fi jẹ́ kí Jésù wáyé.
1: Yes sir.
0: Láì sí ìbálòpọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọkùnrin tàbóbìnrin.
1: Àtọ̀.
0: Ẹ ó ní ẹni tí a fi ẹ̀mí mímọ́ lóyún.
1: Lóyún ẹ̀.
0: Ìdí nìyẹn.
1: Yes sir.
0: Tí orúkọ rẹ̀ fi ń ṣiṣẹ́ agbára.
1: Ẹ o.
0: Ó torí wípé.
1: Yes sir.
0: Gbogbo agbára ní ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti ní ọ̀run.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti fi fún mi.
1: Yes.
0: Ayédàlẹ̀ tẹ́rù wa.
1: Jésù.
0: Ó ní orúkọ Olúwa.
1: Ẹ o.
0: Ilé èso agbára ni.
1: Káì.
0: Olódodo sàwọ̀nú ẹ̀.
1: Sàwọ̀nú
0: ẹ̀. Ó sì rí iyì.
1: Oh yes.
0: Ẹ̀kẹ́dẹ́yẹ náà rù.
1: Hey.
0: korojiri raga panama na korojiri zanata enama le koji
2: abia taja bana kata farubi ya ko baraja rekwata abia manati e twata na kiri fo kwa dabata lika baya manacho oduwa mafanye ga oduwa mafanye ga oduwa mafanye ga kuwa shuru.

0: fọwọ́ ìgbẹ́jọ́
1: ìfẹ́ yìí kẹ́rì bí jísẹ́
0: ẹ̀ ní ìdààmú
1: lọ sí
0: àwọn ọmọ yẹn ayé
1: yọ̀sí ní
0: wàá ṣeré bẹ́ẹ̀ ló máa ẹjá lọ di pẹpẹ wa alleluia méje ogo méje osana
1: àti
0: ìbáṣẹ́ ń kele
1: dojú
0: alleluia méje.

0: Abuja.
1: Ipade bẹrẹ lẹni.
0: Program starts today.
1: Abaleza.
0: Thank you Jesus.
1: Mo ti lọ káàkiri.
0: I've gone all around.
1: Ẹ ti gbọ́ lọ́tún.
0: You have had left and right.
1: Ẹ ti gbọ́ lọ́tún.
0: You have had everywhere.
1: Ẹ ti gbọ́ níwájú.
0: You have had in the front.
1: Ẹ ti gbọ́ lẹ́yìn.
0: Even to the back.
1: Wòlíì ti padà dé.
0: Prophet is back.
1: Ipade bẹrẹ láàárọ̀.
0: Program starts this morning.
1: Tún bọ́ lẹ̀ mi tọ̀ pẹ̀lú
0: àwọn. If you cannot meet up with the morning program.
1: Alẹ́ gangan ni
0: wọ́n jẹ́ program. Then at night we are all meeting again.
1: Ago mẹ́wàá alẹ́
0: yìí. 10 PM tonight.
1: Ìṣòro.
0: Vigil will start.
1: A máa connect.
0: We will connect.
1: Láti ọ̀tà wa.
0: From our altar.
1: Lọ sí gbogbo Nàìjíríà.
0: To all over Nàìjíríà.
1: Àti àgbáyé.
0: And globally.
1: Jọ̀ọ́rí bò wà
0: mẹ́. Please make sure you are here tonight.
1: Ní eré àwa.
0: Àti eré àwa.
1: Aṣọ ìmọ̀dù.
0: Sir.
1: Bọ́ọ̀lù alẹ́ ṣe máa rí.
0: Ó máa lágbára gbọ́sà.
1: Ayé
0: extraordinary night.
1: Olúwa máa sọ̀rọ̀.
0: The Lord will speak.
1: Ògo máa fọ̀.
0: Glory will speak.
1: Ó máa dìde.
0: You will be
1: lifted.
0: You will be
1: lifted. Ó máa rógò.
2: Orúkọ mi ni Funmilayo láti United Kingdom. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sàmùjú tó sọ ẹ̀gàn mi di ògo. Ọlọ́run tó gbé mi láti ilẹ̀ dé ibi gíga. Mo ṣetán ní ilé ìwé gíga yunifásitì ní ọdún 2007 pẹ̀lú second class upper division. Díẹ̀ ló kù kí n wọ first class. Àti 2007 yìí ni mo ti ń wá iṣẹ́ ìjọba tí mi kò rí. Mo kò sí ibi tí mi ò wá iṣẹ́ dé ní South West ní Nàìjíríà, ṣùgbọ́n mi kò rí. Èyí tí ó wá jẹ́ kí iṣẹ́ wíwá sú mi ni wípé mo ṣe part-time lecturer ní Polytechnic kan. Àwọn ọmọ tí mo kọ́ ní Polytechnic yìí a tún wá pàdé níbi interview. Mo wá ogun ara mi ní ọjọ́ náà, mo sún ẹkún kíkorò. Kò sí exam àbí interview tí mo ṣe tí mi ò pass. Ṣùgbọ́n orúkọ tí orúkọ bá ti jáde, orúkọ mi ò ní jáde. Àwọn tó mọ̀yàn lorúkọ wọn ń jáde, ṣùgbọ́n kò sí ẹni tí mo mọ̀. Mo sún ẹkún kíkorò ní ọjọ́ náà. Mo wá pinni nínú ọkàn mi pé mi ò bá wọn wá iṣẹ́ ìjọba mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní ta ọjà. Èèyàn kan wá introduce mi sí program Bàbá Orí Òkè Ògo yìí. Mo wá rí i pé ní ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ program yìí, mo dá ọrẹ sí orí òtò yìí. Ọjọ́ náà Ọlọ́run bless mi tó jẹ́ pé ó jọ mí lójú. Àtìgbà yìí ni ìgbàgbọ́ mi ti rọ̀ mọ́ program orí afẹ́fẹ́ yìí tí mo dẹ̀ ń gbọ́ ní lójoojúmọ́. Láti ìgbà yẹn mi ò rí Bàbá Sam Òjó rí, ṣùgbọ́n Ọlọ́run Sam ọmọ Òjó ó jọ mí lójú lọ́nà tí mi ò lérò. Mi ò ní àlá wípé mo máa travel out rí. Kò sí ẹni tó jíṣẹ́ pé máa travel out rí. Mi ò tilẹ̀ ní pásítọ̀tì rárá. Ṣùgbọ́n Ọlọ́run Orí Òkè Ògo ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Sàtífíkẹ́ẹ̀tì tí mi ò fi rí iṣẹ́ ní Nàìjíríà fún 16 years. Òun ni mo fi ń ṣiṣẹ́ báyìí nílùú òyìnbó ní United Kingdom. Olúwọ̀run Ọlọ́wà Olúwa jọ mí lójú. Olúwa jáde sí mi lọ́nà tí mi ò lérò. Olúwa jáde sí